0: Adaba.
1: Bubuana Gadu Adaba.
2: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: forúkọ rẹ.
1: Irin kerindo, sálọ sọ́tún, sálọ sósì.
0: Èmi àìyàn lọ́kọ̀, ọba tó sẹ́kùn mi dẹ̀, èmi àgbẹ̀ ga.
1: Ṣé kárò tàbí nú ẹni tá à ti ẹ̀ mọ̀ lẹ́yìn lẹ́yìn?
0: Ọmọ mi.
1: Ó tọpẹ́, ó tọpẹ́, ó tọpẹ́.
0: Ọmọ mi.

Oshibo Dade. Ṣé ẹ ti jí lápá abẹ yẹn? Ẹ káàárọ̀ sá, ẹ káàárọ̀ mọ́, ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́. Felicitation ńlá pètò yìí bẹ́ẹ̀ ni ẹja jọba ara wa yọ, ẹja jọba ara wa dunnú. Àdàbà tó tó bẹ́ẹ̀ ni ló ṣe bẹ́ẹ̀. Dégbègà àlà níwọ̀n lọ́rọ̀ láti sọjù láàárọ̀ yìí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo fẹ́ ká bára wa yọ, ká bára wa ṣayẹyẹ. Miwuli. Àwa tá a jí sì mọ́lé àlàyé lágbá lórí ọ̀fẹ́ Ọlọ́run. General Thanksgiving àti dúpẹ́. Ọmọ mi jí, aya mi jí, ọkọ mi jí láyọ̀ àtàlàáfíà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run papọ̀ báyìí. Ẹ jẹ́ ká forí ọ̀fẹ́ lẹ̀ fáwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan kan. Wọ́n láwọn èèyàn kan ti ń ṣe mí ní ti ń ṣe méjì lónìí. Tàbí lọ́sẹ̀ yìí, tàbí lọ́sẹ̀ tí ń bọ̀. Kán lórí ọ̀fẹ́ àti kí àwọn èèyàn wọn. Èmi á sì fẹ́ pé mi ò fẹ́ regular kọlà láàárọ̀ yìí. Ṣé ẹ̀ ní bínú. Ìdí abájọ òjú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ǹpléìn pé àwọn ò ti ẹ̀ ráyè pé wọlé lọ. Àwọn èèyàn kan ṣoṣo ní ń pè wọlé. Kò sì rí bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀, mi ò fẹ́ regular callers láàárọ̀ yìí.

0: Hello, somebody a kojuma. Hello?
1: Hello?
0: Alayo jo?
1: Alayo.
0: Oh yeah, talonso. Lati bo.
1: Oroko mi po re tare soya. Lati yoku mo ki gbogbo awon oko fara pata o. O ki president me atelegi. Gbogbo ya gbogbo awon oko ta ma lo soke la gba ran Olorun.
0: Amen. Da she gone you 0816251 9991. Hello, somebody a kojumo
2: we gin look o
0: e se o
2: oruko mi komre jo luis ijola that o
0: o ya en so le
2: mo kan lo mo kaya mi mo ki ti baba lola onukun mi onebola iwaju ti o fe lo sala di meji mo ka chiga Oma wa ti pakuli poloko ye ne kusi oma do kusi ma fowo lowo
0: okay
2: mo gige de oma si jala o ye muli ati ye ne yoje mo kon lu kun mi mr ogun gbe mi soye mo kira lo gede o o gba le ni ija wa o
0: ase
2: god bless you sir
0: ase baba 0816251 9991 hello somebody e kojumo
3: iba mo e makaro
0: ase baba
3: mẹ pe na ti kale ni mo ni ha e o
0: o ya n so nle
3: e mo re ojo pe mo kira mi pe mo mo je o
0: lu ashe
3: je bi na papo o ma se mi afẹ ti wo si na ti kale
0: adupe 0816251 9991 seri awon ara ikale atori omi ikale ilaje won o mo nkan to lohun o ba se fun won Olorun kan mo wo awon ara awon onitan. O de bless won pelu igbe aye to je pe koni je ke eyan o mo ronu po n fe ronuku. Mo so fe nikan gba ti mo lo si apa atije re ni bi ojo merin kan seyin bayi. Mo ni eda kun se inu yin mo n baje. Ibere ti mo bire pe eda ko se nu yin ma n baje pelu gbogbo awon natural beautification to wa bi green leaves omi eja everything je mo tan yin to ba je mi mo n gba pa be yen do to ba ti dasi ko mi bi eleyi to jo ti bere si ni ro ti mo mo ko mi ba ma kun ma nilo lati bo sori ile takete ku ole ti omi tori abo ara mi ati ti dile mi to si ye ki gbogbo awon to ngbo mi kan se e takete ku ole ti omi e ku ole ti omi tori mojo to mi o ruwa yato si yen to ba ti di pe boya inu fe bi mi abi nkan kan fe sele ara mi o se dede ma lo joko se ti omi ma ma woju olohun ara mi a si bale tabi ki n lo se ti omi ki n lo mo sere peja peja awon onitan wo mo nkan tolohun oba fi ji nki won gege bi ebun ori ofe nla ni mo like environment yen e tun ma ma lo lawon apa abi ke ba ma rope lotun rope losi everywhere awa fine olohun sanu mi se niru e lakure olohun 0816251 9991 hello somebody e karan
4: ẹ kàrọ
0: ẹ ṣe orúkọ yín láti bò
4: ọlá pẹlẹ lórúkọ mi
0: láti bò
4: àkúrẹ mo wà ọjọ ìgbọwọ mo fẹ fi sọrọ
0: ó ya èso ńlẹ
4: kábíyèsí ọlọrọ ọmọ òkè tẹdùmọlẹ ọmọ ẹkùn ẹkú ọjọ bí o ọlágbèndé òun ikẹ èmi àti fámìlì èrò òun akẹ ẹkú ọjọ bí o ìdájọ ọpọlọpọ ayé o pè ní mórí ṣẹkù o òdi apẹ lórí bàtà apẹ lẹsẹ irúpẹrẹ adókínmí o lágbára tọlọrun ẹ ṣe o.
0: Oda ẹ ṣe gan-an ni o 0816251 9991. Hello, somebody a caro. Hello, ẹ ti wà nbẹ.
5: Hello.
0: Ẹ kàrọ.
5: Ẹ kàrọ sọ.
0: Ẹ gbòòrùn lẹ́nu rédíò yín àbí kí n pàmì.
5: Ok.
0: Ó yẹ kẹ́ ẹ mọ̀ sá.
5: Ẹ má bínú.
0: Ó ya, tala láyọ̀ láàárọ̀ yìí.
5: Èmi àti ìdílé mi, èmi àtọmọ àti ìyàwó mi.
0: Ok.
5: Mo inu mi dun fun program yin la.
0: Hello. Hello. Okay. 08162519991. Hello, somebody a caro.
6: Ama caro so o.
0: E se gan ni oruko yin lati bo.
6: Iya si salaso na ti lo ki ti pa.
0: E kaabo mama.
6: Alayo.
0: Se binu iya mo se leri kan fun yin gba kan bayi mi o ti mo se.
6: Ko si wa la e ni problem so.
0: Oju oni ti wa.
6: Ami Jesu.
0: O ya talalayo la ro e.
6: Mo mu akoko yi ki padi mi kan o se igbeyawo ni ana. O fe iyawo alalubarika. Eyi oba ti aboto. Oko iyawo dai si idedo ni mo isoku. Igbeyawo aje igbeyawo alarin lase dumare.
0: Ami.
6: O to ki an ma mi ati oko mi ati idile mi o. Mo ki dede okiti pupa na papo o. Mo ki ile ise adaba o.
0: E se o.
6: A ku weekend ni o.
0: E se wa dupe o. E se gan ni o. Okay. Personally mo fe fi nkan kan to awon eyan kan leti. Be ba ri pa ge ipe yin lategun. Pa pa julo lori eto yi. Àwọn nǹkan tó ṣeéṣe kó ṣokùnfà ẹ̀ torí ọjọ́ míì ni o. Gbogbo èyí tá a gé pé èyí lónìí ẹ mọ́ bínú mo mọ̀ọ́mọ̀ gé ni. Ẹ má jẹ́ ṣàlàyé ẹ̀ fún yín torí mi ò ní fẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Àkọ́kọ́ lórí ètò èdè abínibí wa la mọ́ sọ. Bẹ́ ẹ bá ti pè wọlé èdè abí bẹ́ẹ̀ jọ́mọ rẹ̀ èdè ọ̀rẹ́ bẹ́ẹ̀ jọ́mọ ọ̀ṣun èdè ọ̀ṣun bẹ́ẹ̀ jọ́mọ kinní kan. Àfàwọn tá a bá fún lórí ọ̀fẹ́ pé ẹ dákun ẹ sọ Yorùbá. Bí àwọn tí Yorùbá àwọn òjọ Yorùbá dáadáa. Bó bá sì fẹ́ pé dandan ńlá báwọn ó ṣe ṣe nù. A fún wọn lórí ọ̀fẹ́. Àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ bá ti sọ èdè abínibí yín ó ṣeéṣe kẹ́ ẹ mọ́ lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ lórí ètò. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí àwọn èèyàn tẹ́ ń ṣèpolówó. Èmi kọ́ ni máa sanwó ìpolówó yín fún yín. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣèpolówó ẹ lọ sẹ́ẹ̀ka iléeṣẹ́ àdàbà tó wà ní Monsilo Building. Ìyẹn lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ẹ lọ sanwó ìpolówó pé ẹ dákun mo fẹ́ ṣe ìpolówó. Ẹ wà sọ pé lórí ètò felicitation ni. Wọ́n sì bá yín gbà á wọlé, wọ́n jẹ́ ká mọ̀, a bá yín ṣe ìpolówó ọ̀rẹ́ yíráàlì. Ṣùgbọ́n tó bá ti di pé ẹlẹ́ fẹ́ kí àwọn èèyàn kan, ẹ fẹ́ kí ẹgbẹ́. Bí àpẹẹrẹ báyìí, ká sọ pé ẹgbẹ́ àdàbà. Ẹgbẹ́ àdàbà ní anniversary. Mo wá fẹ́ kí ẹgbẹ́ àdàbà. Olótú, mo kí ẹgbẹ́ àdàbà FM o. Tó ń ṣe anniversary wọn ní ọ̀la. Ní ibi báyìí. Ẹ ti ń ṣe ìpolówó. Mo kí ẹgbẹ́ àdàbà o fún anniversary wọn tán fẹ́ ṣe. Ó tán. Ẹ wá le kí GM, kẹ́ kí HSCA, kẹ́ kí FBP. Ṣùgbọ́n tó bá ti dípẹ́ ń dárúkọ ọjọ́, ẹ ń dárúkọ venue, ẹ ń dárúkọ àkókò, ó ti dìpolówó àní fún yín lórí ọ̀fẹ́. Torí kìí ṣe nǹkan tètò yìí wà fún nìyẹn. Bẹ́ẹ̀ bá ṣe ìpolówó ẹ sanwó ìpolówó ni. Mí wìlì lápá ibi tí mo wà yìí létí.

Gap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Mo kiyin e ku kale e se ku eti gboroyin fun yin lakotun e kan si wa ni www.adaba889.fm tabi ke shakala de pefi map ni Google Play Store baka na leli ba wa dore ni www.facebook.com/adabafm88.9 adaba889fm la wa lojo po Instagram atalagbele bu Twitter wa adabafm TV la tagbo mole si lojo po YouTube bẹ́yìn bá wa ní ìròyìn kan tẹ́ ẹ fẹ́ fi tó wa létí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní newsroom at adaba 889.fm. Agbóhùnjókè ìgbínú ṣàìròyìn ń tẹ̀ síwájú. Ẹni tí ó bani ló kọjá ìpèkúpè ní ìpeni kọ́rọ̀ tó dà bẹ́ẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Abia ń lo ti ta kété báyìí sí ayédèrú ìròyìn kan tó ń lọ lójú òpó ayélujára wípé wọ́n ń gba ènìyàn sẹ́nu iṣẹ́ ìjọba. Ó jẹ́ kò di mímọ̀ fáwọn ènìyàn wípé gbogbo ọ̀rọ̀ náà ló jẹ́ ayédèrú eléyìí táwọn afẹ́ ajẹmọ́fẹ́ ayò kan ti ń fúnni lóko òdí ọ̀pẹ́ ló ń fi sọ̀wọ́ sójú òpó ayélujára. Ẹni àjọ tó ń bójútó ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Abia ń lọ́mọ̀ fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ẹtì. Ó jẹ́ kò di mímọ̀ wípé àwọn ò tí ì bẹ̀rẹ̀ ìgbanisíṣẹ́ o, ó sì rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n ń wá iṣẹ́ láti takété sí irú ìròyìn bẹ́ẹ̀ léyìí tó ti di tọrọ fọ̀nkalẹ̀ nínú àtẹ̀jáde kan látẹnu ẹni tó jẹ́ alága fún àjọ ọ̀hún ìránṣẹ́ ọlọ́run ẹnu ẹ̀zẹ̀ jẹ́ kò di mímọ̀ wípé àjọ náà ni yóò fi léde fáwọn ènìyàn lójú òpó tó nítumọ̀ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ láti mọ gbànìyàn síṣẹ́ ìjọba nípínlẹ̀ ọ̀hún. Àjọ ọ̀hún wá rọ àwọn aráàlú láti rí wípé ojú òpó tó jẹ́ ojúlówó ti ìjọba ìpínlẹ̀ náà òun ni wọ́n ti mú ìròyìn wọn kí wọ́n mọ́ sì mọ́ mú àwọn ìròyìn lójú òpó kójú òpó tí wọ́n bá rí. Ẹni tó jẹ́ olùdarí gbogbogbò fún àjọ tó ń bójútó ogun àtóúnjẹ ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye ńlọ́mọ̀ ti jẹ́ kò di mímọ̀ báyìí fáwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé ń ṣe ni kí wọ́n mọ ka àwọn àlẹ̀mọ́ eléyìí tó wà lára oúnjẹ kó tó di pé wọn yóò mọ jẹ. Ó fi kún wípé ohun gbogbo tí wọ́n bá fẹ́ rà mu ni kí wọ́n máa wo àlẹ̀mọ́ pélébé tí ń bẹ lára rẹ̀ kó tó di pé wọn yóò mọ jẹ́ kó gbẹnu wọn lọ. Ó fọ̀rọ̀ ńlédè nínú ìpè kan Lábújá nígbà tó ń sísọ lójú ètò Reach the Food Label Campaign ìyẹn ètò kan eléyìí tó ń tani lólobó nípa bí a ti ṣe wo àlẹ̀mọ́ tó wà lára oúnjẹ kó tó di wípé àjẹ eléyìí tí àjọ NAFDAC ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ kan bíi àjọ elétò ìlera àgbáyé WHO àti fásitì tìlú Àbújá tí wọ́n jọ ṣe agbátẹrù ẹ̀. Adeyeye wájáwé akíwọ́wọ́ wípé àwọn oúnjẹ eléyìí tí ò bá lókun ná tó ló jẹ́ eléyìí tó mọ́ ń ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ àrùn lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àwọn àìsàn míì eléyìí tí ò lókọ. Ó jẹ́ kò di mímọ̀ wípé jíjẹ àwọn oúnjẹ tí ò nítumọ̀ náà lọ́pọ̀lọpọ̀ jù ó lè ṣe àkóbá ńlá fún àgọ́ ara. Àjọ oníṣọ̀kan àgbáyé ẹ̀ka rẹ̀ tó ń bójútó ọ̀rọ̀ orí omi IMO ń lo ti gbẹ́sẹ̀ lé ìgbésẹ̀ kíkó àwọn awakọ̀ ojú omi eléyìí tí kò dín ní 111 níye kúrò lójú òpó omi Hormuz látàrí ìkọlù kan eléyìí tó ṣẹlẹ̀ sí ọkọ̀ agbépo tó ń lọ lórí omi ọ̀hún. Ẹni tó jẹ́ akọ̀wé gbogbogbò fún àjọ IMO náà Arsenio Dominguez ló mà jẹ́ kò di mímọ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn awakọ̀ ojú òfurufú ọ̀hún kúrò lórí omi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ti kó lọ síbi táàbò wà. Ó ṣàlàyé ẹ wípé ètò ọ̀hún òun ni wọn yóò gbẹ́sẹ̀ lé fúngbà díẹ̀ náà torí pé ó ṣe pàtàkì láti lè rí wípé ààbò tó péye wà kó tó di pé wọn yóò tún padà bẹ̀rẹ̀. Ìdàgbàsókè ọ̀hún ló tẹ̀lé ìṣẹ̀lẹ̀ kan nínú èyí tí àjọ tó ń bójútó ọrọ̀ ajé orí omi ní United Kingdom tí wọ́n ti ní ọkọ̀ agbépo kan lórí omi ọ̀hún ló mọ̀ faragbọ́ta o tó sì bàjẹ́ tó faragbọ́ta o kò sí èèyàn kankan tó ṣe léṣe nínú ọkọ̀ náà bí àwọn tó ní ọkọ̀ náà ṣe jẹ́ kò di mímọ̀ wípé apá ibi tí ò ti ẹ̀pọ̀ rárá òun ni ọkọ̀ ọ̀hún ló fi ṣe léṣe. Miwili ń ṣe ni àjọ oníṣọ̀kan àgbáyé jẹ́ kò di mímọ̀ wípé àwọn nílò láti rí wípé ààbò tó péye ti wà lórí omi náà kó tó di wípé wọn yóò padà láti lọ mọ kó àwọn akọ ojú omi náà kúrò níbẹ̀. Kó tó di pé a mú ìròyìn ní kùtùwà ètò ni wá sópin ẹgbọ́n àwọn kókónú rẹ̀ tá ti mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A ti jẹ́ kò di mímọ̀ wípé gómìnà báńkì àpapọ̀ tẹ́lẹ̀ rí Godwin Emefiele ń ló ti tako ẹ̀rímọ̀ Jẹ́mínísó eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ń fún ara rẹ̀ sọ eléyìí tí àjọ tó ń dagbòrò máwọn tó bá ṣòwò lókùmọ̀kùmọ̀ EFCC tí wọ́n fẹ́ lò tako níwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìjẹgúdújẹra àti àṣìlò ipò àti gbígbówó ìlú mìíràn tí wọ́n fi kàn án. Ìjọba ìpínlẹ̀ Abia ńlá ló ti ní ó ti ta kété yọra rẹ̀ kúrò nínú ayédèrú ìròyìn kan tó gbojú òpó ayélujára kan wípé wọ́n ń gbàyàn sẹ́nuṣẹ́ ìjọba. Ó ní àwọn afiajẹmọ́fì ayò tí fúniloko díọ̀ pẹ̀rọ ń lo ṣagbátẹ̀lú ìròyìn bẹ́ẹ̀. Níparí ìròyìn láti ní àjọ oníṣọ̀kan àgbáyé ẹ̀kàrẹ̀ tó ń bójútó ọ̀rọ̀ orí omi IMO ń lo ti gbẹ́sẹ̀ lé kíkó àwọn awakọ̀ ojú omi tí kò dín ní 111 níye kúrò ní ojú òpó omi Omos látàrí ìkọlù tó ṣẹlẹ̀ sí ọkọ̀ agbépo láìpẹ́ yìí. Èyí lọ pé ìròyìn ní kùtù ẹwà tó ní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkùrẹ́ Ọláyínká Òjó ń lólótú ìròyìn Adégbòye Gàlàní lórúkọ tèmi mú kíyín ẹ̀yáṣẹ́ lónìí àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn.
2: Are you dreaming of studying or working abroad? Why keep waiting when your future is calling? At Arise Travel and Tours, student and work visa processing is made easy. It is fast, affordable, and stress-free. Whether you're planning to study in Europe or pursuing exciting work opportunities overseas, Arise Travels and Tours has got you covered every step of the way. Its experienced team is committed to turning your international dreams into reality. Visit Arise Travels and Tours today and take the first step towards your global journey at number 25 Ondo Avenue, Ijapu Estate, Akure, or call 0803-475-2735. 0803-475-2735. Arise Travel and Tours, your gateway to the world.
3: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
4: SELARIE salary.
3: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: TURNERIC turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Ogbo o soro godo yi tan olugbogbo ebita wo ya mu gabriel afolanya awo ologun jade kwale deyi re wa dokoro don le meje o lona ye o yogun o jogun ajaye o de wa suli re e don won ma wo popo popo da kokokokokoko afolanya awo ologun omo ojumo odo odo laye odo meyin ton la amuli ba ko ma yu omo losan yo ma ipanyo mirogo mirogo eno wa sowo ye ma to lo ma jumo na wo o de wa si beno ti a soku na ere yi o ojo ke odogbon o tun kepa ojo 2026 Jabu baba le de yire ojo kere dogbon o tun kefa omo wake up beya ogo mere urole yuli baba ujima yire ojo keta dogbon o tun kefa ya ti osike yin baba beya ogo megwa wuro baba ba ti wo uko gbeyin ya so le re St John's Primary School ibe o ti agbalejo atijo mo gbeyin ba mi bi baba Gabriel Afolanya omo ujima logun omo lugbo ma pedo orobi omo lugbo ma jakun orewusa omo elere gungun yo tale tale yo da ba gerode soko peledu ma ti fa wo de sunre o loruko won ma ato won mama Chief Monday Olajobi Arugbase Achamo Ibowo Gompetan won fi di mo alo o.
8: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. An answer, management.
9: Ojajimore is back with another juicy offer.
5: 25% may sound small until it's taken off everything in your cart. Groceries, household supplies, bakery items, personal care products, and everything else. Every Friday from now to the end of July at Ojajamo Akure, get 25% off all products. Shop more, spend less. Shop and save Fridays every Friday at Ojaja Park, opposite Fidelity Bank, Alagbaka, Akure, Ondo State. And while you're here, enjoy everything else Ojaja Park offers. The cinema, the kiddies park, and a relaxing hotel. This is your chance. Don't miss out.

0: ẹnẹ bọ́dẹ yóò de yóò mú wa náà yìí má gbọ́dọ̀ tẹ́ ọmọ wa olóye
1: ọ̀tọ̀ wa
0: of disciple
1: of kingdom
0: òun ọ̀fọ̀ ní kàákí ọba ajibade
1: láde gun etí òun fọlágbá ẹlẹ́dùnmá rẹ̀
0: wá jọ pọ̀nú ayé
1: happy birthday
0: kábíyèsí
2: so things don easy for Niger now.

yo ma don wa o bi a ba wa o loke ta ko ba ri olodo baba ta ba ti ku to ku olaye apawe aye ede o ku aye meji ni waju e orun urere mejeje aye raye ni atorun apadi to ba ti miss orun urere o le miss orun apadi. If you miss heaven, you can never miss hell. Ameji, la ni 3 million. O dogun odo de. Gbogbo yoku pare sagaju. An ti an fa yoku ni Egypt. Ten kigbe, hallelujah. Olorun gba won ko loku eru, won o dele. Awon keji. Adaloji keji. Oni awon to la ni ba aye Noah. Awon mejo ninu odile kan. Olorun si ni soju saju. Olorun ni iwa nikan mori lododo niran yi. Oya, e wonu oko gbala. Oke keke won agba, se won to le se lori aye. Agba. Ma jan fa ode die mu o, ani enta enti enti oba mobo. Yo se bi obo, eh? Oro Olorun na so ni mo dabi e, oni bo fun awon ju, bo dabi ju, fun awon sugbon. Only a means I do feel. When you see, I'm out of mother, be out of any means. I don't miss a Christian, make of a Christian. Conillo called Bellemo Memo, called Tongue Bocca Lemona. Conillo, call not your body for a call, thought you were calling my God, and less than your guess was said well. Agba? Say what all banners say, Latin Baye, Latin Bawenya. Macaja, yell. Mustn't alone one. Ne baye nua eyan mejo adupe lo Olorun fun idile nua nua gbagbo iyawo nua gbagbo nua bi mo meta eyin obi e ko mo yin o ko ma je pe ngbe ba dorun ton omo yin o ma se soki soki nko kan Olorun apadi e dorun eri kankan nu omo yin Christian omo yin doko ewu ra omo eni osa gbafo onka so wole eroju ole e mo obere yin je laye yo ton bayi ninu je Olorun o mejo nua obi omo meta meta ta gba ihere kan na pelu e a meta ta to ni iyawo kankan won so ko obere po laye ka ma ko meji meji iko kan ni ani ta ba ni kan nu omo nu ato fe yawo meji ko ni je wa nu oko o so ti ya idile kan lolon ti re ni igbala o de kun si o de omi de ro o pa gbo idile aye re e wa lolon odaju lojo yen ti ojo nra won bi omo tuntun amo ye le ni o ti bi omo tuntun ato omo tuntun ati ya e gbogbo ati ki a ku ewu omo o olorun ba ni wo Olorun da si omo aye ni oje o ati baba omo ati mogbo omo wa ati alufa ni won fe so omo loruko gbogbo won lojo pale won mo ojo yen won se wede Jesu so oni won gbe yawo abe ka won fi yawo fun ni iko mi de ati yawo atoko yawo ati ara ile yawo atare ali oko ati gbogbo awon alufa ati won fe se sopo o be pale gbogbo won mo mama pe de kan ku lojo yen oku agba kan ku ibi ati nse ku ti ati ngba koto ti ani kan ma se beria ojode atoku ato omo loku ati gbogbo ato wa be gbogbo won e wa lọlọrun odaju Olorun rorun bayi lati sin o on we daniran Olorun alawo pa onwe daniran onwe daniran onwe daniran owo bayo Olorun alawo pa onwe daniran dojo binu e tani o duro tani o le duro ni Sodom ati Gomora eyan merin odidi ilu meji afi wi ele lo keta nu o odidi ilu meji eyan merin amerin angel lo fun ajade won lo ra oni oluwa sa sanu fun won okun ajade ojo na bere ẹnọ bí àwọn èèyàn tó lọ sí lẹ́strẹ́dì lónìí ẹ sọ pé kí ni wọ́n rí ní Sodom àti Gomorra wọ́n ṣàlàyé fi pé kò sẹ́ni tó lè gbé Sodom àti Gomorra ìbínú ọlọ́run ọ̀dẹ́kùn bẹ̀ dòní wọ́n ní ilẹ̀ yẹn máa ń rí ni tí wọ́n máa sọ pé wùyà wùyà wùyà kìkì eérú ni ẹ pé
ẹ̀yà ara ọlọ́run sì bínú sí Sodomu àti Gomorrah dóní ìbínú ọlọ́run sọ̀rọ̀ foríkó èèyàn mẹ́rin èèyàn mẹ́rin èèyàn mẹ́rin àwọn ọmọ ogun Gideoni 32,000 ni analogy mi nu àfiwé mi nu nínú 32,000 ọlọ́run gbọ̀n wọ́n okù 300 péré ẹ̀yin ọmọ pàfiwé ìjọba ọ̀run ni òwe afúrúgbìn ìyẹn ń fọrúgbìn tiẹ̀ wà ń kọ́ta nù nínú ìjọ ọgọ́rùn-ún èèyàn tí pè bá dún pásítọ̀ kan bá rí 25 ní ọmọ ìjọ ọgọ́rùn-ún wọ́n mọ̀ pé jésù ó gbé adé ńlá kẹ̀kẹ́ lé lórí ọtí báyìí o ìbẹ́yìn náà rí bẹ́yìn náà ṣe ń ṣe ṣé gbogbo ọmọ ìjọ ló wúlò ní ṣé gbogbo ọmọ ìjọ ní múnú ọlọ́run ó dùn ṣé gbogbo ọmọ ìjọ náà ní ṣèfi ọlọ́run ni bẹ́yìn náà rí báyé ṣe rí báyé bá rí báyìí bó ọlọ́run ó ṣe rí o wà ń kọ́ta ẹni tí òwe afúrúgbìn now àwọn ohun díá mẹ́wàá òwe àwọn ohun díá mẹ́wàá yẹn ló dàbẹ̀ pé àwọn tó pọ̀ jù wà 50-50 no cheating wọ́n ń díá márùn-ún gbọ́n wọ́n ń díá márùn-ún ọ̀gbọ́n nínú ìjọ tá a ti rí 1,000 pásítọ̀ tó bá kó 1,000 èèyàn jọ tí ìpè bá dún tó rí 500 tí ẹ jọ dí ọ̀run yéé níbi ayé dédúwẹ̀ tí ìrere dédúwẹ̀ tí a ti tí àwọn èèyàn di tó báyìí tí pásítọ̀ bá lè rí 500 ní 1,000 èèyàn ńlá níwájú olúwa yóò gba èrè tó pọ̀ tí pásítọ̀ gan fún rẹ̀ bá borí déléwu yóò gba èrè tó pọ̀ ṣùgbọ́n ní ọjọ́ 1,000 tí pè bá dán yéyeyeye o bàbá rogún èèyàn bàbá lè rí èèyàn mẹ́wàá ìhà ni ẹnu ọ̀nà náà àbọ̀ délé àmọ́ tó ń ṣe ṣọ́ọ̀ṣì láti rí ọ àmọ́ tó ń ṣe ń lé àbọ̀ mọ̀ pé ó ní ọjọ́ kan wà tí ọlọ́run ti yàn tí ó ṣe ìdájọ́ àṣírí ènìyàn àṣírí ènìyàn àṣírí ènìyàn ntọ́ wà lórí iṣẹ́ tiẹ tọ́ jẹ́ ọmọ ìgbésẹ̀ tiẹ sá tí wọ́n fi ń pè ọ́ dádì tẹ́ fi wà léèwẹ̀ tẹ́ fi ń sáré bọ̀ tọ́sẹ̀tọ́sẹ̀ nítorí pé mọ́mì bá ń gbé kọ́ọ̀ tẹ́ fi wá jásẹ̀ tì gbà lọ́wọ́ mọ́mì pé tí ìwọ ní ń pè mí sí mo ní ọba ń gbé kọ́ọ̀lù ni tí mo bí ọ̀sẹ́ ni dádì tí ò ní jẹ́ déjọba ọ̀run bẹ lórí iṣẹ́ ti yín ọmọ lórí iṣẹ́ ti yín ẹni tí ò ṣe nǹkan ètùfù kì í kí ẹ sẹ́ẹ̀kù lé ẹni tí àjẹ́ gbi ìkúgbì kọ́ máa wá ìmọ̀ lọ àpẹẹrẹ keje ni àpẹẹrẹ ipò tí ìjọ òde òní wà àánú ṣe mí ọmọ ìjọ mi kan lọ́jọ́ kan ọlọ́run fi ìran kan hàn mí mọ̀ bọ́ yá ìwọ gba ìran gbọ́ tọ́ ọ̀ bá gbà ìran gbọ́ ìran wa o lẹ́nu ọjọ́ mẹ́ta nìkan kú nígbà tó dáàárọ̀ ọjọ́ kejì tó tẹ̀ ni wàá sọ fún mi pé ẹni yẹn kú nígbà dáàárọ̀ ọjọ́ kejì tí mò ń gbàdúrà èmi ò tiẹ̀ èmi àtìyàwó mi jọ ń gbàdúrà nù pálọ̀ bí mo ṣe kúnlẹ̀ báyìí mo kàn wọ ọlọ́kàn fi hàn mí ni mo bá dé pàdé ẹni yẹn lónìí ó lè dákọ̀ mi ó ní sà ó ní ẹ máa wò ó ní ẹ sì sọ pé mo kú ni mi ò kú ó láàyè ni mo wà táyọ̀ táyọ̀ ló gbé bí lè lọ́wọ́ tí ń lọ bí mo ṣe ń wo lọ báyìí mo ṣe yí ẹsẹ̀ padà mọ́ kàn tó bára mi lórí eku bí mo ti ń gbàdúrà ni olúwa ní sórí pé ọ̀run ní lọ yẹn ọlọ́dọ́run tiẹ̀ ọmọ ìjọsìn ni ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lọ sọ́run àpáàdì orí mi ò dé burú lọ́rùn mi ọmọ ìjọ mi ríran ló bá sáré bá mi ẹkún lọ sódò ọ̀dọ̀ mi ó ní dáàdì ó ní mo rí nǹkan kí lórí olórí jésù ti ń sunkún òun náà wá bẹ̀rẹ̀ sí sunkún mo ní à oríire gidi lórí jésù ọ̀láyọ̀ ọlọ́run ọ̀láyọ̀ láyé ọ̀láyọ̀ ọlọ́run ọgbọ́n tí bẹ́ẹ̀ ni pé ni emmanuel sọ̀rọ̀ acquainted with grief ọ̀láyọ̀ láyé ọ̀tọ̀ láyọ̀ ọlọ́run títí dòní olóòní orí ẹkún jésù tó wà àwọn tó kú fún ẹwọn àwọn tó kú fún ẹwò bí ayé àwọn tó kú fún bí ẹni pé jésù ò tí ì wá sáyé láti wá kú look at our lives mo ní wo mọ sunkún mo ní bí jésù ó ṣe máa sunkún nìyẹn tí èdè ọjọ́ tó bá dé ni ò ní sunkún mọ́ ìwọ̀n èyí bá èèyàn tó bá rí kó lọ náà ni ọjọ́ ń bọ̀ tí ọlọ́run fúnra ó nu omijé jésù nígbà táwọn èèyàn fẹ́ bá kọjá lé wọ́n tí olúwa bá sunkún lé ọ lérí títí tí wọn náà fi kú tólúwa sunkún fún ọ tó fi kú tó sunkún lọ́run tí tó fi kú ọjọ́ ọba kú báyìí ni wọn náà bẹ̀rẹ̀ kun ayérayé ó sunkún kò dé sẹ́ńtì ọ̀rẹ́ ọlọ́run àpáàdì mo wí o ipò tí ọ̀pọ̀ ẹjọ́ òde òní wà ó pa ìyẹ̀lẹ̀ kú púpọ̀ ẹnìkan rí ìran kan ní 2009 tó ọba gbà rán gbọ́jẹ́ fi hàn ọ́
ninu ise awon apostle ise awon apostle ori 2 ni ese 17 2:17 olorun wi pe yo sise ni ikeyin ojo emi o ti nunu emi mi jade sare ni egbogbo ati awon omo yin okunrin ati awon omo yin obinrin yo ma so tele awon odomo okunrin yin yo si ma ri iran awon arugbo yin yo si ma laala nigba ti emi ma ba so kale akoko ta wa ni olorun gbodo ma farahan wa olorun gbodo je ka mo tin lo ede kan no kan in 2005 oni ori pe jesu mura tan o fe ma bo laye olorun wa so fun pe ma ti lo di akoko lo se di a lo se survey iye awon eyan ti nbo lorun to ba ti e lo bayi ni a ba ra angeli meji wa si ilu ibadan han fi ibadan se case study awon angeli meji pada de laarin iseju die ton pe se ti won ma ya ni a ba wa report for lorun wi pe oluwa o a ri eniyan 24 merinlelogun o ni gbogbo ilu ibadan so mo pe ibadan fun re oju oju orilede togo lo pe a ri eniyan 24 who were rapture ready as at that time 24 mo joko mo ni oluwa gbogbe ni gbogbo ilu ibadan e mo ye bishop ti meme e mo ye apostle ti meme e mo ye pastor ti meme e mo ye evangelist ti meme e mo ye awon akorin emi ti meme e mo ye diakoni e mo ye alagbajo ti meme e mo ye omojo ti meme omo ye denomination orisirisi ti belu ibadan 24 yara yara si olorun kan ori ran kan ni igba kan o wa gba ara re laarin ogunlogun awon ran si olorun o ni won le ni 1000 o lohun wa ri jesu lo ba wa ba n pe wo bi an se po to a meje pere ntemi laarin won o o ni oluwa wa fa nlowo ni ba si mu ka kiri pe weleyi oruko re ri to ni o to mu nlo o wa ri eyan meje baba kan woli kan ni CAC mi o ni daruko won won ri iran kan ko to di pe won lo sun nile ogo won ri iran anigba ti an de orun ti an de gate orun won ni won wa ri baba apostle ayo babalola won ni baba yen wa mere pe e dakun woli se awon aran si olorun ohun o won o ku oni aye mo ni se won o ku mo ni lati igba ti mo ti ku oni lohun yen lati 1959 ti mo ti wa niyin se awon iran si olorun o ku nigeria mo ni ani baba yin wa be pe ki le ri o o lo so pe oni wan ku oni bi an ba ku mo ni wan lo emi ori won niyin eyin ara iran si olorun kan wa tan pe ni pastor park oluwa fi iran nla kan han oluwa mu lo si ikorita orun nibi ti orun apadi ti ya lo si owo osi ti orun rere ya lo si owo otan angeli kan wa duro sibe oni ma wo ti nsele o o ni igbakugba to n ba wo apa osi bayi o lo won ori awon eyan to ma wo tu bi omi tu lo sorun apadi to n ba ma wo apa osi bayi o lo lori ayo enikan ti o ma lo sawo o ni igba to wa to wo owo osi o ma lo tu o ni pohun okuku so bayi pe reeti awon eyan to n lo sorun apadi si awon ti n lo si orun rere is ratio 1000:1 pe nigba ti egberun eyan ba wo orun apadi lo ni orun o to ri eyu eniyan kan e wa ni jesu ni ma so ko ki la yo jesu orun sofo ijo nsariya aye bosijo eyara ti an to mo lo se ri akan ko le mo pe iha ni enu ona na ogun logun eniyan lo tun bere daada sugbon ti won o pari e daada tabi ti ese won je gere loju ona ijoba orun yi now awon mi amu obosipo awon kan ku obosipo adura ti mo n gba kolo won sanu mi o fe kose ti mu idele mi o fe kose olorun mo kan mi olorun o si ni je ki n kose iwo na o ni kose to n fi dele leyin ikun omi nu atun pada domo ti o tun mo ti yo o tu re hoho
ko sasi ko fun mi lati ma ka e lo kile nu Genesis ori 9 ese 20 to 21 baba wa Abraham oko se lare rubirin to mu lati le Egypt oko se lara re o nitori erubirin Hagar yi odidi odun metala l'olorun oba baba soro mo o tori ese kan to dangba ti baba ti o wa gbo won lo ni ma re le waju mi ko si pe baba iba mi si e olorun lo saanu baba o lo ti kuro ni Sodom ati Gomora lo to sugbon gba ti an de ibi ipama lo ti kan na to olorun yo ti ojo na ma Sodom ati Gomora o ki omo gere omo benin re akoko mole oba sun o loyun o kikeji mole nigba to mu ti yo tan oba sun o loyun bibelu pe awon omo lot mejeji si loyun fun baba won se rire eni to lo yon Sodom ati Gomora e wo bi o se gbe si o oba Solomon bere dada ko to da ko benin joju ala lolon ti lo farahan o obere dada oloni bere nto ba fe ki se fun ngbo bere nto olorun fe oloni nto bere gan nwo se fun oko so pa kan ti o dabi re ni gbogbo aye ko to selomi ti o to je ti o to dabi re ni gbeyin o wa da ko bere jo on to da leyin igba to dodo olorun tan owo re lo wa o oni 1000 yawo bi ba se tin kan ti rolu mose bi e bayi loku iba mi si jobo orun lo soro sapata lele keji mana lele keji o ko mo pe apata ti nto won leyin kristi ni inu buruku oni bi o inu buruku lo bi mose o ti gbagbe nto lo nwi fun ona apata lele keji ko de le leri apere ijobo orun ni o pe ese kan pe be o le ku iseju maru ko wole ogun ewo esu ti isele yin e o so gbo bayi esu nireti o lori epo si le mu o ibiki bi ori odenu gbagbo o si nireti pe o si le mu eni to ba ti ku lobo baba lowe Samson anagbara nla tabi tagbara tagbara bi pelu ifororoyan ki lo sele si ni gbeyin weakness kan wa mo study literature ma gba o kini kan wa no literature ta pe ni tragedy sori itan to ba je tragedy yo ni enikan ti an pe ni tragic hero then ninu igbe aye eniyan iwa kan wa ti an pe ni tragic flaw yen ni pe bo ti di alagbara to iwa kan wa nu e ti o fa lule iru eni ti Samson yo won gba mi kan ko ya dat wo bi je ko gbe ko kan tin wo bi o ti lo mi su lo o yi lo iku ogun ni pa kikanju iku odo ni pomu we

a fi dán owó tó ń kú ọ̀láyé o. O wo Samson ti ti ori pe ele ifẹran obinrin ma ri ma gbọ lẹnu ẹ pe olori obinrin o lorire ori buruku lo gbe sori o ni orire papa Samson lori obinrin yongba gbogbo gba ohun atobinrin sa ni obinrin na ni demo wo so ori ni ti giasi ori pe giasi ofa si obinrin rara o n bẹrẹ dada ofe di woli isugboju kokoro owo dukia oji o di woli inu ogbo lo ku si gẹgẹ bi adẹtẹ èsù wojú dá sí títí orí pélé náà fẹ́ràn obìnrin oégo làwọn ata sí lórin rẹ̀ owó náà lèṣù fi wó mọ́lẹ̀ dé màṣẹ evangelist rí o kó tó padà lẹ́yìn paul o àwọn ará galatia bẹ̀rẹ̀ nípa tẹ̀mí wọ́n parí ẹ̀ sínú ara lúsífẹ́ẹ̀rì ń tà kọ́ nípa rẹ̀ ni pé a mímọ́ ni ọ́ pípé ni ọ́ látọjọ́ ta ti dá ọ títí àfírí àṣedédé nínú ẹ̀ wọ́n ìtùnú wa ni pé bí ọ̀nà náà ṣe há tó àwọn kan ti rìn wọlé ògo enoku rìn wọlé ògo 300 years ó gbégbé ayé mọ́ láì dẹ́sí ọjọ́ kan abel wọlé ògo olódodo àkọ́kọ́ mose kúkú rápálá ọ wọlé samuel ọ wọlé jóòbù bó ṣe ní ìdánwò tó ọ wọlé elijah kò jẹ́ kí jezebel ọgbà ọ̀nà ìlọ́wọ́ ọ wọlé elisa wọlé bàbá wọn abraham wọlé àwọn wòlíì wọlé àwọn àpọ́sẹ̀lì wọlé júdásì nìkan ní o lè rin ọ̀nà ìjà torí ìfẹ́ owó maria magdalene mọ̀rin délé maria òun dé ọ̀sọ́ pé nítorí pé òun bí jésù kọ́ mọ́ ṣe jàǹgà ọ̀hánbu ara rẹ̀ ọmọ délé àpọ́sẹ̀lì paul délé martin luther wọlé orin ìnà ìsàfónà ro láàrin ọ̀nà yìí john fletcher orin ọ̀nà yìí charles jiff ni ọ̀nà lórin david brenard rin ọ̀nà wọlé william Booth orin ọ̀nà ìwọlé Charles Spurgeon orin ọ̀nà ìwọlé Akíndayọ̀ bàbá tó dárí díìmù sílẹ̀ mọ́ ọ̀mọ̀pẹ́ kúnlé ọ̀mọ̀ sọ lọ́rùn báyìí orin ọ̀nà ìwọlé Joseph Ayọ̀ bàbá lọ láàrin ọ̀nà ìdélé bàbá ro ẹjọ́ ọ̀jìnrin ọ̀nà ìdélé Julius ọmọ ṣe bí rin ọ̀nà ìwọlé ojú ọ̀nà yìí ni bàbá kú mú yìí rìn lọ ojú ọ̀nà yìí ni bàbá Bílẹ̀ Àkànní rìn lọ èmi náà ti fi ẹsẹ̀ mi lé ọ̀nà bí àwọn ènìyàn wọ̀nyí bá lè rìn délé èmi rẹ̀ náà ò ní kú dídé dúró olódùmarè jẹ́ndẹ́lẹ́ jẹ́ kí n rin ọ̀nà ìdẹ́lẹ́ bó tilẹ̀ kọ́ hátó olúwa sàánà mi ẹgbẹ́ ọyẹ sókè ẹgbẹ́ àdúrà. Bọ́lọ́ ń sọ̀rọ̀ mo ti mọ ọ̀nà yẹ yìí náà rárá.

0: Se wa dele baba ijo niyawo meri se wa dele pastor ti sogun alalupa ida woli wa gbase baba lawo la mo ti so pe wo wa pada gbase bo nti woli ti je se wa dele o Oluwa sanu mi o gba mi odoju e eyan meri le logun ni lu ibadan gba na odoju e eyan mejo ni gba nu a odoju e jo Oluwa jo kamiye o majori mi o buru o won ti mo mi lo ni gbagbo laye o won ti mo mi lo ni wasu laye o jo sanu mi ma je sasinu ma je pare maye Jesu Oluwa wa Emi Olorun mu ko di mimo fun mi pe awa kan wa ni bi ta mo pe a le dorun pe bi wasu ye tin lo nkan kan so fun wa pe o ni dorun o gbadu Olorun pelu idalebi yen o Olorun pe o fun ironu pe wada O le senikan abe ni meji. Abe gbadura pelu wa. Nibi to ti ni dalebi okan. To gbadura to ti lalaafia bayi. Kilode to jade wa si waju. Oluwa mi o gbodo sorun na. Sugbon mi o ni fokan bale bayi. Emi ni yi Oluwa mo de. Wo bo ba ti ju eniyan. Eniyan o ni gba olojo na o o mo po ni nkankan o mo po leru la o mo jade si waju nibi akoko ni akoko anu ni God bless you aye re ni ke aye ti temi jade wa si waju kun le si beyen oluwa emi ni yi anu ike ifi ba mi lo anu ni mo bebe fun nkan won yi mo ju la la le mi o ni gbe lo Ẹrù wíwo tó wà lẹ́bọ̀ mi ní Olúwa mò ń oya kunlẹ̀ Ọlọ́run ni ó sunkún sí lọ́rùn èmi kọ́ jọba Ọlọ́run sọ̀rọ̀
1: talk to God
0: máa jáde bọ̀
1: come out
0: Olúwa sàánú fún
1: God have mercy on me
0: ẹ̀mí Ọlọ́run ò lè parọ́ o
1: the spirit of God cannot lie
0: ẹ̀mí mímọ́ sọ fún mi pé ó sì kú láàrin ibi tá a wà
1: ní the Holy Spirit is telling me you are still remaining here
0: Oluwa oni na ni o fanu se temi.
1: Oh Lord, mercy is my solution today.
0: Gbogbo awa ta kunle gbogbo nti Oluwa ti ba wa so. E ma bo Olorun so ba Oluwa mo dale.
1: All you that are kneeling down.
0: Gbogbo bi to ti nilo atunse ma ba Olorun
1: so. All where you need restitution, tell God.
0: Ipinu to nilo lati se ma se bayi.
1: All the resolution you need to make, do them now. Beto
0: ba ti de ni o lo satunse bayi bayi.
1: When you get home, you need that restitution now.
0: Ni oruko Jesu Oluwa wa.
1: In Jesus name we pray.
0: Gbogbo awa ta kunle.
1: All that are kneeling down.
0: E ja gbo wole aya wa.
1: Lay your hand on your chest.
0: Baba ni oruko Jesu.
1: Father in the name of Jesus.
0: Ka le ra anu gba.
1: That we might obtain mercy.
0: Lese mu wa wa si pade yi.
1: That is reason for coming.
0: Olorun anu
1: God of mercy.
0: We must have one in we Jacob ori ikeji.
1: The Bible told us in the book of James chapter 2.
0: Pe anu so go lori idajo.
1: That mercy prevail over judgment.
0: Gbogbo awon ti won wole ni waju yin.
1: All that are kneeling down before you here.
0: On gbogbo to so fun pe won o ni dorun.
1: all that is telling them they will never get home. That if they die today, they go to hell. Not ashamed they came out here before you. Lord, I pray. God of mercy, show mercy to them.
0: Lord, God, just
1: in the name of Jesus, receive mercy.
0: Oluwa so wi pe.
1: The Lord said,
0: eni to ba to mi wa,
1: whosoever cometh unto me,
0: but he will let go.
1: No matter how it is,
0: emi o ni tani.
1: I will not for any reason cast him away.
0: Ori be jade be seri.
1: Because you came the way you are.
0: Te ba Olorun soro.
1: And you spoke to God.
0: Lord, God, Jesus, I only deny it.
1: In the name of Jesus, you will never be a castaway.
0: Be at in the Deloni.
1: As you are rising from here,
0: Tien Padalo,
1: and you are going back.
0: All your fear to say.
1: The grace of restitution.
0: All your fear on the quada.
1: The grace of repentance.
0: All your fear be a yewa mima.
1: The grace of holiness.
0: Lord, God, Jesus, for one who are ye lo.
1: I pray it possess you in the name of Jesus. You living God. Please. Please. For every one of us under this ministration. For the man you gave the dream, the vision of this program.
0: About.
1: And all the companions. All the travelers that are with the electronic people, the choristers, Father. After we have done all this, and that voice we see come out, I never knew you.
0: Oluwa sanuwa Lord God just mu adele ogo mu adele ogo mu adele ogo ah labe ijoba bo tu le kori gbogbo igodi ta ti esu duro si.
1: Every junction the devil is occupying,
0: let him mu wa Lord apa
1: to take us to hellfire.
0: Oluwa,
1: oh Lord,
0: bawo
1: delivers.
0: Nigori tana Oluwa jawagba.
1: In that junction, oh Lord, deliver us.
0: Irese yin te ti lo.
1: Your servant you've used today.
0: Ah, diwon mu dopin.
1: Hold him till the end.
0: Gbogbo idojuko isu.
1: All the confrontation of the devil.
0: Lori aye idile ati se irese.
1: Over his family and the ministry.
0: Oluwa so da so.
1: You render them useless.
0: Ati awon ati awa,
1: both the him and we.
0: Nili ologo kawaye.
1: In this kingdom, count us worthy.
0: Judas iwa lonu apadi.
1: Judas is in hellfire.
0: Ere re duro de loro.
1: His reward are waiting in heaven.
0: Loruko Jesu ko ni rebel fun wa.
1: Lord, for us is forbidden.
0: Ore ofe yin ko to fun wa.
1: Your grace should be sufficient to us.
0: Ogo ni foroko yin.
1: Hallelujah.
0: Bi atin lo e ma ba wa
1: lo. As we go, you go with us.
0: E se ona wa ni riri.
1: Prosper our way.
0: Je ki ore ofe Jesu Christi Oluwa o. Ife ti Olorun ati idapo ti emi mimo ki o wa pelu gbogbo wa. Ni oruko Jesu Oluwa wa.
1: Amen.
2: Mo ngbadun adaba.
3: Tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú òrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
5: Agbọ̀nrín ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólùgbò adẹ́tó
4: ń fi wí àtẹ̀gò ń sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
2: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìrẹ. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa da ta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ni bí fi àbíà ojúbà.
5: Ṣé ń gbádùn àdàbà?
6: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.

0: Ǹjẹ́ ò ń wá Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòńgẹ́ tàbí kí ara fu wa. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 08037267996
1: tàbí 08039196090 tàbí 08023233841.
3: Ètò bí a ṣe lè rí Ọlọ́run, ètò tí ìjọ ẹ̀kánká ipa ọ̀nà òmìnira ẹ̀mí gbé kalẹ̀ láti kọ́ wa, láti tọ́ wa sọ́nà báwo la ṣe lè bá Ọlọ́run sọ̀rọ̀, àti pé báwo la ṣe lè gbọ́n tí Ọlọ́run ń sọ. Ọlọ́run bá wa sọ̀rọ̀ o, ǹjẹ́ gbọ́n tọ́lọ́run ń sọ? Lónìí, kókó tí a fẹ́ gbé yẹ̀wò ni gbígba ìdáhùn sí ìbéèrè àti ìfihàn láti ojú àlá. Muhyiddin Bello Adeyemi, wọ́n wà lórí ètò, wọ́n mọ ṣàlàyé bọ́rọ̀ ń ṣe jẹ́. Òkédòkun Ayọ̀adé ni orúkọ mi. Bàbá, ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ kú dédé wòye o, atọ́kùn. A dúpẹ́ lọ́wọ́ yín gidi gan tẹ gbé wa sí wa sójú ètò yìí láti wá báwọn èèyàn wa sọ̀rọ̀ lórí ètò tí ẹ̀kánká gbé kalẹ̀.
3: Ẹ ṣeun, kí ni iṣẹ́ yín o?
4: Iṣẹ́ ìmọ̀ kọ̀m̀pútà ni mo ní, iṣẹ́ kọ̀m̀pútà náà sì ni mò ń ṣe.
3: Ẹ ṣeun. Torí ó ṣe pàtàkì, a máa ń fẹ́ káwọn èèyàn mọ̀ pé níjọ ẹ̀kánká o, àfiṣẹ́ ṣeré o, àwa náà níṣẹ́ wa. Yín bàbá, wọ́n ní gbígba ìdáhùn sí ìbéèrè àti ìfihàn láti ojú àlá. Bó ni ẹ ṣe rí àlá? Kí ni àlá nínú ìjọ ẹ̀kánká?
4: Ẹ ṣeun atọ́kùn. Àlá jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ojú ọ̀nà ẹ̀kánká. Àlá tabaníká fún yín ní ìtumọ̀ rẹ̀, ó jẹ́ ìrìn àjò tí gbogbo wa gẹ́gẹ́ bí ẹ̀mí tá a máa ń rìn ní gbogbo alaalẹ́ ta bá ti sùn. Tá a bá ṣe ìrìn àjò, a ṣe ìrìn àjò lọ sí ọ̀run. Ara wákàtí kan, wákàtí kejì, wákàtí mẹ́ta tá a fi sùn yẹn ìrìn àjò la ṣe. Tọ́ ta bá wá jí láàárọ̀ ọjọ́ kejì, àwọn ìròyìn àbí ìrírí gbogbo nǹkan tá a ti rí ní ọ̀run àkọ́kọ́, ọ̀run ẹ̀kejì, ọ̀run ẹ̀kẹta, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ta ti lọ, ta bá dé, ta bá là á wà á rántí pé eléyìí ó jẹ báwọn tá à ń pè ní àlá nìyẹn. N tó sì ṣẹlẹ̀ láàrin òru yẹn, nkankan ṣẹlẹ̀, àwọn nkan ogunlọ́gọ̀ nkan ló ṣẹlẹ̀ nípa ẹ̀kọ́.
3: Mọ̀ ń bọ̀. Ẹ ní àwọn ìrìn àjò tá a máa ń rìn láàrin òru. Ṣé a máa ń rìn ìrìn àjò láàrin òru?
4: Ìrìn àjò tí mò ń sọ nípa ìrìn àjò nínú ẹ̀mí ni à ń jẹ́ bẹ́ẹ̀, torí pé gbogbo apáta ẹ̀mí ni wa. Àìkàn ṣe ẹlẹ́ran ara lásán báyìí, ẹ̀mí ni gbogbo wa.
3: Ẹgbẹ́ o, ṣe rí ngbà míì tí n bá lálàá, tí n bá jí, màá ṣẹ̀ṣẹ̀ wá mọ yẹra mi wò pé ṣé èmi náà ni àbẹ́mi náà kọ́? Ìtumọ̀ ẹ ni pé mo ti lọ ibì kan, mo wá padà dé.
4: N tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ti lọ ibì kan, bí tẹ́ ẹ sì lọ yẹn, ibẹ̀ là ń pè ní ojú àlá. Wọ́n sọ pé ní ojú àlá, àlá pínyà sí ọ̀nà kọ́nà. Wọ́n tọ́ bá rántí láàárọ̀ ọjọ́ kejì pé mo wà níbi báyìí, mo wà níbi tọ̀hún. Ṣùgbọ́n ọ̀wà sọ pé nítọ̀ àwọn nǹkan tó gbéṣe yẹn sọ ti ẹ̀ ní ìtumọ̀. Ìyẹn ní mọ fífà tó sọ pé àwọn ẹlòmíì ó kàn da gbogbo ìrírí àlá yẹn, ó kàn da sẹ́gbẹ́ kan ni.
3: Ẹdùn o, ẹ má bínú o. Ṣé àwọn ibi tí mo ní mo lọ lójú àlá yẹn, ṣé òótọ́ ni mo lọ ibìkan lóòótọ́?
4: Bẹ́ẹ̀ni o, òótọ́ lẹ lọ o. Torí pé Ọlọ́run ṣe ẹ̀dá ọ̀run. Àwọn èèyàn máa ń sọ pé ní pé téèyàn bá kú léèyàn tó máa lọ sí ọ̀run. Ṣùgbọ́n lójú ọ̀nà ẹ̀kánká, à ń sọ fún ẹ pé kò dìgbà tó bá tó kú kó tó lọ sí ọ̀run. Alaalẹ́ tí gbogbo wa bá sùn a mọ nṣe irin ajo lo sọrun ta mọ nlo ta mọ bo atabaji laaro ojo kejo dabi awon ti o nlo si ilu oyinbo ni o ni pe ko to puro ni Eko nbi won a ni ko gba visa visa pin ya si meji yo je visitor visa pe o kan fe lo ki won lasan ni then permanent residency wa bi orun lilo wa lala ale bo se je niyan o a lo aji laaro ojo keji sugbon awon to ba ku patapata je pe won a pada wa mo awon yen ni wọn ma lọ sọhun nti mo n sọ fun ni pe ẹka n ka gẹgẹ bi ẹmi to n sọ fun wa ka jẹ a ma n ṣe ìrìn àjò lọ sí ọrun tọ lati dahun ibeere yin igbo bi ta lọ yẹn kii ṣe irọ ooto ni gbogbo ẹ ile ijọsin wa abi ki a pade awọn ẹni ọlọrun ti wọn tọ wa si ọna nipa tabi to n fun a ni imọ nipa aye wa. Ṣe bẹbẹ lọ
3: ṣe ni awọn ọsẹlẹ kan ti ma ṣẹlẹ si mi gba kan ngba kan wa to ye pe tin ba ti lalabe ni mo goke ni mo damu ni mo se gbogbo e gbogbo yen na ojo oto
4: be ni ojo oto ara arabirin kan to sunmo mi gidi gan ni jo kan lo ba ji lo ba ni ah mu idi ni wa o iru ala ti mo lala le yi o yato mo se ji soju ala mo tun wa ji soju ala mo tun wa ji soju ala kin to wa ji soju aye bayi kini itumo re mo ni olohun fi han yin pe orun ten wo nko kin si orun eyo kan ọ̀run pé méjì mẹ́ta mẹ́rin ipa tẹ́ ń jí ẹ̀ ń jí bọ́ ọlọ́run fi hàn yín pé àwọn ní ojú ọ̀nà ẹ̀kánká a ní orúkọ àwọn ọ̀run yìí à ń pè wọ́n ní astra kọ́sà mẹ́ntà play gbogbo ẹ̀ ibi tọ́ ọ bá jí ló tọ́ bá sùn lóru ọ ń lọ sí àwọn ọ̀run yẹn ibi tí ọlọ́run bá fẹ́ kọ́ débẹ̀
3: stọ́pù fà wà lójú àlá náà pé bóyá ọ̀ ń lọ amẹ́ríkà wọ́n wá ní pléènì kọ́kọ́ dúró sí ẹ ó máa ṣẹlẹ̀ sẹ́mi náà o ṣùgbọ́n bẹ́ẹ̀ sí ń sọ yìí kìí sọ̀rọ̀ àwàdà o.
4: Kìí sọ̀rọ̀ àwàdà kìí sọ̀rọ̀ àwàdà tí ẹ̀sìn ẹ̀kánká ń kọ́ wa ni pé kìí ṣe ọ̀run kan ló wà ọ̀run pọ̀ àwọn ẹ̀sìn yókù náà wọ́n
3: sì gbàdá ẹ̀gbà tí mo lálàá tí mo rí pé mo débì kan mo tún wá là mo tún débì kan yẹn
4: bẹ́ẹ̀ni gbogbo àwọn ọ̀run yẹn ló sì ní ìtumọ̀ tó túmọ̀ sí bí ilé ayé wa ṣe rí
3: ẹ dákun torí àsìkò bóyá o ń sọ fún olóòtú mi ẹ padà wá sọ̀rọ̀ aláyé nìkan.
0: Ǹjẹ́ ò ń wá Ọlọ́run? Ǹjẹ́ o mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí àwọn ẹni ẹ̀mí mímọ́ ek ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wa. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ ẹ̀kẹ̀ǹkà ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ̀.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀. Ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-726-7996 tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841.
3: Orí ètò bí a ṣe lè rí Ọlọ́run náà la wà kàńkà ipò ọ̀nà òmìnira ẹ̀mí tí wọ́n gbé kalẹ̀ láti lè mọ bí a ṣe lè bá Ọlọ́run sọ̀rọ̀ àti bí a ṣe lè gbọ́ ohun tí Ọlọ́run ń sọ. Kókó ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí gan ni pé gbígba ìdáhùn sí ìbéèrè àti ìfihàn láti ojú àlá. Ẹ̀dùn o, ṣé èèyàn lè béèrè nǹkan tí ọba yìí lọ́wọ́ Ọlọ́run? Ọ̀nà wo sì ni ọgbà dá lóhùn?
4: Ṣé ẹ rí Ọlọ́run? Ìfẹ́ ni Ọlọ́run, ó nífẹ̀ẹ́ gbogbo wa. Bí a ṣe wà sílé ayé pátápátá, ilé ayé ilé ẹ̀kọ́ ni Ọlọ́run ẹni kọ̀ọ̀kan wa, a sì ní ìdí tá a fi wá sílé ayé yìí.
3: Kí ni ìdí o?
4: Ìdí tá a sì fi olúkálùkù ní iṣẹ́ tọ́lọ́run gbé fún wa láti wá ṣe nílé ayé. Nígbà tá a bá ń lọ ìrìn àjò ilé ayé, ìgbà míì wà tó yẹ pé nǹkan yóò sú wa.
3: Bẹ́ẹ̀ni
4: tá a bá sọ pé láwọn ṣe náà tí nǹkan gbóná jíjá a wà á fẹ́ ṣèbéèrè lọ́dọ̀ Ọlọ́run. Báwo ni eléyìí ṣe jẹ́ báyìí kàsá báyìí káwòdì? Ọlọ́run mo fẹ́ kọ́ túmọ̀ kí ni ọ̀rọ̀ bílé ayé mi ò ṣe rí? Àbí tó bá ti rẹ èèyàn wá ìwòsàn lọ hospital kan lọ hospital kejì o ti ri imularada o ni olorun bo n temi se je awon ibere ta le bere lodo olorun o po lopo e je nfun yin ni akawe
3: kan se riru bere yen emi ro pe bere pe si je lasan ni olorun le down so olorun le down gogoru bere ba
4: olorun o down ona to olorun si fin down ona ni oju ala to pe ta ba sadu aso olorun ta ba pe olorun ara awon ona ki sala nikan o l'olorun ma fi gba sugbon
3: ala awon wo leni
4: sugbon ala ni awon wo leni ona ti olorun fi ma down si ibere wa loju ala e je nfun yin ni akawe kan nigba mo darapo ma ojo ona ekanka yi ni odun o le ni odun ogun ojun bayi ara awon kan eko ti ekanka nso fun wa ni pe ki se ekan la ma wa sile aye mo ati wa sile aye aseyin wa nwa antun wa antun wa
3: ki se
4: we ki soro abiku bi se pe emi l'olorun da wa emi t'olorun si da wa emi ko kin ku olorun ba to je baba wa ko kin ku emi ateyin ai ku ta ba le yan ku le ni yi ki se emi lo ku ara to gbe wo lasan lo ku on to nje mi gangan gan yo bo si orun akoko abe ni okeji to je pe awon t'olorun gbe ise yen fun won a wo ise to gbe se nile aye lati review re o da ni o o ku de ka to ni o to to ba ku de ka to won ni wa o pada lo sile aye awon bi to ku de ka to fun e ogbodo lo tun se to ibere temi wa se niyan gba mo jo yen kan ka mo ni ah olorun so to ni mo ti gbe ile aye ri tori mo emi fe mo fe proof pe mo ti gbe ile aye ri
3: loju
4: mo fe idaniloju be ni pe mo ti wa ni ile aye ri e kan kan so fun pe gbogbo n ta ba n ko lode aye leni o dun ni o abo n dun ma wa ni o abo o je nkan ni o je nkan ta ti gbese laye ohun ta ti wa ri so time yen mo ma ni orun ma n o ma n ro mi o ma n bo mo lo si hospital won fun mi ni awon orisirisi ogun lati je ki n ri iwosan si orun to n ro mi to yo ran mi nigba die sugbon to ba ya yo tun pada mo wa se ibere to se mo ti gbele aye ri kin lo fa to ye pe kini o n lo o n bo ni ale ijo kan mo se lala niyen mo ba ba ara mi laye ijo ohun awon oba n gba na ni won ba ni mo se si ijoba n gba yen ni aye ijosi ti mo wa yen bi won se ran mi lo pe kan lo pa mi niyen won so mi ro lara gi o da be pe mo wo video ni pe lori giyen o pe ki n to ku ki n to wa lo ni aye igba naa idahun ti olorun fun mi si ibere pe mo ti gbele aye ri n to n se n dun mi lorun ibi to ti wa niyen
3: e se mo pe aye ijo ni
4: aye ijo ni bi mo bi alaye yen se ri
3: be ni pe mo wo e salaye nitori awon ti
4: nitori pe bi mo se ri sin yen nigba yen o yato si
3: n to wa ladugbo ngba yen layika yin
4: layika mi mo ri pe gbogbo awon nkan tan lo ngba yen awon ancient times
3: awon nkan atayebaye
4: ni ọrùn tan fi hangi niyen mo se ji niyen yen ni wipe nira to n se mi lọrun yen n tete ku lori igi yen nigba yen n to fa to fi sele laipe laijan nigba mo bere ibere yen bi pain yen o se lo niyen mo n so fun pe ibere ta le bere lodo olorun ti idahun re si le wa loju ala o po pupo ikan niyen
3: e dakun o se pe nigba miin ti nkan ba n se yan bóyá bi aisan kan bóyá bi nkan teyan de ti se se o le je pe agbe wa lati aye kan ta ti lu koja
4: atokun o to le so gbogbo nkan to n se wa lode aye loni o gbogbo wahala to n ko wahala yi wa ti oga re n bi ise ni o wahala yi wa ti iyawo re abata won mo abon to n ti to n se business pelu gbogbo e pata o ni ipilese won n ta gbe wa lati ọrun aye ijosi ta ti wa ta ti lo yẹn ló fà á.
3: nínú àwùjọ wa a gbàgbọ́ pé ẹnìkan ṣe wá àjẹ́ kan wà nbí kan oṣù wa kan wà nbí kan gbogbo ẹ̀ gbogbo àwọn yẹn náà ṣe àwọn ata àti báṣe látàyè ìjọ náà ni.
4: ẹsẹ̀ kánkà ó ń kọ́ wa pé gbogbo nǹkan tó bá ń ṣe wá láyé àwa gan-an ni a pilẹ̀ṣẹ̀ ó ní ipa tá a kó nínú ẹ̀ wọ́n sì sọ pé ní ẹlẹ́jọ́ tó bá mọ ijó ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ti nkan ba nse o laye loni o o beere lodo Olorun kini pa ti mo ko lori n to nse mi yi so to ba n beere to ba bere lati ma se beere ba n lodo Olorun o ti bere lati ri ipari si wahala tohun tohun go through
3: mo nbo e dakun bi te ba deun e ba rora fi gigun ori eto bi a se le ri Olorun na la wa a fe danu duro die ta ba pada de baba wa so pe opolopo nkan tin sele si wa lode oni pe agbe won wa lati awon aye kan ta ti loni e mo wa fe beere beere pe ona wo ni awon nkan yi ta ba ri won lo le gba dahun awon ibeere awon isuru ta ni lode oni a nbo na
0: nje o nwa Olorun nje o mo wi pe lati aye baye ni awon alagba ninu emi awon eni emi mimo ek nti nfi ashiri bi Olorun se nba wa soro han wa ni awon ona ti a ko fokan si o le je nipa imole nigba miran o le je ohun lati inu wa ti a ko fura si nigba miran ewe o le je itaniji lati oju ala o si le je isele konge tabi ki ara fu wa bi a se le wa Olorun ri o je eto ori radio lati inu ijo ekenka ipa ona ominira emi mimo lati ran e lowo lati ri Olorun fun ara re
1: fun alaye siwaju si tabi pe e fe darapo mo wa lati ba wa josin ni ilana ohun ati imole emi mimo ti o ma waye ni ojo josin mi bere ni dede ago mejo si ago mewa owuro e le pe sori awon ila ero ibanisoro
2: 0803-726-7996
1: tabi 0803-919-6090 tabi 0802-323-3841
3: ori eto bi a se le ri Olorun na la wa kanka ipo na ominira emi ti won gbe kale lati le mo bi a se le ba Olorun soro ati bi a se le gbo nti Olorun so eto to ni o ti e ba mu weku ni tori koko ta n gbe yewo ni gbigba idahun si ibeere ati ifihan lati oju ala baba wa e so pe opolopo ipenija ti andoju ko lode oni pe awon aye kan ta ti gbe koja awon ta se ile nbi a pari ise si la pada si mo wa fe beere pe ona wo ni awon isipaya ta ba ri ni loju ala lo le gbaran wa lowo lati yanju awon ipenija ta ba wa ni loju aye lode oni
4: e seun atokun ta ba se ibeere to si je ko looto pelu ooto mimo ta ba ti se iru ibeere yen si odo Olorun Olorun o wa fi han wa loju ala ti Olorun ba si ti fi han to ba de level yen to Olorun ri pe o setan lati mo ooto tori pe eni ti o ba se tan lati mo to ni o mo so pe lagbaja ni se mi la kagbije ni se mi o ti se tan lati mo to ni e tori pe gbogbo awon eni Olorun te pe leni Olorun lode oni ti won da le eyan ta se gbogbo e ta ba ni ka tupe pe ti won gbe se aye ton ti gbe koja ton gan ba ri won mi ri pe awon o se da e je n fun yin ni sebole fun yin ni itan arakunrin kan ta n pe ni Ima to n fi ilu Benin ore mi ni oruko en je Ima o so story yi fun ngba to na sese jo en kanka ni o sa ri pe gbogbo to n ba dawole ko ki n bo si dada to ba fe yawo yawo n ko to ba se business pelu awon eyan won gbe ibe bo je fun o wa duro njo ko ni Olorun bo n to n se ri bayi lo ba korin hiu orin hiu yi ni orin imole orin Olorun ta ma n ko ti gbogbo awon eyan tan si ti so lori radio yi awon adua ti olori ekanka so pe ki a fun gbogbo agbaye na tan ba nife si to pe orin hiu yi yo je ko ni imo Olorun daada si
3: mo nbo nbe
4: ni alaale to ba fe lati mo asiri n to sele si o arakunrin korin hiu yi ala to la lale ijo yen o yato pe lo ba ri pe laye igba ti oun wa laye yen alagbare eyan ni to ti gberi alagbare eyan ni yo ma dun koko ma awon eyan beru e gidi gan tori alagbara gan koda n gba yawo awon ni yawo to n sele laye ijon o ri awon eyan gbogbo awon ta awon eyan awon property awon eyan yo gba ngba to wa ji loju ala yen are baje mi so o lo ndan gbogbo nkan bayi wo inu re baje ngba ti inu e baje bi olorun se fi han ni e pe to nisin to ti mo itumo o ti mo to nse se bayi gbo isoro to nse yen o ma pare
3: baba wa idakun se ri oro te be se nsoro yi mo wa runun lo eyin kanka be ba wa be ba gbianju te tan imole koko oro yi pe gbogbo nte eyan ba se o yo pada wa gba se e lero pe yo je kaye yi o tun se ni iru awon ti an fun lowo pe kan fi se nkan faraalu awon kan ko da sapun se awon na pada wa si se n pada bi bo
4: ah ko si gbogbo nto se laye ti o sapamo e yo ba so pe ni a se gbe o si a se pamo lo wa nti yes a se pamo lo wa olopa ri o olopa o ri o mo pe gbogbo nto ba se wa wa se san re e nkan marun ni esin kankan ko wa pe a gbodo wa ko lori le dai alakoko ni ibinu elekeji ni wo bi ate daruko yen won le fun o pe ko mojuto owo araalu bi o se se ko wa ko gbogbo awa owo araalu koko mi won si ri o olopo mo ko se nikan mu e o di 78 ya o gbadun to ba waye laye keji won wa wo ise to se pe a fun lanfani lati wa
3: lati mo ka won eyan
4: ko sugbon gbogbo owo araalu to oko mi o se be ile aye to nlo yi o oni lowo lowo ko yo le fun die ara won ko ti e kanka to ko wa ni abi boya on sa man se agbere ati be lo mun ti mo nso fun lori eto ni pe gbogbo nto ba se pata ko se iti omi ko se iti o sapamo a to ba pada waye to e kanka o ni gbagbo pe teyan ba se to ba se to buru o ma lo si oloju o sinu na okan
3: mo en ti mo fe bere ni
4: pe okan mo wa ninu na lo forever ni
3: ile aye lati wa satunse
4: inu aye lo ti wa satunse tori pe emi ni gbogbo wa emi ko kin ku
3: edo se ta ba wa nso nipa akunleyan atayan mo iyen ni pe ke so lo ni yan fun wa lati yan fun ra wa
4: gbogbo nse ta ba se mun ni yo determine ta n pe ni akunleyan tension abi ayan mo to ba se rere to ba dile aye to n bo wa to follow ile aye to ba ni aseyin wa ile aye to ba tun wa o kore ko yen e ri pe laye ode oni nisin o le wa nibi kan to je pe awon eyan kan ma se rere fun e o ni olohun mo kan dupe ah mo kan pade awon ton kan sa ran mi lowo leni to si mo bon se ran e lowo se o mo pe ire to ti se laye ijosi to ti wa yen awon to ti se lore yen awon ni won san ore to se fun won ni won da pada fun e that is number 1 to ba si je pe o n se kaakiri o le lo si minister awon eyan kan sa ete won like e won se kini kan eje n so fun to ba mo ituma tawon eyan fi like to ba se iwadi tokorin hiu olowo fi han pe laye ijosi to wa iwo gan iwa si re sawon eyan koda
3: baba mi se awon idahun si ibere ati ifihan latoju ala te n ri le kankanu
4: o po oju be lo eje n fun yin ni
3: asiko ti lo
4: ibani kin fun yin ni n to sele
3: e si fun wa
4: to ba di
3: gba mi baba wa e wa dakun iyanju wo le fe gba awon eyan tori loni ko seni to je gba pe ohun lohun se ra ohun gbogbo eyan lo gba pe eyan lohun si ohun ile wa so pe a le ri idahun si ibere wa lati ta ifihan latoju ala lati lawon eyan loye ni soki
4: ohun ti mo kan fe so ni pe ala ti olukaluku wa nla lala le olorun ba wa soro boya esin ta wa bile eko ta wa won le ma ko wa daada ituma re ni pe anfani wa ni ekanka to je pe o ko nipa imala koda ki sala nikan o ko nipa lati tumo ala yen awon eto t'olorun gbe kale niyen ojo ala olorun ba wa soro olowo so fun wa iru arin ajo ta fe mo ki sa awon wole olorun nikan ni won mo nipa ohun ti o sele si wa lojo iwo gan fun ara e o le mo nipa ti o sele si eni ojo waju
3: e se n ba mi ke to wa lo o eni e ma korin hiu ni e kanka ke to sun ki oye yin o le la ki ala yin ko le nitumo e wa ba nko awon eyan lori hiu yen ni won o se ko
4: gege bi a se korin hiu hiu yi o se pataki to ba fe korin hiu ogbodo wa pelu fe kinu re odun to ba ba yan ja ori move gbogbo ja yan puro tori pe olooba oba afe ni bo la se ko ki won nikan da wa ibi ti enikan ko ti le disturb e o wa ko bayi hiu hiu hiu o se fun boya iseju mewa ni ogun iseju ni abi iseju intagbare baleka odo bo tile je pe e kan kan so pe ni ogun iseju ni kase ka to sun ti wo ba fe se iwo se lale ko to sun pe o fe ni itumo gbo kini kan lori radio leni pe olodun ma n ba yan soro loju ala se yu yen fun ye period mo so fun e ala to la lale ijo yen yo yato bo kini kan ni o wa bairo ofisi eti to ro la la loru o si gbodo ko le to ba n ko lele iwo ma wori ituma re tayin gba to ba ko ni yu olodun yo je ko ri ituma re the moment to ba si ti ri ituma re asiri aye re o wa lowo re ko la n gbe ituma lo ba anybody iwo gan fun ara re olodun a ko e lati mo ituma la re
3: e se mo dupe baba wa Muhyiddin Bello Adeyemi onimo ero computer ni won eto bi a se le wa olorun etijo e kanka ipa ona ominira emi ti won gbe kale na ni e ti n gbo to ba di dede asiko yi lose ti n bo e tun pade wa fun akotun eto okedokun ayo ade ni oruko mi titi ojo mejo ki ibu pon olorun
0: eto ti e gbọ ton yen bi a se le wa olorun ri o je eto ori radio lati inu ijo ekanka ipa ona ominira emi mimo
1: fun alaye siwaju si tabi pe e fe darapo mo wa lati ba wa josin ni ilana ohun ati imole emi mimo ti o ma waye ni ojo josin ni bere ni dede ago mejo si ago mewa owuro e le pe sori awon ila ero ibanisoro 0803 726 7996 tabi 0803-919-6090 tabi 0802-323-3841.
2: Ẹ jẹ́ ká lọ, láti ẹ̀ka ká, ká lọ gbọ́ ohun Olúwa, ká tó lọ rí ìmọ̀lẹ̀, ìmọ̀lẹ̀ ọlọ́.
5: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní wọn wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ Maggi chicken flavour sí ọyá ẹ̀sìn pẹ́ẹ̀lì celery
6: SELARIE
5: salary bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ̀sọ́ sípẹ́ẹ̀lì náà di salary ọyá lọ́pìn ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
7: TURMERIC turmeric
5: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
8: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀

0: Kivo 3-in-1 o mini kaloku ko fi kun
1: Kivo
2: Dari Mix.
3: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: SELARIE. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC. Turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
8: Abba ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture.

0: yọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀. Jinsan ṣinú. Pantan yoga. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọ léyọ tàbí dọ́sìn dọ́sìn. Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. 780-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kókó ká.
2: Ọpẹ́ ò bàbá, ọpẹ́ ló mọ̀ yẹ fún ẹran o.
3: Ìka tó tọ́ sí mu la fi ràn ó lápá gúúsù ìpínlẹ̀ Ondo. Ẹni tó tún raníṣẹ́ ni. Ó tún ní kìmí ìgboyà. Ọ̀pọ̀lọ́ tó jáfáfá. Òun òye tó gbòòrò. Sẹ́nẹ́tọ̀ ilé. Professor Francis Adédáyò Fádúyìlé OON. Àkòrí sá. Ìyẹn tá a bá ṣe ni lóore ọpẹ́ là ń dà. Professor Dayo Fádúyìlé. Sẹ́nẹ́tọ̀ ilé. Ìwà dúpẹ́ fún gbogbo ẹ̀yẹ yẹn. Ní pàtàkì jùlọ. Ẹ̀yin ìyẹn wa lápá gúúsù ìpínlẹ̀ Ondo lórí bẹ́ẹ̀ ṣe jáde wìtìwìtì. Ẹni ibùgbé mi dìde o. Ọlọ́lá gómìnà. Dr. Rims Ayédà tiwa o. Pẹ̀lú kùmà sí ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ̀sẹ̀ púpọ̀. Òdìdà tiwa o. Ìrọ̀rùn gbalẹ̀ gbogbo nípínlẹ̀ Ondo. Ìdí sẹ́nẹ́tọ̀ ilé ti ní. Professor Fádúyìlé tún dúpẹ́. Fún gbogbo ọbalayé ìjòyè. Pẹ̀lú gbogbo ẹ̀yin èèyàn pàtàkì jùlọ. Ẹ̀yin olùdìbò àǹfààní tẹ ju ẹtẹ fún mi ni. Láti lọ sojú yín ní ìgbìmọ̀ sẹ́nẹ́ẹ̀tì. Ẹ̀yin ọ̀dọ́ o. Lápá gúúsù ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin awakọ̀. Àgbẹ̀ oníṣòwò. Ẹ̀yin alọ́jà bàbá alájẹ. Ẹ̀yin àjọ òṣìṣẹ́ INEC. Dídí dọ́dọ̀ ẹ̀yin agbófinró. Sàdákà tàyín màrí yé o. Ó ṣe pàtàkì. Kí túdúpà ò lọ́wọ́ gbogbo ẹ̀yin. Àgbà òṣèlú. Ní pàtàkì jùlọ. Lẹ́gbọ́sọ̀lù APC. Dídí dọ́dọ̀ ẹ̀yin náà. Tẹ̀sán-tìlẹ́yìn wa. Pẹ̀lú ẹ̀yin náà sì rìn láti dárúkọ. Ẹ̀mọ̀ dájú wípé. Mo mọrírì yín. Bí a bá yọ rí. Tí mo forúkọ Olódùmarè ṣáájú ohun gbogbo. Mi ní dójú tì yín láéláé lórúkọ Jésù. Pẹ́sọ̀ Dayo Fádúyìlé. OON Sẹ́nẹ́tọ̀ Elect ló ń dúpẹ́ o.
1: Coronation anniversary ló máa wọlé dé yìí o. Ìyẹn ti ìsáyẹ̀. Àsájì Subar Dan Musa. Yóò dé iná yìí à ní ìbìrà fún Ondo State. Àlòdé yìí ambassador tó iná yìí ìbìrà Kingdom. Wednesday 24th of June. Free medical treatment. At the Civic Center Ìwárọ̀ Kàkókó by 9 AM. Saturday 27th ni anniversary gangan bẹ̀rẹ̀ ní 10 AM. Pẹ̀lú plani lórí ilé ìwòsàn fẹ́ ta fẹ́ kọ́. His Excellency Govnor Lókè Orímísà Ayédà tiwa. Pẹ̀lú Gómìnà Kogi. Ìyẹn Alhaji Usman Ododo. Ìyẹn special guest of honor. Ambassador Roland Obowa. Guest of honor is Imperial Majesty Oba Dr. Yusuf Adiburi Adeleye OOE Inono Kuku di Olubaka of Oka Kingdom. The Royal Father His Royal Majesty Alhaji Dr. Ahmed Jani Mohammed the Oino of Ibira Atoba Stephen Ogoye Wan Olushi of Owalushi Waru Oka the Royal Host Honorable Ayoaja Alaga Koko Southwest Honorable Alhaji Ahmedu Takuro Commissioner for Local Government and Chief Tensei Affairs Honorable Chief Abdullahi Bello Commissioner for Local Government and Chief Tensei Affairs Kogi State Alhaji Engineer Adams Onota Pelu Honorable Adejoro Adeogun, former member House of Reps, to Emma Gbadeo, and the Vashi Dan Musa Yomiletiti ni Waroka.
4: Yuga, yuga, yuga, yuga, ile aye idu yuga, ure oluye lo yuga.
1: O jaja mọ. Níbi tí ilé ìtajà supermarket ti ń milẹ̀ títì. Táwọn nǹkan pàtàkì nǹkan mèremère nǹkan ìgbàládùn àti pọ̀pọ̀ ṣinṣin yugbanyugba toro mi ni ẹlẹ́jọ́ lọ fún kalẹ̀ sí. Àǹfààní ńlá pọ̀ fáwọn tó bá wọlé sí òjàjà mọ. Fún kalẹ̀ sí òjàjà park. Ní dojúkọ Fidelity Bank. Alágbàká Àkúrẹ́. Supermarket wa kún fọ́fọ́ fáwọn nǹkan èlò nílé. Ibi iṣẹ́. Nílé ìdáná àti lọ́fíìsì. Ẹ tún wá wò. Ẹ máa béèrè fún òjàjà bread, egg roll, meat pie, chicken pie, buns, àtàwọn nǹkan jíjẹ bẹ́ẹ̀ tẹ́rùjà ẹ pé. Gbogbo ẹlẹ́rìndò àti wine àtàwọn nǹkan mímu. Níta lágolo ní tòní gbà tóní yẹ fún ẹ. Ìlú rọ̀ṣọ̀mù lọ́dọ̀ wa. Ilé ìwòsàn sinimá àti yàrá hòtẹ́ẹ̀lì wa pẹ̀lú àyè ìṣeré àwọn ọmọdé.

0: Ongbadu adaba.
1: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀yan.

0: gbèsè pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nọsẹ̀ síta àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀ ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́ ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn ẹ sì mọ̀ wípé yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀ kọ́lọ́hún ọba kọ́ má jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 abá mixture la fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 abá mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùndídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 herbal mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: abba ajo oko ti igboni nipa 24/7 abba mixture kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 abba mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abá mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pé 09160626253 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 09160626253 tó ó tún dìgbà míì náà tá a tún máa pàdé ire o.
3: lọ́lọ́ wà ní omi àlọ́.
4: ó wà ní omi àlọ́.
3: pàdé jù ní omi àlọ́.
4: ó wà ní omi àlọ́.
1: bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: abba ajo oko ti igboni nipa 24/7 abba mixture kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 abba mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
5: So things don easy for Naija now.

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top, 0707-484-3351.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹyì lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyì kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

ojú àánú àwọn ọmọ ìpínlẹ̀ Rivers ńlá fi gbà á wọlé kì í ṣe wípé ọ̀nà tí wọ́n yẹn gan gbà wá wípé ó tọ̀nà èmi kọ́ mo fọ̀rọ̀ náà léde bó lọ̀rọ̀ ń ṣe jẹ́ mò ń bọ̀ bọ̀. kò sáyè pa àṣọ̀kadà mọ́ báago mẹ́fà bá ti lù nípínlẹ̀ wo ná ti sọ talẹ́ tó fọ̀rọ̀ náà léde mò ń bọ̀rọ̀ ń bọ̀ o. wọ́n ti ti mẹ́kà dákóló wa bó ṣe ń bọ̀ láti mẹ́kà báyìí bẹ́ẹ̀ ńlá gan wọn àwọn adarí agbébọ̀dà lúrú tó lóko lórílẹ̀‐èdè yẹn gan ni mò ń sọ èmi kọ́ mo fọ̀rọ̀ náà léde o mò ń bọ̀rọ̀ ń bọ̀. ọlọ́pàá kọ́lọ́pàá tó bá ti gbé nǹkan dínà tàbáwọn èèyàn kan tí wọ́n bá ti dí ọ̀nà tí wọ́n ní ẹ lọ mọ́ mútọ́rọ̀ àbí kọ́bọ̀ wá ẹ fi tó wa létí ẹ wá mọ̀ kẹta àṣẹ lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún talẹ̀ tó fọ̀rọ̀ náà léde ẹ mọ̀ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn.

0: àwọn ọmọ kéékèèké ló mọ̀ pọ̀ jùlọ nínú àwọn ènìyàn táwọn agbébọn dàlú rúṣẹ̀ fọ́tà àbọn lẹ́kọ̀ọ́ nílé wọn. Bó gan lọ̀rọ̀ ṣe jẹ́ nípínlẹ̀ wo mò ń bọ̀rọ̀ ń bọ̀ ẹ mọ̀ gbọ́ nínú ẹ̀kúnrẹ́ ìròyìn. Wọ́n yí àtàwọn kókó mi ń lo tilé tondótondò sínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Ṣùgbọ́n kó tó di pé àmọ́ tún bẹyẹ bẹ́yẹ rẹ̀, ẹja kọ́kọ́ dójú ọjà ná, mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Admission.
2: Our Diocesan Anglican Grammar School.
1: Pele.
2: Announces
1: admission into 2026-2027 academic session.
2: Hurry now
1: and enroll your children
2: into GSS 1 to 3,
1: SS 1 and 2.
2: The entrance examination
1: comes off
2: on Saturday,
1: June 27th.
2: Ogdaxi.
1: It's a school with 4 days
2: and boarding facilities.
1: We have well-equipped laboratory
2: and music class for all the students.
1: Ogdaxi
2: is located
1: at Ikpele, Iduani Road,
2: Ikpele, Owoluka Government, Ondo State.
1: We also have our harness
2: at Osent Anglican Primary School, opposite Bishop's Court,
1: Owo.
2: Admission is open for GSS 1 to 3.
1: Admission forms
2: are available
1: at Gabriel Akeredolu House,
2: Owo Anglican Diocese Modern Office Complex,
1: Bishop's Court,
2: and all Ajikri headquarters.
1: For inquiries,
2: call
1: 0703-850-9646,
2: 0814-601-4930,
1: 0816-178-9340,
2: or visit ogasi96@gmail.com.
1: Ogasi,
2: renewed management with finance.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
5: Dádì Junior Jọ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
6: Àmọ́ mi Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
5: Fi mí lẹ̀ jàre.
7: Digota abakasun ló tún ṣe kọ́.
5: Yé, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
6: Bó ló ń sá lọ?
5: Rúnà Dádì Junior, ọgbọ́n wo ló dá sí?
6: Èmi náà kọ́, ìṣọ̀wọ́ Digota abakasun ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajábí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́ lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ́ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bígún kábàbá capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Abba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858. Lẹ́ẹ̀kan sí 0803-860-6858.

ẹ káàbọ̀ padà. Ìròyìn ti yín mélòó ńlá pèrè tó yìí nìkànnì àdàbà 88.9 FM. Àkùrẹ́ ẹja mọ tú kẹ̀kẹ́ ìròyìn ọ̀nlẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì bó ti ṣe wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Ó ní ìwé ìròyìn Daily Post láti kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Okwa ìyẹn nípínlẹ̀ Abia. Dike Briggs Nwankwo bó ti ṣe pàṣẹ báyìí wípé gbogbo àwọn ọlọ́kadà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún pátápátá òun ni kí wọ́n mọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀kadà wọn ní aago mẹ́fà òwúrọ̀ kí wọ́n sì mọ wọlé wọn bó bá ti di aago mẹ́fà àrọ̀lẹ́ o bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ìfòfindì ọ̀hún ló jẹ́ ọ̀kan lára àwọn ìgbésẹ̀ láti lè yanjú ọ̀ràn mọ̀dàlúrú eléyìí tó ṣẹ̀ ń ṣuyọ ní agbègbè náà láì yọ ikú eléyìí tó pa akẹ́kọ̀ọ́ jáde jòjò lókan láìpẹ́ yìí ọ̀gbẹ́ni Chinye Uche ẹni tí àwọn atiláwí kan tí wọ́n gba ọ̀kadà rẹ̀ tí wọ́n sì ṣe òun àtàwọn ènìyàn rẹ̀ léṣe kọjá kà sí nǹkan nínú àtẹ̀jáde kan léyìí tí olùkọ̀ròyìn àgbà fún alága ọ̀hún Chidi Onyedika bí tó fi léde ṣe ni ó jẹ́ kó di mímọ́ wípé èròǹgbà ọ̀hún ló jẹ́ lérèdí àti lè dẹ́wọ́ ọ̀ràn tó ń kojú ètò ààbò lágbègbè náà. Bákan náà sì ni wọ́n ti kàn sí gbogbo àwọn ọlọ́kadà àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn láṣẹláṣẹ nípínlẹ̀ ọ̀hún kó tó di wípé wọ́n fẹnu ọ̀rọ̀ náà jóná síbì kan gẹ́gẹ́ bí ọ̀kan náà ńṣe ni ó jẹ́ kó di mímọ́ wípé wọ́n ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ọlọ́kadà ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Okwa o kó tó di wípé wọ́n fi ọ̀rọ̀ náà léde fún ààbò tó nílé àtàlejò wọn náà ni. Ẹ̀kọ́ ìròyìn ó wà nínú ìwé Daily Post eléyìí tó jáde láàárọ̀ tòní.

ẹjẹ́ sáréjẹ́ pínlẹ̀ rivers obi ẹni tó jẹ́ alága fún ilé asòfin ìpínlẹ̀ ọ̀hún martin zamaiwule bó ti ṣe bẹnu àtẹlu gómìnà similalaye fubara lórí ohun tó pè ní pípẹ́ẹ́dé láti wá ṣe àfilédè ìlànà ètò ìṣèjọba àti ìnáwó látọdún 2026 sọdún 2028 nínú àtẹ̀jáde kan látẹnu olùdarí ìròyìn rẹ̀ martins wachuku ṣe ni abẹnugan jẹkudi mímọ wípé ìwé náà ó ní ó fi síwájú ilé asòfin ọ̀hún ju àkókò tí òfin là sílẹ̀ lọ gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní àlàkalẹ̀ àbádòfin ọ̀hún ó ló yẹ kó ti déwájú ilé asòfin ṣáájú àkókò yìí tó sì yẹ kí wọ́n ti bẹ̀wò láti lè jọ dáadáa ẹ rántí wípé ọjọ́bọ tó kọjá yìí ó ní gómìnà fubara ló fi àfilédè àlàkalẹ̀ ètò ìnáwó àti ìṣèjọba ti ọdún 2026 sọdún 2028 fún ìpínlẹ̀ rivers sọwọ́ síwájú ilé asòfin ọ̀hún abẹnugan fún ilé asòfin náà amáwulẹ̀ ló wá ní bó tilẹ̀ jẹ́ wípé ìwé ọ̀hún pẹ́ dé àwọn ti ṣe ohun tó yẹ káwọn ṣe lórí ẹ̀ ń làwọn sì buwọ́ lù ú ní kíákíá látàrí ìtẹ̀síwájú ìpínlẹ̀ rivers àti ìtẹ̀síwájú àwọn olùgbé ibẹ̀ gan àti wípé káwọn mọ́ torí gbùngbùngbùn káwọn ó wá dá ìlọsíwájú ìpínlẹ̀ ọ̀hún dúró ẹ̀kún ìròyìn ọ̀hún ó wà nínú ìwé daily post eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò ń bẹ́ẹ̀

kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Benue Cletus Nwadiogbo ń ló ti pàṣẹ wípé báyìí ń ṣe ni kí wọ́n máa tú gbogbo àwọn ibi àyẹ̀wò checkpoint eléyìí tí ìjọba tí ò fọwọ́ sí tàbí táwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọn ò fọwọ́ sí yẹn gan kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ máa tú káko lójú tó ṣẹpẹ́ tí wàá pàṣẹ nínú àtẹ̀jáde kan eléyìí tí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue Udeme Edet tó fi léde wípé kò gbọdọ̀ sí ọ̀ràn ìlọ́nilọ́wọ́gbà látọwọ́ ọlọ́pàá kankan mọ́ torí wípé ohun tí ò bá ìlànà iṣẹ́ náà mu ni ó jẹ́ kò di mímọ̀ látẹnu agbẹnusọ ọ̀hún wípé èròǹgbà rẹ̀ òun ni láti lè dáàbòbò àwùjọ àti láti lè mú àdínkù bá súnkẹrẹ fàkẹrẹ eléyìí tó ń dààmú agbègbè ó fi kún wípé ìwà ìlọ́nilọ́wọ́gbà àti àwọn ọ̀ràn míì bẹ́ẹ̀ òun ló jẹ́ eléyìí tí ò bófinmu látọwọ́ àwọn ènìyàn tí wọ́n ń gba owó tí ò tọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ti ṣe sọ ó ní gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú eléyìí tí wọ́n ṣe ọ̀nà níbẹ̀ ni pàápàá jùlọ láwọn òpópónà mọ́rọsẹ̀ bíi makọ́dì lọ sí láfíà makọ́dì lọ sí gbókò ògbẹ́mà lọ sí vandekia gbókò lọ sí àlẹ́adé àti òtùpó lọ sí ọ̀nà òtùpó yẹn gan ni kí wọ́n tú gbogbo àwọn ìṣe náà tó wà ńbẹ̀ pátápátá kọmíṣánná ọlọ́pàá ọ̀hún wá pàṣẹ fún gbogbo àwọn adarí ní ẹkùn kọ̀ọ̀kan àti àwọn adarí ikọ̀ ọlọ́pàá kọ̀ọ̀kan láti ri wípé wọ́n tẹ̀lé àṣẹ ọ̀hún kí wọ́n tún gbogbo ìṣe náà tí ìjọba ìpínlẹ̀ náà àti àwọn ọlọ́pàá tí wọn ò fọwọ́ sí ó jẹ́ kò di mímọ̀ wípé àwọn ibi tí àwọn ọlọ́pàá ń fọwọ́ sí wípé kí wọ́n ṣe nìkan ṣoṣo òní yóò lórí ọ̀fẹ́ láti lè dúró wá wádìí ogbò ló tún wá rọ àwọn aráàlú láti tètè fi tọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò létí bẹ́nikẹ́ni bó bá lọ́ wọn lọ́wọ́ gbà tàbí ó fi agidi gba tọ́rọ́ tàbí kọ́bọ̀ lọ́wọ́ wọn kí wọ́n tètè sọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ wọn tàbí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò eléyìí tó bá wà ní àyíká oníkálukú wọn ó kìlọ̀ wípé ẹnikẹ́ni tí ó bá sanro aṣọ bẹ́ẹ̀ sòrò òun ni yóò mọ̀ fi mú kata òfin o ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé daily post eléyìí tó jáde láàárọ̀ tòní

Ṣẹ́lẹ̀ alága fún ẹgbẹ́ mẹ́yẹ́tì àlà ní ìpínlẹ̀ Benue Ado Mohammed àti ọkùnrin kan tí wọ́n pè ní Yakubu Isa ni wọ́n mọ̀ ti rí ọlọ́jọ́ wọn yìí báyìí látọwọ́ àwọn agbébọn kan níjọba ìbílẹ̀ Òtùpó nípínlẹ̀ Benue. Ìkọlù ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì eléyìí tó sì ti fa ìbẹ̀rù sọ́kàn àwọn ènìyàn tí wọ́n ń gbé ní apá kan Òtùpó àti àwọn alámúlégbè wọn níjọba ìbílẹ̀ Oyinnimi ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé alága ẹgbẹ́ mẹ́yẹ́tì àlà ọ̀hún ló mọ̀ kópa nínú ìpàdé ìpẹ̀tùsáwọ̀ kan eléyìí tí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó wà lágbègbè náà ní ìjọba ìbílẹ̀ Oyinnimi tó pè ó pẹ̀lú àwọn Fulani, àwọn adarí wọn àti àwọn ènìyàn, àwọn aṣojú abúlé Ayunẹ lẹ́yìn ọ̀ràn tó ń kojú ètò ààbò lágbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, Mohammed àti ojúgbà rẹ̀ ọ̀hún ni wọ́n mọ rìnrìn àjò padà sílé wọn lẹ́yìn ìpàdé ọ̀hún nígbà tí àwọn agbébọn kan tí ò sẹ́nikẹ́ni tó mẹyẹ tó sùn wọn tí wọ́n bẹ́ gìjà bí àgbàdàn kì í síwájú ọkọ̀ wọn ní ìlú Okudu ní ìjọba ìbílẹ̀ Òtìpó tí wọ́n sì gbẹ̀mí àwọn méjèèjì lójú ẹsẹ̀. Ọmọkùnrin Mohammed tó dàgbà jùlọ ló wá jẹ́ kó di mímọ̀ látòrí òpó ìbánisọ̀rọ̀ wípé àwọn onítọ̀ ọ̀hún ṣekú pa bàbá ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé ìpàdé alálàáfíà ìpẹ̀tùsáwọ̀ òun ló mọ̀ lọ ṣe o. Alága fún ìjọba ìbílẹ̀ Òtùpó Maxwell Ogiri ó tún fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ó bani nínú jẹ gidigidi. Ó wàrà wẹ̀bẹ̀ sáwọn aráàlú láti sinmi ẹ̀dọ̀. Ó mú dá wọn lójú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti lè yanjú ọ̀rọ̀ ọ̀hún. Bákan náà alága fún ìjọba ìbílẹ̀ Oyinnimi Adole Gabriel jẹ́ kó di mímọ̀ wípé alága ẹgbẹ́ mẹ́yẹ́tì àlà tí wọ́n dúnbú ọ̀hún ń lọ darapọ̀ mọ́ ìpàdé ìpẹ̀tùsáwọ̀ lóòótọ́ tó sì jẹ́ wípé kò sẹ́nikẹ́ni tó mọ̀ wípé àwọn ènìyàn kan wọ́n ti lọ dẹgbálẹ̀dẹ̀ wọ́n láti yẹ mímí wọn. Ìròyìn ọ̀hún wà nínú ìwé Daily Post eléyìí tó jáde láàárọ̀ tòní. Méje nínú àwọn ìkànìkàn kan tí wọ́n lásomọ́ papọ̀ pẹ̀lú ikọ̀ alákatakí ti Boko Haram àti ISWAP òun lọ́wọ́ ti tẹ̀ báyìí ní pápákọ̀ òfurufú Katsina ní kété tí wọ́n gúnlẹ̀ sórílẹ̀-èdè yìí láti ìrìn àjò wọn lọ sí ilẹ̀ mímọ́ Hajj ní Mecca, Saudi Arabia. Ìjọba àpapọ̀ ló ṣàlàyé ìfipáńpẹ́ òfin mú ọ̀hún gẹ́gẹ́ bí àṣeyọrí kan tó nítumọ̀ láti inú ipasẹ̀ ètò eléyìí tó ní í ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ oníkálukú lórílẹ̀-èdè yìí tí wọ́n ṣẹ̀ buwọ́lù. Mínísítà tó rí sọ́rọ̀ olúlulẹ̀ yìí Olúbùnmi Túnjòjó ló mọ̀ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lọ́jọ́ Ẹtì ní kété tí Ààrẹ Bọ́lá Tinubu tó buwọ́lu ètò tó buwọ́lu òfin eléyìí tó ń de àkọọ́lẹ̀ oníkálukú lórílẹ̀-èdè yìí ṣí rẹ̀ tọdún 2026 gẹ́gẹ́ bí mínísítà ọ̀hún ti ṣe sọ. Ó ní àwọn afurasí ọ̀hún ni ọwọ́ mọ̀tẹ́ lẹ́yìn tí ìjọba tó ti mọ̀ wọ́n láti pàṣẹ ètò tààrẹ Bọ́lá Tinubu ṣe buwọ́lu ọ̀hún. Túnjòjó wá ṣàlàyé rẹ̀ wípé ìfipáńpẹ́ òfimú ọ̀hún ló wá rọrùn o láti pàṣẹ ṣíṣàmúlò àkọọ́lẹ̀ NIMC pẹ̀lú àjọ tó ń bójútó ààbò lọ sí ìrìn àjò nílẹ̀ yìí ìyẹn immigration o àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì léyìí tí Interpol tó náà tó lọ́wọ́ sí. Ẹ̀kún ìròyìn ọ̀hún ó wà nínú ìwé Daily Post eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ́ wò ń bẹ́ẹ̀.

0: ìjọba ìpínlẹ̀ èkó ló ti ní ọ̀ràn ilé tó ń wó lemọ́lemọ́ nípínlẹ̀ èkó ló jẹ́ látàrí báwọn ènìyàn pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbélé bí wọn ò ti ṣe bìkítà fún ọ̀rọ̀ ẹ̀mí ara wọn. Kọmíṣánná fún ìròyìn àtọ̀nà tẹ̀lé nípínlẹ̀ ọ̀hún Gbẹ̀ngà Ọmọ́tòṣọ́ ló mú fọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ẹtì nígbà tó ń kópa lórí ètò kan níléeṣẹ́ móhùnmáwòrán tó ló kọ. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀ràn ilé tó ń wú ọ̀hún ni ó mọ̀ jẹ́ eléyìí tó ń kọ́ni lóminú tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ níjọba ti fi àmì sí lára wípé kò sí ààbò lórí ilé yìí ṣùgbọ́n táwọn ènìyàn ò kọ̀ láti lọ ọmọ kó sínú ẹ̀ fún gbígbé. Ọ̀rọ̀ náà ló wáyé lẹ́yìn tí ilé alájà gíga kan tó wó palẹ̀ ní agbègbè Alákìjà ní ìjọba ìbílẹ̀ Àmúọ̀dọ̀fin nípínlẹ̀ ọ̀hún lọ́jọ́bọ̀ gẹ́gẹ́ bó ti ṣe sọ. Ó ní àwọn ènìyàn tí wọ́n ń wálé ń ló jẹ́ wípé wọ́n fẹ́ fi gidigidi wọnú ilé tí wọ́n èyí sí bìkítà bóyá ìjọba bóyá ti fi àmì sí ilé ọ̀hún lára wípé ó dáa láti gbé tàbí kó dáa láti gbé. Ó tiẹ̀ wá fi kún báyìí wípé ìjọba ìpínlẹ̀ èkó ni ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ o láti lè rí wípé gbogbo àwọn ilé tí wọ́n fàmì sí lára wípé ilé yìí ò dára fún gbígbé lágbègbè náà ó ní kí wọ́n lọ mọ owó palẹ̀ báyìí tuntun torí pé àwọn ènìyàn míì tún lè fẹ́ láti tún lọ mọ gbé inú ẹ̀ síwájú sí i. Ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch ilé tó jáde láàárọ̀ tòní. Ẹja ṣe ojú òpó yẹn lẹ̀ fún àwọn ara ilé láàrin ìṣẹ́jú bíléńjà. Ẹja sọ̀rọ̀ pọ́nbélé bí ọmọlúàbí ẹ mọ̀ jẹ́ àtakò èròkérò ẹnikẹ́ni. Ojú òpó tó wọlé láàárọ̀ yìí rèé 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀. Hello 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀. Ẹ ṣe o.
1: Ìpalájọ ìbànújẹ́ ayé níbẹ̀ lórúkọ Jésù.
0: Adúpẹ́.
1: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí bẹ láti ilé ọ̀kà kókó ọlọ́run àwà pẹ̀lú ẹ̀sà. Ọ̀rọ̀ ètò ààbò yìí mo rí pé ó jẹ́ ohun tí à ń gbẹ́nu lé lójoojúmọ́. Àwọn tí wọ́n dẹ̀ bà wọ́n ṣe ń bọ́ ńlẹ̀ tó yẹ pé wọ́n ń bọ̀ láti gbìyànjú lọ kí ọ̀nà ìrìnkó lágbára báyìí. Nígbà tí àlọ́gbà rẹ̀ kó tó à ń padà wá ń ṣe ibẹ̀ ìrìnkó lágbára gbogbo àwọn tó bá ti ń bà pátápátá kó máa ṣe ìdájọ́ òfin fún wọn. Ẹ kú ètò.
0: 0816-251-9991.
2: Abimbola Folabi ni bullet láti ọ̀rẹ́. Àwọn ajẹ́nibú ni ó kọ́lé olúwa. Àwọn òdájọ́ ìbárò àwọn yẹn gan kò yẹwò tó lè padà sílé ayé ọ̀dọ̀ wa ẹ̀mọ́. Ṣùgbọ́n ọwọ́ ìjọba ti tìyà báyìí. Yìí tó bá tọ́ kíjọba òfin sí wọn. Kí wọ́n mọ̀ wọ́yá wọn káàkà tàbí wọ́n wọ́n lẹ́nu kankan lẹ́yìn. Apanẹ́kunjẹ ayé ni wọ́n. Bí àwọn ọlọ́yẹ kí wọ́n lọ mẹ́ka kí wọ́n má bọ̀ mọ́. Ẹ ṣe pé tó.
0: 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
3: Ẹkáàárọ̀.
0: Ẹ ṣe o.
3: Ẹ kú ojúmọ́ sí. Ilẹ̀ láǹtẹ̀ ló sọ̀rọ̀ láti pè.
0: À ń gbọ́ yín.
3: Ibi tó ìparí ìròyìn sí ẹni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ṣé rí àwọn kọ̀ǹtátọ̀ tó ń kọ́lé lẹ́kọ̀ọ́ yẹn? Kì í ṣe ẹbí ẹlòmíì o. Ṣé rí àwọn míì tó jẹ́ pé ìgbà tí ò ti sówó lọ́wọ́ wọn ṣiṣẹ́ ilé? Ìgbà tí owó bá ti wá wà tó ilé yẹn wá di pé kí wọ́n wò palẹ̀ wọn ò ní gbà mọ́. Wọ́n máa fi owó bribe àwọn èèyàn tó yẹ kí wọ́n ilé yìí ò pupa láṣẹ ẹ̀wọ̀ wọn ò ní gbà owó náà fi dí wọn lẹ́nu. Ìkan tó fà á kò fa ikú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nìyẹn o. Kọ́lọ̀ kó dáyẹ̀ ṣẹ̀jú wá o.
0: 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
3: Ẹ̀lú.
0: Ẹ̀ káàárọ̀ o.
3: Ẹ̀ káàárọ̀ o.
0: Ẹ̀ ṣe o.
3: Ẹ kú ètò. Onílé wọn orúkọ mi ni Amọ́lóyè Ìgbòho láti Àkúrẹ́. Sẹ́rí àwọn tí wọ́n lọ Mẹ́kà tí wọ́n láwọn lọ gbàdúrà rọ̀ yẹn. Ẹni tó sọ pé kí wọ́n kú sí Mẹ́kà wọn tó bá kú sí Mẹ́kà àṣírí wọn ò ní tú báyìí. Ṣùgbọ́n bí àṣírí wọn ṣe tú yìí gbogbo àwọn tó kú àti àtẹ́ńtó lọ Jerusalem ni àtàwọn tó lọ Mẹ́kà ni tí wọ́n hùwà burúkú bẹ́ẹ̀ yẹn. Ìwọ Ọlọ́run dákun gbogbo ẹjọ́ tó ń yẹ ìjọba bá máa dá fún wọn kọ́ má jẹ́ kọ́ pa wọ́n ni o.
0: 0816-251-9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀. Ẹ ṣe o.
4: Nítorí pé lásìkò ìtàwé lábẹ́ ga náà bí tètè nígbà lórúkọ Jésù. Ọ̀rọ̀ àbòyọ jẹ́ kókó nígbà tí mo gbéra tó ló fẹ́ ṣèpàdé àlàáfíà tí àwọn fẹ́ bẹ́ẹ̀ kìjà láì sábìjà. Wọ́n lè fi tì wọ́n ó kùdẹ̀ káàtó ẹ jẹ́ ká fẹ̀ràn ara wa ìfẹ́ sọnù púpọ̀ o. Nítorí lórúkọ Jésù wọn dá àtúnpadà sí Nàìjíríà yìí o. Wọ́n lè jẹ́ kí gbòǹgbò kó wálẹ̀ kí àgbẹ̀ kó lè máa lo oko ó jẹ́ kó lè wà láyé ibi ò ní pawá kó o. Ẹ kú ṣe tàkì tàkì.
0: 0816-251-9991. Lórí ọ̀fẹ́ àti ṣèdájọ́ ẹnikẹ́ni lórí ètò ẹjọ́ ẹ mọ́ ṣèdájọ́ ẹnikẹ́ni eja soro ponbele bo ba se ri loju wa 0816 251 9991. Elo e kan ro elo e ti wa nbe. Hello oda 0816 251 9991. Elo e kan ro. Hello. Hello. Oda. Zero eight. Hello, Ekaro.
5: Hello, Ekaro.
0: Ekaro, sir.
5: Eku ojumo.
0: Ese gan.
5: Eku se. Ejo awon ti won mu mo be federal government. Ko mo foju anu wo won, awon na o foju anu wo awon eniyan kan to ma pa won. Ki federal government pelu awon governors wa kan mo sign ekini bond won ton ba ti ni kan lo yegi fun won kan lo pa won po lori ile.
0: 0816 251 9991. Hello, Ekaro. Hello. Oda. Ibi na la mo gba lo le la ro toni lati le se adaba lori eto wa eti yin melo iyoku tu di aro la laso olon te mo pade awon akegbe wa iyoku titi digba na degbe gala ni lo ko temi je ani jeun ti o te wa lorun. Ekaro.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀. Ẹ káàbọ̀ láti lè ṣe Emperor Your Homes and Properties tí a kalẹ̀ sí number 34 Iromu Street ní dojúkojú Echo Bank nílùú Àkúrẹ́ láti kí yín káàbọ̀ sí ìkànnì àdàbà 88.9 FM. Ipe ẹ ṣeun tí ẹ ń bá wa darapọ̀ àsìsúkí wa pé a kú weekend tọ̀sẹ̀ yìí. Bá ṣe múra àti lọ sóde àríyá lóríṣiríṣi lọ́kọ̀ọ̀kan ìjèjì náà là ń ní ká máa rán wa létí pé iléeṣẹ́ Emperor Your Homes and Properties iléeṣẹ́ tó ń talẹ̀ ti ń bá ní kọ́lé tí a pẹ̀ka sípínlẹ̀ Ondo sípínlẹ̀ Èkìtì káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà ńlá tún ní ká mú wá fún yín ní ti tọ̀sẹ̀. Báwo ló ṣe ń lọ gan, báwo lẹ ṣe lè darapọ̀ mọ́ wa, báwo ni ẹ ṣe lè ralẹ̀ lọ́dọ̀ wa, báwo lẹ ṣe máa san owó ẹ̀. Òun náà la ṣe sọ fún yín pé a ní ilẹ̀ sí Emperor Royal City and Park tó wà ní àpọ̀mú ní Olókúta Community ní Ondo Road Lákùrẹ́. Bákan náà a tún ní sí Emperor Sun City ní Olókúta náà ni a ní sí bákan náà. Bákan náà la ní ilẹ̀ sí Emperor Hill City tó ń bẹ ní Àgbájọ ní ọ̀nà ọ̀dọ̀rẹ̀ nílùú Àkúrẹ́. A tún ní ilẹ̀ sí Emperor Flourish City tó wà ní Airport Road Lado Èkìtì. A tún ní ilẹ̀ sí King's Court ilẹ̀ ọba ní Airport Road náà ni Ado Èkìtì. Gbogbo ibi tá a dárúkọ wọ̀nyí tẹ́ bá ti bá a darapọ̀ dúdùn lọ́sàn-án so ẹ má tún wá gbàgbé pé a ti ní ilẹ̀ sí ìlaramọ̀kín ìyẹn ni Emperor Golden City tí a ní àwọn ilẹ̀ tó pọ̀ sí dáadáa. Ilẹ̀ tó sì tẹ́jú ni kì í ṣe orí àpáta tàbí inú ra. Ilẹ̀ tó tẹ́jú dáadáa ni tí ò sí wàhálà bẹ́ẹ̀ bá ti ń ra rẹ̀ tó jẹ́ pé ẹ mọ̀ kọ́lé yín lọ ni. Báwo la ṣe ń ṣe ní iléeṣẹ́ wa? Ẹ kàn sí wa ní number 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ ní òkè pẹ̀tẹ́sì tí wọ́n ń ta POP materials ní abẹ́bẹ̀ gangan ni. Ó bá sì jẹ́ number 2 Obanla Junction ní ìdojúkojú Lepo MRS ní Ọbadéṣídà dídùn ní ọ̀sán aso 0813-065-9233 ní ẹ̀rọ tó wọlé sí iléeṣẹ́ Emperor Your Homes and Properties 0813-065-9233 0813-065-9233. Bó ṣe rí ní apá mí nìyẹn. Lápá òdì kejì lọ́rùn ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán wọn bẹ́ẹ̀ ká máa tẹ̀síwájú.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Simuni don le don le pẹlu rọrun. Láì sí dàmú la àsìgbò. Sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì lawúrúdúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé ayọ̀.
1: Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀ láti ilé-iṣẹ́ Emperor Your Homes and Properties. Pé ẹ káàbọ̀ sí ìkànnì àdàbà 88.9 FM. Gbogbo bí mo ṣe ń kí yín lápá bíi wọ́n ní alágbẹ̀dẹ tí ń lurin lójú kan yẹ kó ní ká mọ̀ pé ó ní nǹkan tí ó fẹ́ mú jáde náà ni. Mo kí ọ̀gá mi Martins Ayọ̀lá Sam Martins Ayọ̀lá bàbá ẹ̀ṣẹ̀ wọn gan ni. Ilé-iṣẹ́ Emperor Homes and Properties tó jẹ́ pé wọ́n ń talẹ̀ nípínlẹ̀ Ondo nípínlẹ̀ Èkìtì. Wọ́n ní kí n máa sọ fún wa pé ìrọ̀rùn kan báyìí ló bá dé o. Tó o bá ti fẹ́ ralẹ̀ lọ́dọ̀ wọn ẹjọ́ jòkó kẹ́ dúnàdúrà. Ọdún mẹ́ta la ń fún yín lórí ọ̀fẹ́ láti san owó ilẹ̀ yín. Tó bá jẹ́ 1,000,000 nílẹ̀ tó rà. Ó bá jẹ́ 2,000,000, ó bá jẹ́ 3,000,000. Ọdún mẹ́ta orí ọ̀fẹ́ wà fún ọ. Bóyá nǹkan ò fi gbogbo ara kóra jọ. Ṣùgbọ́n láàrin ọdún mẹ́ta la fún ọ lórí ọ̀fẹ́ àti sanwó ẹ. Ìyọ̀rọ̀rùn tó tún wá ńbẹ̀ ni pé bẹ̀rẹ̀ láti orí 30,000 naira sókè. Bó orí 50,000 naira o lè san. Bó orí 100,000 naira o lè san. Ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti 30,000 naira. Ẹ rí i pé kí ni ó rọrùn púpọ̀. Oníṣẹ́ oṣù lè ṣe. Oníṣẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ lè ṣe, oníṣòwò lè ṣe, alájàpá lè ṣe. Nítorí náà gbogbo tí báwo kò máa ṣe bójú oṣẹ́ ọwọ́ ni ìwọ náà lè ṣe. Ọlọ́kadà gbogbo tí ń gbọ́ wa onímárúwá. Ẹ̀yin náà lè darapọ̀ láti ralẹ̀ sí Emperor Royal City and Park tàbí Emperor Hill City. Ó sì jẹ́ Emperor Golden City nípínlẹ̀ Ondo. Ó bá sì jẹ́ ní Emperor Flourish City tó ń bẹ ní Ado Èkìtì ní Airport Road tàbí ní Kings Court ilẹ̀ ọba ní ìpínlẹ̀ Èkìtì. Gbogbo ẹ̀ náà ni dúndùn ló bá dé. Ẹ bá ti dé ilé-iṣẹ́ wọn kẹ́ bá wọn dúnàdúrà pé ẹ fẹ́ ra ilẹ̀ tí yín báyìí sì ni tẹ́ ẹ fẹ́ ṣe báyìí lẹ fẹ́ kọ́ sórí ẹ̀. Lójú ẹsẹ̀ ẹ bá ti ń ra ilẹ̀ yín ni wọ́n mọ̀ fún yín ní ìwé tó so mọ́ gbọ́ ọ̀rọ̀ ilẹ̀ yín. Kì í ṣe pé ara ilẹ̀ tán lónìí à ń lọ síbì kan lọ gba rìsíìtì ọ̀sẹ̀ tó ń bọ̀ látò ṣẹ̀ṣẹ̀ lọ gba ìwé kinní kan. Irọ́ gbogbo ìwé yín ti wà nílẹ̀. Ntẹ́ ẹ̀kan fẹ́ kọ́ lérí ilẹ̀ yín ni kẹ́ ẹ lọ ya pláàni yín kẹ́ ẹ rọra mọ́ gbé bọ̀. Kẹ̀sì rọ bó bá jẹ́ ilẹ̀ fẹ́ mú àwọn èèyàn wá bá yín ṣiṣẹ́ yín dédé. Tẹ́ ẹ bá sì lórí ọ̀fẹ́ tàbí tẹ́ ẹ láráyè tíṣẹ́ ò fún yín láàyè láti mọ wá sí sáìtì ní gbogbo ìgbà. Ẹ bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin ni kẹ́ ẹ bá mi handle kínní ẹ dákun. Báyìí ni mo fẹ́ kọ́ sórí ẹ̀. Tẹ́ ẹ bá ti gbélé wọn lọ́wọ́ ẹ̀jọ̀ dúnàdúrà iye báyìí ni ò náwa nǹkan báyìí. Tí wọ́n ní pé tó bá ti ń parí báyìí lásìkò tẹ́ ẹ jọ dá tí wọ́n dá fún yín tẹ́yin náà sì jọ fọkàn sí tẹ́jọ fọkàn sí tẹ́ẹ̀dì ti kówó yín lẹ̀ fún wọn. Kọ́kọ́rọ́ wọn ó mọ̀ fi lé yín kí ẹ wá gba kọ́kọ́rọ́ lé yín o. Ẹ wá kó sí lé yín o. Ẹ wá máa gbénu lé yín o. Ẹ wá wo lé yín o. Bó ṣe wà gan gan nìyẹn. 0813-065-9233 òun lẹ̀rọ ìléwọ́ tó wọlé sí ọ̀dọ̀ wọn. 0813-065-9233 gbogbo ìwọ tó jẹ́ pé o travel wá sí ìpínlẹ̀ Ondo tó ń gbọ́ wa tàbí o travel wá sí ìpínlẹ̀ Èkìtì tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ilé-iṣẹ́ Emperor Your Homes and Properties tí ẹ bá ti bá wọn darapọ̀ o lè wà Lẹ́kọ̀ọ́ o lè wà Lábújá kí iṣẹ́ ilé rẹ máa lọ bí láì dáwọ́ dúró yányán láì dáwọ́ dúró gbogbo tó o bá fẹ́ pátápátápátá nínú ilé tí o bá fẹ́ kọ́ o bọ̀ ṣe everything pẹ̀lú quality materials ẹ bá wọn darapọ̀ kẹ́rí pé dúdùn lọ́sàn ó so kẹ́rí pé rere lolúwa ilé-iṣẹ́ Emperor Your Homes and Properties ilé-iṣẹ́ tó làmìlaka tó lóko tá a bá lọ láti Àkúrẹ́ lọ sí Ondo Town tàbí láti Ondo tá a bá ń bọ̀ wá Sàkúrẹ́ ẹ ti rí signboard wọn àwọn ilé-iṣẹ́ tí ń ta lẹ́pọ̀ o signboard lẹ́pọ̀ o ṣùgbọ́n ẹ mọ yàsọ́tọ̀ ẹ mọ yàsọ́sì Emperor Your Homes and Properties ìyẹn Emperor Royal City and Park ibẹ̀ ní kẹ́ ẹ yà sí kí ni àwọn tó fẹ́ kọ́ o fẹ́ kọ́ ilé gbé o fẹ́ kọ́ ilé àfirẹ́ǹtì o fẹ́ kọ́ ilé ìwé o fe ko le taja nla ta mo si supermarket hospital ni won fe ko gbogbo kan won laye wa enikan lo ti e pade mi loju ona ni jokan eh oni oni ki njo oni ibi to ton fe ra to oni oni elesin bile lo be se to n ba ra se o le se shrine won sibe mo bu zere won o se shrine mo ni ke sa se po fe mo gbe bo si ta wa abi o si gbe bo si orita kan kan be to ba ti je pe beyen ni ko si problem ibile e to ba ko inu yara kan be lo be fi se shrine aye gba o wa san wo le ko si mo ko le re lo o ba wo le ko gan ebi eyan sha ni professor Odeyemi erile to ko nlawe eh eh won na le ko ti e be gbogbo edun na ni 0813 065 9233 ni oju opo to wole si le se Empire Homes and Properties 0813 065 9233 won be ni number 34 Iromu Street ni doju koju Eco Bank ni Arakale nilo Akure tabi number 2 Obanla Junction ni doju koju lepo MRS ni Obadeshida Road Lakure 0813 065 9233. Bo se wa sile to n blow wo to n se gbasawo bo se mu le yen ni inu won won dun si o sugbon to tuwo na ba pa kitimora to ba gbera pe won na fe fowo da nkan re o fe fi nkan de fowo de nkan mole igba ninu mo bi won o je kinu mo bi won ki won na ma se rere eh bo se wa gangan niyan ba le se Empire Homes and Properties do po leni omo ipinle Ekiti ni o to n gbe ipinle Ondo to fe ra le si ipinle Ekiti abo omo ipinle Ondo ni o to n gbe ipinle Ekiti to fe ra le si ipinle Ondo e lo ba won soro ipe ibi bayi bayi ni mo n gbe o ibi bayi bayi mo si fe ra le mi si ni ipinle mi e dakun ran mi lowo ba mo se le se to ba ti ba won soro won o salaye fun won to ba si de odo won ile ti won ba ti fun e plot ti won ba ti fun e gangan iwo lo ni nkan e kii se gbogbo ya won fun won loni o wa do la won so pe enikan ti de ti ko le sori e a ma lo aarin ya mo bomirin ko oro ti won ori be e ba won soro pe ori plot bayi ni mo fe won ba ti fun won ti o se gbogbo ye enikan ti

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Ní mú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí dààmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpamọ́ Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láìsí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkùrẹ́ ní ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Bẹ́ẹ̀ ni ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀ ni ní àárín ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n pè mí tí wọ́n bá mi sọ̀rọ̀ mo sì darí wọn lọ sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Bákan náà ni mo pàdé bàbá àgbàlagbà kan o. Bàbá yìí wọ́n ní pé àwọn ọmọ àwọn ní pé wọ́n ń bẹ ní òkè òkun pé ọmọ mẹ́rin làwọn ní pé mẹ́rin sì ń bẹ lókè òkun tó sì jẹ́ pé ẹ̀kọ́ kan ìgbà tó bá wù wọ́n wọ́n lè wọlé kán ní pé káwọn wá bá wọn ṣeré oṣù mẹ́fà ṣeré ọdún kan lọ́hùn pé àwọn sì ní property tó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀sun tí àwọn jẹ́ ọmọ bẹ̀. Wọ́n láwọn ní ilẹ̀ tó pọ̀ gan-an pé kò wá yé àwọn bí àwọn ó ṣe ṣe pé ṣé iléeṣẹ́ Emperor Yo Homes and Properties pé ṣé wọ́n lè ṣàánú àwọn kí wọ́n bá wọn gba ilẹ̀ yìí kí wọ́n bá wọn bójútó títà rẹ̀ àti àbójútó rẹ̀ mú ní bàbá ntẹ́ wí gangan ló rọrùn jù. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ilẹ̀ tó jẹ́ pé wọ́n kàn ń bù ú wọ́n ti wọ́bọ̀ látẹ̀yìn wọ́n ń wọlé sí ni láwọn bàbá wa bàbá àgbàlagbà wọn. Ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo nǹkan tí oníkálukú ẹsẹ̀ àmọ̀rọ̀ àwọn ọmọ ayé èdè òní wọ́n bá ti wọ yunifásitì báyìí ò rí break light wọn mọ́ bẹ́ẹ̀ lómi jáde gan kò wálé mọ́ ilé tó kọ́ gan tó ń pọ́nlé pọ́ kọ́lé kìsìn ní lójú àwọn ọmọ wa. Nítorí náà ẹ̀yin tẹ́ ẹ bá ní property tẹ́ ẹ nílẹ̀ tó pọ̀ tẹ́ ẹ fẹ́ kí iléeṣẹ́ Emperor Yo Emperor Royal City kan bá yín bójútó tẹ́ ẹ bá ti bá wọn sọ̀rọ̀ iléeṣẹ́ Emperor Yo Homes and Properties àyè ń bẹ wọ́n bá yín bójútó lẹ́yìn ẹ bá fẹ́ máa ta nǹkan yín bí ẹ bá ṣe fẹ́ ṣe ẹ jọ jókòó sọ̀rọ̀ wọ́n sì bá yín ṣe dáadáa. Ẹ lọ kàn sí wọn ní ọ́fíìsì wọn gan tí ń bẹ ní nọmba 34 Iromu Street ní dojúkojú Echo Bank ní Àràkálẹ̀ Lákùrẹ́. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties àyè ń bẹ dáadáa wọn ẹ̀ ń ṣe eégún tẹ̀yìn rí ẹ bá ti pe nọ́mbà yìí 0813-065-9233 bí ẹ bá ṣe rìn wọ́n sọ fún yín 0813-065-9233 yẹn ni nọ́mbà tí ẹ máa pè sí. Bó bá jẹ́ nọ́mbà 2 Ọbánlá Junction ni ẹ bá yà sí yẹn ní dojúkojú iléepo MRS ẹ bá wọn pàdé ńbẹ̀ bá sì jẹ́ nọ́mbà 34 Ìròhùn Street ní dojúkojú Echo Bank Làràkálẹ̀ lókè pẹ̀tẹ́sì tí wọ́n ṣe tọ́ńtà POP materials ní ìsàlẹ̀ rẹ̀ ẹ bá wọn pàdé ńbẹ̀ gbogbo ẹ̀ dídùn ni ó sì bá dé torí pé dídùn ni ọ̀sán so. Láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties ni mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń bá wa darapọ̀ ẹ̀ ń bá wa dòwò pọ̀ níkànnì pé ẹ ṣeun wá o lágbára ọlọ́run ìtẹ̀síwájú yóò mọ bá iṣẹ́ yín àpòtẹ́sì tí mówó tí ẹ̀ ń bá wa dòwò pọ̀ náà àpò ọ̀hún kò ní gbẹ fowó. Ẹ jẹ́ ká máa sọ fún gbogbo ẹ̀yin aláyẹyẹ tòpin ọ̀sẹ̀ yìí pé lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ṣe ti ayẹyẹ yìí ẹ̀mí yín tí ó sì ọ̀pọ̀ ẹ̀ láyé pàápàá jùlọ àwa ìyá tí à ń fọmọ fọ́kọ àwa ìyá tá à ń sin mọ́ rí ilé ọkọ tá à ń fẹ́ mọ fún yà tá à ń fẹ́ aya fọ́mọ wa wà tá à ń sílé wà tá à ń wẹ.

iṣẹ́ ugbọ àwa tá a ra mọ́tò ugbọ àwa tá a sin nǹkan ayẹyẹ lóríṣiríṣi lágbára ọlọ́run yóò mọ tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé pé ntẹ̀yàn bá jẹ ntẹ̀yẹ bá jẹ ńlẹ̀ yóò gbé fò òun náà lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ bó ṣe lówó tó mọ́tò gidi nílò túbúlé jèrè òde mọ́tò gidi tí ń lò yìí ilé mẹ̀rẹ́ẹ̀tì ní páàkì wọn sí tó bá tó táì kan láwọn ẹ̀sà táì tó bá ń sùn lọ́wọ́ lọ́mọ gbé ẹ̀sà ìjọba fẹ́ jáde ẹ wá bá sún mọ́tò yìí sẹ́yìn ló bá tán táì tó ń gbádùn oorun lọ́wọ́ ó lè jásìkò tó wà ti ìyàwó rẹ̀ gan ń gbádùn ara wọn lọ́wọ́ gbé ẹ̀sà ẹ wá bá wa páàkì dáadáa ẹ tó ti mú nǹkan yóò dáadáa nípa tí tiẹ̀ tó dé ẹsẹ̀ ẹ wá bá wa páàkì dáadáa ẹ jọ ẹ wá bá wa sún lẹ́yìn. Nítorí náà ìwọ náà gbégbèsè lónìí lọ sanwó kó o ralẹ̀ ní Empire Homes and Properties. A nílẹ̀ sí Ìlàrámọ̀kín, a ní sí ọ̀nà Ọ̀dànrè Lákùrẹ́, bákan náà la sì tún ní sí ọ̀nà Ondo Lákùrẹ́, a ní sí Airport Road ní ìlú Ado Ekiti tó pọ̀ dáadáa rẹpẹtẹ. Tí ẹ bá ti bá wa dòwò pọ̀ ẹ rí i pé ẹ̀yin náà dó ńlẹ̀ ẹ̀dó ńlé nìyẹn. Ẹ máa pe 0813-065-9233 tàbí kẹ́ ẹ lọ sí nọmba 34 Ìrọ̀mù Street nídojúkojú Eco Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Tí ẹ bá ti débẹ̀ iléeṣẹ́ wa lẹ́dẹ̀ yẹn dúdú lọ́sàn-án so lódì kejì lọ́hùn-ún bọ̀.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ ta gbangbaragada. Simuni don le don le pẹlu rọrun. Láti dàmú la asigbo. Kò sọ́ra ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ba ṣe ń sanwó rẹ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ. Pátá orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Ẹgbọ́n náà àwọn àwo gangan ló lẹ́tọ̀ láti ra lẹ̀ láti kọ́lé sí orí ilẹ̀ Emperor Your Homes and Properties. Ìbéèrè tí àwọn kan fi mínú àwọn ọlọ́kadà kan ẹ̀sà àwọn tẹ́ polówó tó ń talẹ̀ yẹn ṣe. Ṣé àwa náà lè kọ́lé síbẹ̀ ṣá? Ìkejì bá dáhùn wọn ọ̀tẹ̀ ìjẹ́ndáhùn ìkejì dáhùn ní iṣẹ́ ọlọ́kadà náà ṣe bẹ̀rẹ̀ kò ní. Kí ló dé? Ọlọ́kadà ẹ̀ ṣe èèyàn ni. Àwọn ọlọ́kadà tó kọ́lé báyìí nílùú tá a wà yìí tó di director ministry ò sì kọ́lé. Tó ti ń ṣe rabaraba kí ti ń gbélé mìrẹ́ǹtì. Ó ní mọ́tò ìyàwó ẹ̀ ní tí ò sì kọ́lé. A sì rọ ọlọ́kadà tó ti nílé méjì mẹ́ta nínú ìlú tá a wà yìí. Àrùn márúwá tó kọ́lé. Àrùn tààsín tó kọ́lé. Tó tún kọ́ fún ìyàwó ẹ̀. Àrùn tààsín tó jẹ́ pé ó nílé bíi mẹ́ta mẹ́rin. Kò wá burú jù kí ìwọ náà kó darapọ̀ máwọn tí ó nílẹ̀. Pé iṣẹ́ rí ọ̀rọ̀ ọlẹ̀ business tó dáa ni. O lè ra lẹ̀ dáadáa. O lè ra ipò tí ẹ fẹ́ fi ṣe business gan. Rà á jọ síbẹ̀. Tó o bá ti ra ìwọ ló ni ìwé ẹ. Àjọsọ ó dẹ̀ wà lórí bí ó ṣe wà ńlẹ̀lẹ̀ lọ́dọ̀ wọn. Àjọsọ á wà ńbẹ́ pé mo fẹ́ ra ilẹ̀ o for business purpose ni o. Mo fẹ́ fi kọ́ lé ìgbé tí màá gbé rẹ́ǹtì ni o. Mo fẹ́ rà síbẹ̀ kí n tún tún tà ni o. Ṣáà ti bá wọn sọ̀rọ̀ nílé iṣẹ́ wọn pé purpose tó fẹ́ torí ra ilẹ̀ rèé. Àbí ìwọ tó jẹ́ pé bàbá tó jẹ́ pé o ti mọ ẹwọ́n ní àìnígi lọ́gbà ká mọ̀ mọ̀rú èso ti ń so. Kò sẹ́ni tó ní fámìlì tí ò mọ̀rú fámìlì tó ní ẹ̀dákun ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú a ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà láyé. Ìyàwó a bá ṣe wàhálà ọkọ a bá ṣe wàhálà wọn á kó property jọ nígbà tí bóyá ọlọ́jọ́ dé tí kú mú ẹnìkan lọ làwọn fámìlì ò bá gbógun dìde. Ọmọ gan mo rí ẹni tó jẹ́ pé orí iṣẹ́ bí onídẹ ni wọ́n fi ń jẹun nílé wọn nígbà tí bàbá wọn kú báyìí ó dọ̀ràn pẹ̀lú àwọn fámìlì burúkú tí ẹlòmíín ní àwọn fámìlì ìyá fámìlì rẹ̀ dáadáa tẹ́lòmíín ní. Tán ti dá yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ padà sẹ́yìn. Tán ti ba yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́. Ṣùgbọ́n bàbá jẹ́ sọ kinní kan fún ẹ. Lónìí ìwọ náà lè darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Emperor Your Homes and Properties. Tó jẹ́ pé pọ́lọ́jọ́ bá ti ẹ̀ dé kò sí bàbá ńlá fámìlì kan tí ó yọ àwọn ọmọ rẹ lẹ́nu. Lórí tó ní ìbí tó bá ṣáà ti ra nǹkan wàá fi next of kin sí. Àbí next of kin ẹ tó bá ti wà lórí ìwé kò sí ti ń jẹ́ pé fámìlì kan fẹ́ náwó sí ó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ rẹ ẹ̀wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ rẹ. Kò jọ kò sí ẹ̀jọ́ rárá pínrín kò jọ. Ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Emperor Your Homes and Properties. Kí ẹ̀yin náà kẹ́ ẹ dó lé kí ìfọ̀kànbalẹ̀ ìrọ̀rùn kó bá ìyàwó àtọmọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà báyìí tó jẹ́ pé bọ́lọ̀ ṣiṣẹ́ dá yé ẹ̀kọ́ níṣẹ́ ń lò ìmí yóò gbọ́sàn sẹ́gbẹ́ títì ìmí àgbàdo ní sún ìmí oríṣiríṣi ọjà níta lẹ́gbẹ̀ẹ́ títì tó sì jẹ́ pé tẹ́lẹ̀ rèé nígbà tó àwọn àtọkọ rẹ̀ tán jọ wà tí ayé wọn dá tí kò tí mú ẹnìkan lọ tó jẹ́ pé ìgbé ayé tó rọrùn súpámákẹ́ẹ̀tì ni ọkọ ṣí fún. Ṣùgbọ́n nígbà tọkọ ti lọ tán wàhálà dé lọ́wọ́ àwọn fámìlì. Nítorí náà ẹ jọ̀ọ́ ẹ lọ kàn sí iléeṣẹ́ Emperor Your Homes and Properties lónìí. Ẹ pè wọ́n sórí 0813-065-9233 kẹ́ ẹ lè rí i pé dúdùn ni ọ̀sán oṣù lápá ọ̀dọ̀ rẹ̀. Nítorí náà bó bá jẹ́ ọlọ́kadà bó bá jẹ́ alájàpá ìwọ náà rí ọ̀fẹ́ wà fún ọ láti ralẹ̀ ní Emperor Your. Tó o bá jẹ́ oníta sí ojúnúmárúwá ọjà pẹ́pẹ̀pẹ́ ni wọ́n ń tà gbogbo tí ìbá àti wù kó rí ìwọ náà lè dẹni tí ń ralẹ̀ tí ń kọ́lé kí a ṣe bẹ̀ ibẹ̀ wà fún bóyá ẹnìkan tó lówó tàbí òṣìṣẹ́ ìjọba níbẹ̀ wà fún. Gbogbo èèyàn lórí ọ̀fẹ́ wà fún ní iléeṣẹ́ Emperor Your Homes and Properties. Gbogbo èèyàn ní àlàáfíà
to si ma joba fun be te ba tin ra le yin be enikan le fo ra enikan seyin be to pe gbogbo yin na le joje landlord ni odo wa ni Empire Homes and Properties to ba tin ra le pelu rorun ni o le ma fi sanwo die die ma san die die ti wa fi sanwo etan gbara to ba si tin ra le to ba ti bere si sanwo e die die o le ma ko property wa ko ma o le ma keru wa ko bere si ko le e die die bi oro ti wa se yin ni Empire Royal City ni e darapo mo wa anile si ilaramokin anile si ilu ado ekiti anile si ona odore nilu akure bakan na la anile si ona ondo nilu akure gbogbo bi ti e ba nfe si e ma pe 0813 065 9233 0813 065 9233 lodi keji lohun ka ma se ni were de were kin ma so po di lojo meje

Yes, but they're about to call their money lady. Gbogbo ọ̀nà ẹ pa Yèbá níyì Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́ gbogbo yín mọ̀ sí bàbá Ṣukwudi. Iléeṣẹ́ Empire Homes and Properties àwọn náà taari ètò yìí sórí àtẹ̀gùn pé kẹ́ ẹ máa gbọ́ ọlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ níkànnì àdàbà 88.9 FM. Iléeṣẹ́ tí ń talẹ̀ tí ò láwúrú ju wàhálà ọmọ onílẹ̀ ò sí mbẹ̀ ajagunpalẹ̀ ò sí lọ́rọ̀ tiẹ díẹ̀ díẹ̀ o lè máa sanwó rẹ kúwọ̀ náà dé nílẹ̀ gbèdéke ọdún kan ọdún mẹ́ta gbáko la fún ọ. Bí o bá ti bẹ̀rẹ̀ sí sanwó rẹ bẹ̀rẹ̀ látòrí 30,000 naira, 50,000 naira, 100,000 naira, 500,000 naira. Máa san díẹ̀ díẹ̀ láàrin ọdún mẹ́ta gbogbo táwọn wíì ti palẹ̀ mọ́. Gbàrà tó bá sì ti bẹ̀rẹ̀ sí sanwó ilẹ̀ o lè bẹ̀rẹ̀ sí kọ́lé rẹ̀. Ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí kẹ́ ẹ lọ sí nọmba 34 Ìrọ̀mù street nídojúkojú Eco Bank nílùú Àkúrẹ́. Ibẹ̀ gangan lọ́fíìsì wọn wà. Níyì Adébáyọ̀ lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí títí di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ire o.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí dààmú làásìgbò. Sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láìsí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery
4: SELARIE salary
3: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary oya lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery
4: SELARIE salary
3: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary oya lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery
4: SELARIE salary
3: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary oya lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Keep it locked on Adaba FM.

bẹ́ẹ̀ni síbẹ̀síbẹ̀ agbọ́kànlélédùmọ̀rẹ̀ láti ìgbà yín náà títí di àsìkò yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá wa sí tó dá ẹ̀yìn náà sí ẹyin tẹ wà láyé ńgbà náà ni o àwọn tí ò sí láyé ńgbà náà wọ́n sì ń rọ̀jò sí wa ńgbà yẹn ká dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dùmọ̀rẹ̀ 1977 till now ẹ mọ iye ọdún tó jẹ́.

0: obìnrin dúdú obìnrin pupa ọlọ́run má jẹ́ kúkú obìnrin. Hello somebody, ṣó lẹ́ni tó wà lójú òpó ń bẹ̀? Hello sir.
1: Hello.
0: Ah, mọ́mí wa.
1: Ẹ̀ka
0: rẹ̀ gbóǹsókè.
1: Rẹ̀mí
0: lẹ́kún láti fi ra àkókò.
1: Bẹ́ẹ̀.
0: Ibo lè wà 49 years ago.
1: Àwọn mi ti ẹ̀ tí ìdáyè mi kàn fẹ́ kí
0: ni. Ókè gbà náà o, ẹ ṣe.
1: Yes,
0: sir. God bless you.
1: Ẹ pé tó ló a máa fún yín tó.
0: Àmì o.
1: Ọpọlọ yín ò ní jọ́bọ̀.
0: Àmì, thank you ma. Ẹ ṣe o. Hello somebody.
2: Dáàdì mo gba láàbẹ̀ òní jábọ́ lórúkọ Jésù.
0: Àmì o.
2: Ọkàn yẹn balẹ̀ lórúkọ Jésù.
0: Àmì.
2: Orúkọ mi ni Wòlíì Dèmídì Solomon.
0: Ok sir.
2: Ẹ̀mí ń bẹ láti lọ àkókò.
0: God bless you.
2: Ó ku ọdún kan tí màá fi pé 49. Mo sì mọ́ ni. Ó ku ọdún kan.
0: Ẹ ṣàbáwò láyé ni ṣá.
2: Bẹ́ẹ̀ni sá, this is my 48 years.
0: Oh, God bless you, sir.
2: Tó bá di February 21, màá pé 49.
0: Ẹ̀mí yẹn á gùn o.
2: So àwa náà ń gbọ́ bó ṣe ń lọ. Bàbá mo mí sí yín o.
0: Ẹ ṣe gani.
2: Náà bá yóò sí lọ́wọ́ mi o, mo ní ìdíyẹ o.
0: Ẹ má wọrí.
2: Gbàgbé France la jẹ́. Ní ìlú ọkà kókó Wòlíì ẹ̀mí bẹ Solomon.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹni so ẹ̀mí bẹ wa France ló jẹ́ o.
0: Ok, ẹ ṣe gani, ẹ ṣe gani. God bless you. Yes, sir. Ẹ já gbẹ nìkan láàyè sí ká tó kúrò lórí àwo yìí. Hello somebody. Sosilẹni tó ń lò ń bẹ. Hello.
3: Hello.
0: Hello, ẹ ti wọlé o.
3: Orúkọ mi ni Simple Health Consultant ní Ìkàrẹ́ Àkókò.
0: Ok.
3: Ìlú Ìkàrẹ́ bí náà làwa náà wà nígbà tí àwo yìí jáde.
0: Ní 49 years ago.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Kí lẹ̀ ń ṣe ńgbà náà?
3: A mọ mú.
0: Ẹ ṣe gani.
3: Ẹ ṣe.
0: Yes, sir. Jẹ́ àpàlùdà báyìí ká lọ sí àwọn ohun títàn, ohun títàn. Ìgbà tí àmìyọ àyàn ti lùlù báyìí náà ni a ti sọ ọ̀pánu. Tó ẹ jẹ́ àpàlùdà ká lọ sí agbo eléré wo ló wà ń bẹ̀? Eléré wo ló wà ń bẹ̀? Oya, náà ń bẹ̀. Michael Adé, lélẹ́yìí tẹ̀ ń gbọ́ yìí.

O ṣeun ṣeun lórí wa Michael Ade ọmọ wa nílùú kẹrẹ sàn ní Ìbàdàn ni wọ́n ń pè nígbà náà ọdún náà ti pẹ́ bàbá náà ti gbéra ó ti lé ní 70 náà báyìí ìgbà yẹn lánà ọ̀dọ́mọdé ni wọ́n ọ̀dọ́mọdé ni wọ́n àwọn ọ̀dọ́mọdé ìgbà náà wọ́n ti darúgbó báyìí wọ́n ti darúgbó kàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba tí ó jẹ́ pé ó di ẹnìkọ̀ọ̀kan wa mú tàṣìwàláyé títí di àsìkò yìí kí la níbẹ̀ Michael Akintode kí la níbẹ̀.

bẹ́ẹ̀ni màá débi gíga gbogbo ohun tí yóò bá wù kọ́ta ṣe yóò máa má sa ni bẹ́ẹ̀ni mi ò ní pàdé àgbákò gbogbo ogun tí bá wù kán sà àwọn lè rí mi gbé ṣe ó ṣe ń ṣeun olórin wa òṣùpá saheed michael kilani ńbẹ ṣe atúnni nǹkan mi ńbẹ àbó ti tán já bọ́ síbẹ̀ fún wa lẹ́ni tí good ok. Orlando lele ti o wole yi to wole were oya

àwo yìí náà ni áfíríkà ṣètò lẹ̀ ní àárọ̀ yìí. Torí tẹ bá wojú aago yín, ọjọ́ ti lọ lórí ètò àlùjò láti Àdàbà 88.9 FM. Mi ò ní ju bí ìṣẹ́jú márùn-ún mọ́ lórí ètò yìí lónìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olórin tí a ti lò láàárọ̀ yìí, Pastor Lọlá Àkànbí, a dúpẹ́ lọ́wọ́ yìí, King Sunny Ade, a dúpẹ́ lọ́wọ́ yìí, Òṣùpá Saheed, a dúpẹ́ lọ́wọ́ yìí, pẹ̀lú eléyìí tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Michael Ade nínú àwo tó pè ní Ayé ti di Gbàǹjo. Mo ń bọ̀.

mi go le wa ku tori mi go waye alaye on ni enu bayi la ma fi nko mi je imi na ti so temi lowuro toni losan toni lasale toni ni gbogbo bi te ba tin gbo mi lasiko teyin ba wa choose yourself first wo gogo ko mura re koko dira re mu ko duro giri ko duro ten ko wole ten ka eyan gan mo pe ah omo re omo ten omo na mo pa ko somo na ai ya la ya omo awon kan tun ti ma wo bi pe bo tun ni anike gba wole sawon lara losan toni lowo fa jire pete ba na le mi na gba wa nitori pe kini o wa nbe kan mu tin bo pe ah I want to me in bo want to do de mi ayazwa ibiti fe mi so la wa gbe lo losan toni toni ka mo faya ibo ta mu fe fara ta ma fara yi be lese bayi si ta lo fe fara nu mi esi loso go ninu orun bayi lese we je ke bi ma ki yin kabo sapa bi din gogo bi ti e ba tin gbo mi losan toni gege bi e ti baba wa o se mo se la go meji la titi da ko kan san se ko yi kabo ki ma fi medium yi ati platform ta wa yi ki ma fi ki gbogbo yin kabo soru eto yin eto we to gbogbo eniyan eto omode eto agba na ni koda eto oyun onu ile na ni eto to n gori afefe ni kanni yi adaba 88.9 FM ta takon mole si lara mokin lakure ni ipinle londo ni orilede nigeria ẹni èmi náà mọ̀ títí dé lọ́sàn-án tòní o èmi náà ní ẹnu ọ̀rọ̀ mọ́ra èmi òròfó ìnáà ni ẹjọ́ ìnáà ni ẹjọ́ ẹwọ́ ẹjọ́ ìnáà ni ètì nǹkan mi mo fẹ́ ṣe tẹ́ ẹ bá ní ìwálọ̀ kọ́ṣẹ́ mi ò lè kọ́ṣẹ́ ṣùgbọ́n ìyẹn fún mi ní máìkì kí n dá máìkì mú kẹ́ ẹ ní n gorí afẹ́fẹ́ ah ma we go deep down the year ma lọ sórí afẹ́fẹ́ ló jẹ́bẹ̀ mo kí n ká san ní gbogbo tí ẹ bá ti ń dọ́mẹ jẹ́ kí n kàbọ̀ sórí ètò ká máa fi ilẹ̀ ní ìkànnì yìí àdàbà 88.9 FM orúkọ tèmi ò yípadà olúwa nífẹ̀mí àdébáyọ̀ náà ni èmi lọmọ ṣílá rẹ ọmọ ṣìlá mẹ́sàn-án ọmọ lóbì mẹ́wàá gba èmi ní gbogbo yín pè ní àníkẹ́ ọmọ ẹ̀gbá omi ti dé náà nù mo ti dé lọ́sàn yìí náà nìyẹn kájọ mo ṣe fàájì yẹn lónìí kẹrẹ o bí mo ṣe ń jù sí kẹ́yìn náà ṣe kí ni kẹ́ máa hàn

sexy ladies, I want sexy boys, I want fine boys, yeah, I want sexy beautiful ladies. A tun se bi ede losan toni emi ti gbe nkan te yi mo je de gbugbu e na la mo da po mo ra won losan toni e mo ba ti mo nsi wọ́n fà ní èyí tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí tẹ̀ mọ́ bá a ṣe máa ń ṣe lórí ètò ká máa fíìlì ẹ̀ ètò yìí ló ní ìpele méjì sí mẹ́ta tá a mọ́ ń ṣe ìpele àkọ́kọ́ níbi tá a ti máa bira wa ní ìbéèrè lóríṣiríṣi tí n bá ti ń ju ìbéèrè yìí sí yín ẹ̀yin ò mọ̀ sí kí ni ẹ̀ mọ̀ dá mi lóhùn ẹni tó bá ti dáhùn dáadáa tó sì gba ìbéèrè rẹ̀ yóò ní àǹfààní láti jẹ ẹ̀bùn lórí ètò kejì ní ibi tá a ti máa ń retí ọ̀sẹ̀ wa ṣe é mọ̀ wípé òpin ọ̀sẹ̀ la wà yìí a ti mọ sọ bí ọ̀sẹ̀ wa ṣe rí bá a ṣe fíìlì ọ̀sẹ̀ wa sí ṣó dùn gangan ṣó lóyin ṣó láta ṣó ní ṣúgà bí ọ̀sẹ̀ yín ṣe rí gangan a mọ̀ sọ bó ṣe rí over 10 la mọ̀ fi retí ẹ̀ bóyá 9 over 10 lọ̀sẹ̀ tí yín ni o bóyá 2 over 10 ni o bóyá 1 ni o bóyá minus 2 ni yóò yé yín dédé ilé tó bá ti kojú sí yòun ni kẹta o bó sì wà kẹyìn nìkan kẹ tó ara yín pa é jù bẹ́ẹ̀ lọ bẹẹni emi go le wa ku mi o le wa ku mi o le para mi a alibarika alibarika ni koko mo si gbe yin wa po bo mi. ó yẹ jẹ́ a máa lọ pápá bó ṣe ń ṣe nílé pápá gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún yín ni pé lóko pápá tó súnmọ́ ọ̀pá abẹ́òkúta níbi tèmi ti wá ń bẹ̀ yẹn pápá pápá òun náà la máa ń ṣe àrùn ọjọ́ musu olókùn ẹ jẹ́ a máa bọ́ sí abala kìíní lórí ètò ìyẹn ni abala tí a ó ti ṣe ojú òpó tẹ́sí ní àǹfààní láti pè wọlé láti béèrè ìbéèrè tí bá ti ń béèrè ìbéèrè lọ́wọ́ yìí ẹni àǹfààní láti dáhùn ẹ sì jẹ airtime ìyẹn owó ìpè sí orí fóònù yín ẹ mọ̀ pé àdàbà dúró tán fún yín ó dúró tán àti ó dúró di gbé ọlọ́run fi lẹ́bàá dábàá àwọn fóònù lókè lókè ọlọ́run tó á lè.

sọ́bà yìí nọ́mbà tí ó wọnú àgbàlá ti wà wá níbi àgbàlá wa tó pọ́ọ̀ṣì àgbàlá wa títí ṣe bá ń gbọ́ lọ tí ṣe la pọ́ọ̀ṣì àwa là ń jẹ́ bí èmi gbọ́ pọ́ọ̀ṣì tí bá dẹ̀ tí wá ń wá ọ̀gbà tó gbá ṣká tó ṣe kíni tó ní kíní lórí à wẹ pọ́n lẹ dédé ẹ wà ń lẹ gan ni tẹ bá ń gbọ́ pọ́n lẹ beauty dé ọ̀gbà dé everything join together is a mixture. Oya 0816251999 the number to wonu agbala wa 0816251999 te ba tin pe e ma sukuro leyin e be radio yin abi ohun te yin ba nlo lati fi pe wa ke le gbo yin yekeyeke nitori pe kini eti ogbeji o ti de si yin lorun losan toni na ni e di ajose ko ba le ri bo ti ye oje oya o ka won fi ile eleto eto oni ka ma fi ile e

0: lọ́wọ́
1: ayé. Gbẹ̀yìn mi ni ẹ̀ mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much. Ẹ wo èmi gan fọ́ fún yín Ọlọ́run, fọ́ fún ọmọ ẹ̀nà fún ẹ̀ máa fọ́ mọ́ra pẹ̀lú yín gangan ni o. Apábìrí Ọmọláyọ̀, wọ́n ni pé well done jọ, ẹ ṣeun gan ni. Mr. Káyọ̀dé Àwọ́dìbò, wọ́n ni thanks for your wisdom, you're keeping me on board. Àwọn olóṣù òyìnbó tí mo sọ lẹ́yìn wọn pẹ́ tó bá ti sọ sátọ̀dé báyìí, òyìnbó wá ń ṣe kí ó wá ń kọ́ ìmí lẹ́nu èmi ò kí ń gbóyìnbó. So báwọn ṣe sọ onboard yẹn, kọ pé ọ̀rọ̀ tuntun lélẹ̀ ẹ jẹ́ kí n ṣe kí ni, kí sáré já àwọn tèmi sí. Onboard lọ pé o, ìwọ̀n tó mọ̀ pé inú ẹ̀ ń dùn tí ò board, wọ́n á sọ pé I am on board, that is I am happy. Àbí bọ̀dà adé dìbú ṣá, I am correct. Bọ̀dá tí èmi sọ pé Ayọ̀dẹ́lẹ́, wọ́n ní àníkẹ́ ọmọ ìgbà WhatsApp, àwa wà ọ̀tá ló jàn ọlọ́yìn wá fọ̀ Ofsi Akins, àwọn náà jọ ìwà Olúwàbùkúnmi Janet, wọ́n ní àǹtí àníkẹ́ yìí too much, you dey go viral. Ọlọ́run, a máa lọ fún àgọ̀, a máa go viral. Oh God. Ofsi, wọ́n ní ibi làwá kí wọ́n tó bí ok, wọ́n ní ibi làwá wà kí wọ́n tó bí mi dànù lórí rédíò. Ẹ o, ibi dẹ́ gbé mi lọ yẹn, I didn't know. 08162519991 ẹ ká sọ o.
2: Ẹ ká sọ.
1: Orúkọ yín àti tẹ̀sí ń pè wá.
2: Tọ́pẹ́ ni o, láti Ìlàwẹ̀.
1: Màrà tọ́pẹ́ láti Ìlàwẹ̀. Ẹ́, màrà tọ́pẹ́ láti Ìlàwẹ̀ Èkìtì.
2: Ẹni wa.
1: Màrà tọ́pẹ́ láti Ìlàwẹ̀ Èkìtì.
2: Ẹni.
1: Ṣé ẹ ti wọ́n ń pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé a wá sí bí àbí?
2: Ẹni.
1: Ṣẹ́yìn ni. Àwọn tèmi lélẹ̀ yọ ọ lọ fílẹ̀ fúnra tọpẹ. Ẹ báyìí ti máa ń kíra ilé kìtì yẹn náà, ẹ máa bínú ṣe ń sàbẹ́kùtà sí yín báyìí sí o, ẹ máa sọ pé bá a wà. Bọ̀dà tọpẹ báyìí sí o.
2: Ó yá o.
1: Ọni o ya ibo lẹ̀ ń lọ. Mo fẹ́ fún yín ní alfábẹ́tì D in English, D ní Yorùbá. Ṣé o ti yá? Kódà mo fẹ́ kí ẹ dárúkọ orúkọ ọkùnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì D.
2: Dáre
1: eni.
2: Daniyan
1: Eji.
2: Daniel.
1: Ẹta.
2: Dọlápọ̀.
1: Ẹrin.
2: Dosunmu
1: Àrùn. Mo fẹ́ kẹ́ dárúkọ ìpínlẹ̀ kan péré ní orílẹ̀-èdè Nàìjíríà tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì D.
2: Tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì D.
1: State kan ní Nàìjíríà tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì D. Ẹyọ kan péré náà ni.
2: Bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì
1: D. Ó yà wá, àkókò wa ń lọ.
2: Delta.
1: Ìbéèrè kẹta lórí alfábẹ́tì D yẹn náà ni a ṣe wà. Ẹ dárúkọ oúnjẹ mẹ́ta tẹnu oúnjẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì D.
2: Dọ̀kunú
1: yẹ.
2: Dankwa.
1: Dankwa Èjì.
2: Àti.
1: Ó yà o, agogo ń lọ gan ni. Ó paka sọ. Ẹ kí n jẹ dodo.
2: Dodo, ok.
1: Ó dà, ẹ ṣeun gan ni, ẹ gbìyànjú.

0: 08162-51991. Ẹ lẹ́ka san o.
1: Ẹ ká san.
0: Ẹ orúkọ yín àti tẹ̀sí ń pè wá.
1: Paul láti Ayélujára.
0: Paul. Padà Paul, fẹ́ ń gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ọ̀dà mo fẹ́ fún yín ní álfábẹ́ẹ̀tì fi F in English fi ní Yorùbá ṣe ti yá.
1: Okay.
0: Ẹ dárúkọ orúkọ ọkùnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì fi.
1: Fẹ́lá.
0: Fẹ́lá fìyẹn ní. Ẹ yá padà Paul, kí lẹ pè é? Mi ì gbọ́ yín o.
1: Folúṣọ́.
0: Folúṣọ́ di méjì.
1: Fadilu.
0: Kí lẹ pè é?
1: Fadilu.
0: Fadilu, ṣé mo gbórúkọ yẹn rí ṣá? Bí orúkọ tó ń gbé àìlú yín lọ ti ń dé orúkọ yẹn bí gbọ́ rí o, pọ̀ kò sí wàhálà.
1: Fatai.
0: Fatai, ó ti mẹ́rin, ó kẹyàn kan. Ó kẹyàn kan, padà pọ̀. Ṣé o ti pé ni? Festus nǹkan, ṣé ẹ mọ Festus?
1: Bẹ́ẹ̀.
0: Ó ti pé bẹ́ẹ̀ yẹn. Lórí álfábẹ́ẹ̀tì fi, òun náà ni a ṣì wà. Kí ni nǹkan tí ọkùnrin máa ń dé tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì fi?
1: Fila.
0: Ìyẹn sì ń bu ẹ̀sáré sàn. Ó yá mo fẹ́ kẹ́ ẹ dárúkọ orílẹ̀-èdè méjì péré tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì fi. Orílẹ̀-èdè. Country.
1: Country. Okay.
0: Mo ń gbọ́ agosi lọ.
1: Fab.
0: Eni. Ó ti paka sọ. Ó ti paka sọ àbí?
1: Bẹ́ẹ̀.
0: Wọ́n ní bẹ́ẹ̀. Màá fún yín ní AFCAD torí pé ẹyọ̀ kan péré ló kù. Ẹ ṣeun gan ni. Abala yẹn náà ni a ti máa kúrò ní ìpele tí a wà yìí, tá máa bọ́ sí ìpele tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ibi tá a ti máa kọ́ra wa.

0: Ìṣòro iṣára iná mọ̀ ni bó bá jí gbogbo ara máa ro mí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà mi ìrorun sùn dédé wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
1: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ ṣé wo ò gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma kan gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olorun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olorun won o dupe fa olorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
2: Eso baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lan ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bele lomi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
0: o ma ti ri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje aye ohun ti e wa su mi
1: agbo ni ise lo se je lo be se wo ko ni pa baba oke ogun ni ogulu gode to fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu igbo na gbianju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi atego sewosan
4: mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
5: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a fo gede gede jo ti ara danu logo lomo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo nadaki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 09160626253 09160626253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
6: osugba sidike laye nlo sidike laye nlo sandi adie la won ma tun se sidike laye nlo omo mata logbo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike laye nlo santagbara ka so yoku leta sidike laye nlo ko to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba CDK wahara lo do won a ma fun lo die die o soosu ni fun ise osu ose ose foloja ose e le so losu meji osu merin osu mefa osu mejo abodu kan to je osu meji la te ba ti wa sunday daji 50% wa gboja yin fun yin ma so ku die die ko si owo ele lori e o zero interest ni won ko ko se lori e le download app yi lori app store.
7: Keep it locked on Adaba FM.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Ẹ̀lú ẹ kásán o.
1: Ẹ kásán o.
0: Kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè wá o?
1: Orúkọ mi ni Ojo Moba aka Oshagala láti ìlú Iṣua.
0: Láti ìlú Iṣua.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ẹni tó ṣeré fún mi tí mi ò lè gbàgbé.
0: Tẹ́ ẹ lè gbàgbé.
1: Tí mi ò lè gbàgbé. Àwọn ló ṣe fi mí síbi tí mo ti ro jẹ́ńjẹ́ lénìí. Tí ayé mi fi dáa ní kí ọjọ́ òní.
0: Kò dẹ̀ ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run.
1: Lágbára Ọlọ́run, àmì àṣẹ. Àwọn ni ọba Kábíyèsí Olúṣọ́ Ọ̀fíṣùwà Ọyọ́lọ́lá the third.
0: Kábíyèsí bàbá.
1: Àwọn ló fi mí síbi tí mo ti ń jẹ ọlẹ́ni tí mi ò lè gbàgbé.
0: Tẹ́ ẹ̀ sì lè gbàgbé.
1: Tí mi ò lè gbàgbé láéláé.
0: Àwọn ni wọ́n ṣe sábà bí bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ ni ilé tí mo ń kọ́ tí mo wà nú ẹ̀ nísìnyí ọ̀la wọn náà ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lágbára Ọlọ́run ilé Iṣua á gbìn wọ́n o.
0: Àmì ẹ ṣeun púpọ̀.
1: Wọ́n lè kó gbogbo ìlú Iṣua jọ lápapọ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
1: Á dá fún wọn.
0: Ẹ ṣeun. Mo ní ẹ máa ṣẹ́ programu yìí ní TikTok. Peace Ambassador ó ní péèjì tẹ́tẹ̀ tẹ́fì láǹfààní láti pàdé wa. Tájọ máa ṣètò yìí tí wọ́n máa lọ́mẹ̀ lọ́mẹ̀ lọ. Adaba ni wọ́n ń pe rédíò eléyìí. Mo ní.

0: Hello.
1: Ẹ mà ní wálé.
0: Bàbá mi ojú òní tì yín.
1: Ẹ ní ojú la gbọ́ lọ.
0: Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun púpọ̀.
1: Olùkọ́ ìlú ẹ̀rọ ọkọ̀ Jésù. Ògè ló pe láti fi tàwé lábẹ́ ìgbà náà.
0: Ẹ ṣeun jógè. Ta lẹni mọ́ ni gbàgbé inú ayé yín?
1: Ah, ọ̀rọ̀ ńlá lẹ mọ́ wa yìí o.
0: Ọ̀rọ̀ ńlá ni o.
1: Èyàn ló gèkè láìlé ìyàn kan o. Èyàn ti wà gbàtà pé mo ti wà jẹ dáadáa ìgbà tí mo ti máa ṣeré káàkiri. Bí ẹ̀gbọ́n ọmọ mi ṣe dé nìyẹn pé àwọn ọmọ ìbúrò ti máa ṣeré káàkiri wáyé tí òun bá mi kan jà sí.
0: Tó o ní bí ẹ rìn.
1: Mo ti bí mo ṣáàbù náà nìyẹn o. Ìnáwó akọ́ṣẹ́ tí mo ṣe lọ́jọ́ èní. Gbérégbéré mo pè é. Ìdèmọ̀ kúrò tí wọ́n dá padà sílé pé lọ fi kí ni lẹ ilé ìpínlẹ̀ ẹ̀ lọ fi lẹ sílẹ̀ lẹ̀ nílé kó máa lọ lé. Lọ́jọ́ èní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá mo rẹ̀ dúpẹ́ náà lọ́wọ́ ẹ̀. Wọ́n pè dé sọ́dọ̀ ògúnlẹ́yẹ. Mo kí pé ó kó ṣe takun takun.
0: Kí lẹ korúkọ wọn?
1: Sọ́dọ̀ ògúnlẹ́yẹ.
0: Sunday ògúnlẹ́yẹ. Àwọn náà mọ̀ gbọ́ yín báyìí.
1: Àwọn agbọ́ wo kò sọ́jọ́ padà bá ṣeré. So mo kí pé ó kó ṣe takun takun.
0: Ẹ ṣeun.
1: Mo yàn tí wàá ní àwọn ọmọ kan náà tó tún wá sọ́pọ̀tì mi. Nígbà tí mo tún wá débi tí wọ́n tó fẹ́ gbé àlejò náà gbúdọ̀ dún ní bíbá ẹ̀ mọ̀ ẹ̀ wá tán god mo dàdúpẹ́ pé ọlọ́tún wá gbà fún mi.
0: ẹ ṣeun
1: ẹ ṣeun mo wá dùn ó dún mo di ọlọ́wà mi di tí mo tú ọlọ́wà mi tú.
0: ẹ wá ń blow ẹ wá ń blow
1: ẹ wá ń blow ẹ jẹ́ tán ní o ẹni wà lè la gbọ́ lọ́n.
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun púpọ̀. ta lẹni mọ́ni gbàgbé inú ayé rẹ ọmọ ọlá òun náà ti darapọ̀ mọ́ wa. A ní ẹ darapọ̀ mọ́ wa lórí TikTok. Peace Ambassador ó ní péègì tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ẹ̀lú ẹ káàsán òkè ló kọ yín ibolẹ̀ tí ń pè wá.
2: Báwo ni káàsán ìwà kúṣẹ́?
0: Ojú òní tí yín.
2: Ọ̀rọ̀ ṣe ni wo lọ́sọ̀ láti Edo State.
0: Ọ̀rọ̀ ṣe ni wo kámẹ́ni tó fẹ́ ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun bàbá. Ta lẹni mọ́ ni gbàgbé nínú ìgbésí ayé yín tẹ́ ẹ̀ lè gbàgbé?
2: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá kan ní Ìṣùwà. Joshua Adébáyọ̀ or Joshua Bada. Bàbá yẹn gbà tí ìyá mi ṣaláìsí 1973. Ló gbà mí tọ́. Wọ́n á fi mi síbi iṣẹ́. Mo lè kọ́ṣẹ́ yẹn. Ṣé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tí mo di kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó pè ní Julius Owolomate. Pọ́pọ́nlá nínú àdúgbàgbà. Kọ́ṣẹ́ ìwáyà ni mo kọ́ ìgbà yẹn. Mi ò ní ẹ̀jì tí mo fi máa ṣáàjì bá fi ó lè dá ó ra ẹ̀jì yẹn tó fún mi ó gàjì mi ni. Omi ò lè gbàgbé ẹ̀ láéláé. Ọ̀gá mi kò sí ní kò sí láyé mọ́ o. Bàbá mo ṣe bá àwọn ọmọ àmà gbọ́.
0: Ẹ ṣeun púpọ̀ ṣé ẹ rí báhùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ wọn yìí ẹlòmíì ò sí láyé mọ́ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ó sì ń fọ̀n síbẹ̀.
1: Ẹ kú àtàárọ̀.
0: Ẹ ṣeun. Ta lẹni mọ́ ni gbàgbé inú ìgbésí ayé yín àti pé kí ló kọ yín?
1: Adébọ́lá Fọládé Bólẹ́sì yẹn sọ̀rọ̀ lọ́rẹ̀.
0: Ẹ káàbọ̀.
1: Ètò tẹ mú ètò gidi ni o. Ní ti tèmi, gbogbo gbàgbé màálù láyé. Ó lè jẹ́ pé mi ò lẹ́pẹ́ lórí èpè púpọ̀. Mi ò lójú àtàspéré lọ. Mo gbogbo àti mo bá jí láyé. Wọ́n ń pẹ́ nìkan ní bàbá dada. Ọ̀gẹ́lẹ́sà lé lèlú ọ̀rẹ́. Ìfẹ̀lẹ̀ tí ò mọ bàbá yẹn. Gbéra ní jọ́nà lọ́run 1988. Mò ń bọ̀ wá sílùú ọ̀rẹ́. Bó ṣe jẹ́ pé ọmọ pàrágà ni mi dẹ̀lẹ́ dúró sí. Bí òun mẹ́dá ọlọ́run kankan nílùú ọ̀rẹ́. Mo wá dé ṣiṣẹ́ tàbí àti ṣiṣẹ́ ní jọ́nà lọ́run. Mo bọ̀ ẹ̀ èmi àti bọ́dà nìkan náà ni. Bọ̀dá mi wá ní kó wọ ọmọ yìí. Bí ọmọ ni ẹgbẹ́ ìgbà ọmọ ìjẹ̀bú wọn pè nígbè pé àwọn ọba bí àtúntò ní ẹmú mi. Títí wáàdì sí báyìí bí aṣojú sínú àmú wa. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ náà pé gbogbo tí mo dà nípasẹ̀ wọn ni. Tọ́mọ wọn tí wọ́n ti sílẹ̀ ní àkàlẹ̀ àwọn ni ọlọ́mọ bá ń tọ́jú àná.
0: Àmì àmì àmì.
1: Ọlọ́mọ wa múlẹ̀ pẹ̀lú burúkú kò lójú àwọn náà.
0: Àmì
1: àmì.
0: Ọlọ́run bí rẹ bá di bi ìpàdé dọ̀hún o ẹ káàsán o kí ló kọ yín ibolẹ tí ń pè wá. Hello.
3: Hello.
0: Hello kí ló kọ yín ibolẹ tí ń pè wá.
3: Oúnjẹ akéwìrì látọ̀rẹ̀.
0: Kí lẹ pè yìí?
3: Látọ̀rẹ̀.
0: Látọ̀rẹ̀. Ta lẹni mọ́ ni gbàgbé inú ìgbésí ayé yín?
3: Ẹni tí ọjọ́ ìlú gbàgbé inú ayé mi, orí àbúrò ìyàwó mi. Pastor Ṣẹ́gun Bámilélé. oni oje ki so omo kankan to omo okore kan ti mo bi laye ati lorun ti oje ki so lo nta so ri akoba ye ni odun 2009 o si go si mi lati bere pepepepepepe ta fi pari case omo na gwa la yo gwa laye ni
0: e se ki le poruko eni
3: Oluwa Segun Bamidele
0: Oluwa Segun Bamidele ninu ore ni won wa
3: Ala fe na wa
0: e seun pupo eh ri lori eto toni ani fi be ri ju ba nlo gbogbo eyin te tun gbianju lati pe wa Michael Aketunde O ti di lice man, o ti duro ti me. Gbagbagbagba ni nle on red flag ni. Ki ma si wa lo gba fine. Gbogbo eyin te ba mi seto loni lori TikTok. Gbogbo eyin te pade wa lori Facebook. Edakun, e ba ndore lori awon page mi. Aremu Musa Adebiyi iyen lori Facebook. Lori TikTok, Peace Ambassador. E tun ma pade mi fun awon eto lori sirisi ni live program. Lori page ti mo wi pelu ogun Olorun. Mo dupe lowo engineer re mi. Engineer to moye on la jo nbe nle agbara latekan. Mo dupe lowo omo elede to medede de pe iyen ma roof dan Suleiman ni ilu Ondo. Bi mo se nseto ona nkan si mi. Number temi re 08035086685 08035086685 ni jomejo la lanfani lati pade Aremu Musa Adebiyi lo ko temi o dabo
4: on your trap set
5: sare jeyi lo adabashi mura lowo ere jeyi ki se ti alagbara adabagbera o fo ba won lona o tu fi won sile adaba 88.9 fm o ti gba ko kini o si waju awon egbe ntele leyin

0: láti kó gbé wá. Bàtúsà di ọdún ni tó di pé mo ń yọ.
1: Hello? Hello, Barkis. Hello? Mi ò gbọ́ yín mọ́ o, tẹ́yìn bá ń gbọ́ mi. Tọ́, Barkis láti ilẹ̀ olójì yìí, wọ́n fi ẹ̀sùn blessing. Àráyè bèrè ká máa blessing tó ń jẹ́ àti blessing bóyá ó ní orúkọ kan ti ilé iṣẹ́ ń jẹ́ tí ó ń ta Solar TV. Wọ́n lẹ ẹ̀ta Solar TV fún wọn, àwọn sanwó ẹ̀sọ́dọ̀ yìí, wọ́n san 400. Ó dàbí pé kó 80,000. Wọ́n lẹ gbé TV fún wọn, wọn ò rí Solar TV láti ìgbà yẹn. Blessing láti ilẹ̀ olójì tẹ́ bá ń gbọ́ ètò yìí. Arábìnrin Barkis, wọ́n ti fẹjọ́ yín so. Barkis tí ìwọ náà bá sì ń gbọ́ mi, nọ́mbà blessing tó ta Solar TV fún yín àti nọ́mbà tí yín, kẹ́ korúkọ yín Barkis nọ́mbà yín, blessing nọ́mbà ẹ̀, kẹ́ kọ́ ránṣẹ́ sí mi kí orí àtẹ̀jíṣẹ́ ríra message àbí kẹ́ send ẹ̀ lórí WhatsApp. Nọ́mbà tẹ́ send ẹ̀ sí tí ó bá ṣe tán yín pè ní ìsìn, ẹ jẹ́ kí n kò pè ní ìsìn 08028948992 àti arábìnrin Adéòjò nọ́mbà tí ẹ́sìtẹ́sì tí nọ́mbà àwọn tí mo ní kẹ́ send sí mi àti nǹkan tí ẹ gbà tẹ́ rà lọ́wọ́ wọn òun náà ni 08028948992 lẹ́ẹ̀kan sí 08028948992 a tún pè nígbà tó bá yá a pè nọ́mbà yẹn nígbà tó bá yá ṣùgbọ́n arábìnrin Barkis blessing ni ni wọn ni blessing ra wọn ta wọn ta Solar TV fún wọn wọn ò sì rí àti tí gbọ́ ti ẹnu blessing náà rísì tí ó fi gbé TV fún ẹni tó ra TV lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tó ti sọ 400,000 fún a fẹ́ gbọ́ lẹ́nu àwọn méjèèjì tó blessing tó ń ta TV nílẹ̀ olújì wọ́n fẹ́ sọ̀kan ẹni yòówù tó bá sì mọ blessing ẹ jẹ́ kí a gbọ́ bí o bá ṣe kẹ́ bá sọ fún hello hello ẹ dákun nọ́mbà ta pè yẹn má pè ní ìsìn nọ́mbà tí a ní kẹ́ máa pè tẹ́ bá fẹ́fẹ́ jọ́sùn o ní 08162519991 nígbà tá a wà lórí ètò ní ìsìn ṣùgbọ́n nọ́mbà tẹ́ test wá sí àbí tẹ́ lè pè wá sí lẹ́yìn ètò o ní nọ́mbà ta pè lẹ́ẹ̀kan yẹn pé 08028948992 but ní ìsìn nọ́mbà tẹ́ lè pè wá sí ni 08162519991 tọ́ bí ọ̀rọ̀ ti Barkis àti blessing ṣe jẹ́ nìyí ọ̀gbẹ́ni arábìnrin Barkis ẹ ṣe nọ́mbà rẹ̀ àti nọ́mbà tí yín kẹ́ fi ṣọwọ́ sí wa lórí WhatsApp àbí lórí message

0: tetonga o la ni kokwe ti number ni ke ma flash o ma disturb o awon eyan wa ti won gbo eto yi o ma je nkan ti ko bojumo e ma ja se e ma ja wa baje ti o da e wa ti o da yen ko bojumo rara pe ka ma flash ngba ta ba wa lori eto 0826251991 hello to 0816251991 ti o ba di leyin eto number ti hello hello
1: hello ta
0: hello oruko yin o
1: Anifa Logun
0: lati bulletin pe
1: Lobadoni Lobadori
0: Obadori Anifa Lado Obadori eh agbo yin o Obadori omo ko niyan
1: eh
0: okay
1: kajola raka word
0: agbo yin ta le fe fejo esun hello Anifa Lado el oto o da ko la yen ti ja to ti hello hello o da bi pe boya network lo si nja won ni o boya hello
2: hello
0: e ka san o
2: e ka san ka
0: oruko yin o oruko yin ah to o da bi pe e ka san ni kan ni won ri wit ki line to ja hello to 0816251991
3: 0816251991
0: oko okay
3: oko ni o te mi wa raye lobe igba ti ma lobe mi o le identify ibe so but any ti o mu wa lobe ngba ton ta fun mi igba ti mo wa ma raye tu ma ti mo sha wa lobe mo sha lo mo gba mi o ri mo gba number e mo pe for lati gba yen o sha n bi fa kan mi o fe so details e ni ori afefe maybe ki mo le pin later ke advise me ka le mo
0: se se o wa tale ti ra wo tete ra gangan ko e mo
3: o no mo mo o no the same thing o no ni ko fi be da be mo
0: okay eh ka te ma se
3: eni ti o da be mo ni gba yen o ni pa awon tv ti wa gba be
0: okay
3: eh so pe o ngo o mo be awon tv ti gba be
0: yen ni to muyin lobe to buyin lobe o na lohun dabe mama
3: e n bo ngon ti dabe momo
0: eni to wa ni oko gangan ko
3: o na ni pon o dabe mo still tori o ti dabe mo ra gangan truly ohun fi ko dabe mo ngba ti mo fe lo ra
0: so lo si loko
3: eh
0: on lo ni oko ko de da oko e mo
3: ko dabe mo so eni ti eni teni e ra lowo e lo fun lo mu wa lo locate ibe ngba to mo fe to be lo fi han mi being pe mi wa raye lobe ko civil servant ni mi ise mi o je kin raye lobe lati kare so busy gba ti mo de raye pe kin ti wa lobe o mi o locate be
0: le da be mo to
3: mi o da be mo bo mi o fe daruko eniyan ni ori afefe maybe
0: e to ba di leyin eto to ba di leyin eto abi ni asiko te ba ti raye number te pe si te le fi ba mi soro ma fi sori afefe ko to le pa pare eto yi
3: yes sir ma get number yin sir sir
0: to sure ọgbẹ́ni Famutimi tí wọ́n ra oko ní síbọ̀dé ẹ̀yìn tí wọ́n ra oko lọ́wọ́ ẹ̀ tí wọ́n dábẹ́ mọ̀ bóyá tí wọ́n bá ṣàlàyé dá lè gbọ́n nǹkan tí a máa sọ nípa oko náà 0816251991 nọ́mbà tí ẹ fi dá sẹ́tọ̀ àbí tẹ́ fi fẹ́ sọ̀sùn ní ọba àṣẹ́jú bíi méjì tó kù kí o tó di pé àparí ètò tòní ọgbẹ́ni Famutimi tó bá dẹ̀yìn ètò ẹ pé nọ́mbà tí a bá fẹ́ fi dédé lẹ́yìn kó tó di pa parí ètò yìí hello tó asiko tin lo die die o ki number te ba ti en to ba pe bayi ni o je last caller ni ori eto loni ti a ba si re.
1: Hello.
0: Hello, oruko yin.
1: Yeah, Geta Lubi Latedo.
0: Ki le poruko yin?
1: E Geta Lubi Latedo.
0: E Geta Lubi.
1: Lati Edo State.
0: An gbo yin o, ilu wo ledo?
1: Ne Okada Junction.
0: Okada Junction, an gbo yin o.
1: Yes, sir. Mo fe ki yin ni eku eto, sir.
0: E se o. E se o.
1: Gbogbo wa gbo be se to aye gbogbo wa se Olorun ma to aye teyin na se.
0: Ami o, e se o. E se o.
1: Eh gbogbo omo yin o ni si ni won ni bo sowo.
0: Ami. Ami ese.
1: Eni to pe last ni se ni mo kan fe da si to ni eni to ta oko fun ko da be mo. Okay. Eni to mu won na tun lo si. O na tun lo da be mo mo se pe eni yen gan. Bigba ti 419 wa o kan lo ro mi ti o ye ki o se mi mo se to se tele ise yen ni je logun so. O yo na ka wo pe kini ni en to be ta oko fun e wo o lo mo be. Eni kan ti o de mo be. Tu ẹni yẹn náà ló ti tó ní o mọ bẹ mọ nísìn ọ̀rọ̀ yẹn ó fẹ́ àkíyèsí nígbà tó ti bọ́ sọ́wọ́ fọ́ wa náà ni ẹ̀yàn ò ké ṣe bẹ́ẹ̀
0: jẹ́ kẹ́ aṣùgbọ́ àlàyé dáadáa torí bó ṣe sọ̀rọ̀ yẹn lóòótọ́ náà ó fẹ́ dàbí pé ṣe ni wọ́n lo jìbìtì ẹni tí ó lo ko kò dá bẹ́ẹ̀ mọ̀ ẹni tí ó mú lọ síbẹ̀ kò dá bẹ́ẹ̀ mọ̀ náà
1: ó sì gbowó lọ́wọ́
0: tó ẹ ṣeun ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ tó ẹ ṣeun ẹ nífẹ̀ẹ́ kòtò kóòtù mẹ̀kúnnú. Nọ́mbà tí ẹ pè sí láti ṣiṣẹ́ lọ ti dọjọ́ sátidé tààtùmọ̀ àmẹ́tò wá tẹ bá fẹ́fẹ́ sùsùn ní abẹ́fẹ́ fún alámọ̀ràn lórí ètò yìí 08028948992 lẹ́ẹ̀kan sí 08028948992 nọ́mbà tẹ lè sẹ́ńtẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ lórí mẹ́sẹ́ẹ̀jì ni àbí lórí WhatsApp àbí tẹ bá fẹ́ pè mí tẹ bá fẹ́ fẹ́ jọ ẹnìkan sùn àbí tí ẹ bá fẹ́ fún alámọ̀ràn. Ọjọ́ mẹ́jọ ni kí ẹja pàdé mo dúpẹ́ lọ́wọ́ ẹja tọlùbì ẹja tọlùbì láti ọ̀kadà junction tí wọ́n dá sí tò lẹ́ẹ̀kan àti gbogbo ẹ̀yìn tẹ́fẹ̀ súnlé ni pẹ̀lú ọgọ́lọ́run a máa retí àwọn nọ́mbà ta ní kẹsẹ́ǹtì sí wa. Ọjọ́ mẹ́jọ ni kí ẹja pàdé lórí ètò kóòtù mẹ̀kúnnú tí dọ́jọ́ mẹ́jọ náà adéyẹmí làwọn lò kí n pé ọlọ́run wọ́n máa yín o God bless Nigeria.

0: Peter, nourishing minds, sharing happiness for 50 years.
1: Appreciation. The Senator, Ondo South Senatorial District, Professor Dayo Faduile, OON, and the APC family extend our deepest appreciation to His Excellency, Governor Lakiri Misoyedatua. Thank you for your leadership, support, and commitment to the progress of Ondo State. To the APC Chairman, Ondo State, Honorable Babatunde Kolawole, a.k.a. Agmechi, thank you for your commitment and dedication to the progress of the party. To our revered traditional rulers, Anwobalayewa, we thank you for your prayers, wisdom, and fatherly guidance. To the good people of Ilaje, your love and support made this victory possible. To all APC leaders, youth groups, women groups, community leaders, campaign teams, and volunteers, Professor Dayo Faduile, OON, assures you that your trust will not be taken for granted. Together, we shall build a brighter future for Ondo South. Ondo South, adupe o amolore o, eshe tedibo fuwa o, oro wati dayo.
2: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
8: Ṣé ń gbádùn àdàbà?
9: Mo ń gbádùn àdàbà.
8: Mo ń gbádùn àdàbà.
9: Mo ń gbádùn àdàbà.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: a dove.
1: Gbogbo ọmọ ìkìnìàdé nípapọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú ìkìnìàdé tí a mọ̀ sí EACDA ló ní kí á kéde ìkìnìàdé de ti ọdún yìí tí yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 lórí pápá ìṣeré VHS ìkìnìàdé ní dédé aago 10 òwúrọ̀. Àwọn alága ọjọ́ náà ni aṣíwájú Prince Dr. Ọlátúnjí Olúsọjí àti Dr. Hadiza Bala Usman. Ayẹyẹ ìkìnìàdé de 2026 yóò wáyé pẹ̀lú ètò ìkówójọ oní 750 million naira fún ìdàgbàsókè ìlú. Olùkówójọ àgbà ni Right Honourable Abdul Ibrahim Halima. Gómìnà ti a nípínlẹ̀ Kogi ni àlejò àgbà ọjọ́ náà, His Excellency Usman Ahmed Ododo. Àwọn olùgbàlejò ọjọ́ náà ni Principal Bajide Kọ́ládé Òsítọ́jú, Elder Dende Tóyìn Kọ́mọláfẹ́, EACDA National President àti Honourable James Abiodun Fálékè. Nígbà tí Kábíyèsí His Royal Majesty Olú Anthony Bámigbáyé Ìdòwú CON Olúàdé ìlú Ìkìnìàdé yóò máa gba àlejò lọ́balọ́ba. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0802-342-9283 àti 0806-974-9874. Pastor Emmanuel Ogunbuye alukoro ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ìkìnìàdé EACDA ló ní kí á kéde.
2: ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tòní jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún, yíyálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan. Wọ́n sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọnú òdi ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
3: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Àṣíríọlá òní agbó abayín tí a mọ̀ sí CDCare. CDCARE application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
2: gas ni o,
3: bẹ́ẹ̀ fẹ́.

0: bẹẹni fún ìbádùn búrẹdì pẹlú ìṣẹra lórí pataki ó yàtọ búrẹdì ní o fẹ bí aláyọ orí iléeṣẹ wa wà ní ó yàtọ plaza lẹyìn chicken republic lálágbà kakurẹ telephone 0803-303-5183
1: nípínlẹ èkìtì wọn wà ní chicken republic bank road ladọ èkìtì telephone 0815-064-3082
2: ní ìlú ọyẹ a wà ní dojúkọjú st peter and paul primary school ọyẹ èkìtì ní ìlú ọwọ a wà ní dojúkọjú baptist church ìyẹrẹ ọwọ ní ìlú ondo a wà ní pkm2 ife road lẹgbẹ valentino soka filling station ní ìlú ondo a wà lẹyìn chicken republic jubilee road ìkàrí àkókò ẹ má gbàgbé ẹka wa tún wà lẹyìn chicken republic lọkìtì pupa
3: ẹ lè kàn sí wa lórí ẹrọ káyélujára wa www.mcmackin.com.ng
0: ó yàtọ iléeṣẹ mcmackin nigeria limited ló ń ṣe búrẹdì tó dára fẹbi aláyọ.
4: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
5: Manager, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì ìyàtọ̀ rà.
6: Gbogbo àwọn èèyàn tí ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí ìkàrẹ́ ugbẹ́ jubilee àgbálùkù ìyànì ìkáràmù gédégédé àjọwá àti gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Kogi ẹ lè ríra ní Àjọkúta, Tòǹbẹ̀, Ìkàbà, Ayétòrò àti Lọ́kọjá àti agbègbè tó yí wọn ká. Ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264. Ẹ mọ̀ pé Ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá, Ikún, Àkókò, Ọ̀bà, Ọ̀kà, Ìdóàní, Ìdógún. Ẹ mọ̀ pé Ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834. Gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá, Ọ̀kà, Súpárè, Ìmẹ̀rì. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkàrẹ́, Arigidi, Ọ̀gbàgì, Ìmẹ̀sí, Àgbàdo, Òkè Àgbè, Oyin, Omo Èkìtì, Ìyàmoyè, Ẹ̀kìrìn Àdé, Ẹgbẹ́dá, Ìyàrà, Ìgbágún, Ifẹ̀ Olúkọ̀tún, Pọ́nyán. Ẹ máa pe Kenny sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08067282508. Ní agbègbè Àgbálùkù, Ugbẹ, Ikún Àkókò, Ẹpìmì, Ìṣùà, Ìfira, Àkùngbá, ẹ máa pe Olúlẹ́yẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065452906. Ní Àkókò Ẹ̀dó àti Àùchi, ẹ pe Ọlọ́run Fẹ́mi 08109386856.
4: Manager, ẹ káàbọ̀ padà láti Àkókò. Ẹ já kọjá lọ sí ẹ̀ka polówó ọjà. Tí a bá padà dé, Manager, ẹ jẹ́ ká mu láti ìlú ọ̀wọ́.
7: Mcmackin Nigeria Limited.
8: Ilé-iṣẹ́ alálùbáríkà nílé-iṣẹ́ wa.
7: Ó yàtọ̀ bread.
8: Àwa ni bàbá.
7: Ó yàtọ̀ cakes.
8: Ó jò lẹ́nu.

0: Awa lẹyin Chicken Republic Jubilee Road Ikari Akoko ni ilu Owo awa ni dojukoju Baptist Church Iyere Owo e ma gbagbe eka wa tun wa lẹyin Chicken Republic Lokiti Pupa ni Londo awa ni PKM2 Ife Road legbe Valentino Soka Filling Station ni Londo ni ilu Ado Ekiti awa legbe Chicken Republic Bank Road ni ilu Oye awa ni dojukoju St Peter and Paul Primary School Oye Ekiti
1: ni ilu Akure awa ni Futa Road Oloko Junction atun wa ni Shoprite Shopping Mall Oda Road Akure oluleise wa wa ni alagbaka ni ilu Akure lekunre re laye epe number won yi 08150643082 tabi 08079791679 ileise mi Makin Nigeria Limited baba ni wa
2: manager e kaabo pada
3: awon bites le ri bready o yatora ni agbe owo na ni uso emure otapete otutu rainbow oke dogbon achievers iloro clark quarters iyere gra ipele ogbomo e ma pe ogunride ke mo pe ero bani soro yi 08144478881 ke mo pe bosse gbogbo eyin te ba wa ni idase ibidun ni asolo street aruwa joye ati olubarajo sori ero bani soro yi 07026545423 gbogbo eyin te wa ni ogbese usu front of poly usu ada eyin ogbe St. Catherine, Iyere, ati Emure. E mo pe Pasma, sori ero bani soro yi, 08037880703. Gbogbo eyin te wa ni Isuada Junction, Isuada Inside, Oke Ogun. Gbogbo eyin te wa ni agbe Poli, White House, Otapete, Fashawe, Ilale, Idasen, Achivas, FMC, Iselu, Isuada Road, Uka, eyin ogbe Market, Ojana. Epe Awesome God, sori ero bani soro yi, 08037125403, tabi 08108336878. Gbogbo eyin te wa ni agbe Ipele, Ikare Road, Post Office Owo, Oke Dogbon, e ma pe Amadi, sori ero bani soro yi, 08164515965. Ni Oke Ogun, Imade Road, Ipele Achiever Road, Otapete Road. E ma pe iya ajowon sori ero bani soro yi 08113007801. E le pe iya owo sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni oja ojomo Sipoli Side, Express Simobi, Ilale si Oke Ogun ati ni gbogbo agbegbe Rainbow Junction. 08032166248. Gbogbo eyin te wa ni agbegbe Ifon Sobe, Molege, Elegbeka, Arimogija, Ikaro, Ijagba, Imoru. E pe Adesun Loye sori ero bani soro yi 08104537503.
2: Manager ohun late kan.
3: E seun gan
2: ni. Ni bayi e je ka wa to koso se ilu Oke Ti Pupa.
3: Nilu Oke Ti Pupa a le pe Divine Mercy sori ero bani soro yi 08034404947. E pe Demtos leyin gbogbo eyin te wa ni Igbokoda ori omi e mo pe ero bani soro yi 07031343653. Ni Igbokoda ati Igbonla e pe Demtos 2 sori number yi 08079200340. Gbogbo eyin te wa ni Oniparaga Rubber Estate Omotosho e mo pe Oluwa Femi sori ero bani soro yi 09073323924. Gbogbo eyin te wa ni agbegbe Oke Ti Pupa si Irele si Agadagba si Igodan e mo pe Orilambarin sori ero bani soro yi 08030990834. Gbogbo eyin te wa ni ilu Titun Ikoya e pe Olami Goke sori number yi 08063078793. Bákan náà e tun le pe Iya Abigail ni gbogbo eyin te wa ni Igbokoda ati agbegbe Ori Omi 09134698133. Gbogbo eyin te wa ni agbegbe Irele Kiribo ati awon agbegbe to yika e mo pe Delap V sori ero bani soro yi 08107251455. Ni Oke Ti Pupa Ugobini Idepe e pe Obele sori number yi 07065276 39. Gbogbo eyin te wa ni agbegbe Oke Ti Pupa ati Igbotako e mo pe Anointed sori ero bani soro yi 08051116908. Kamare komo lo se agbegbe Ore ke mo pe Iyore sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni Ore ati agbegbe re 08067157628.
2: Manager ekun lataro e je ki a wa lo silu ondo ta ba ti eka polowo jade a wa to silu ondo e je nko ja lo si eka polowo oja
4: gbogbo eyin ara ondo ore ile oloji ile ife mo da keke ati gbogbo agbegbe e ti pon gbe bread o yeto iroyin ayo re o ile ise McMakin Nigeria Limited gbe ara oto agba yanu awo si fila ile ise bread kale silu ondo obe to ito ijungba nyugba kabiyesi nina awon bread wo londo wa je pelu lato dun to ki to lomi lara to duro ti geti ge o yato bread ni ye ti abubu tan jumbo size le ri tele ten wi titun yan yan ti de wa yi o baba baba lo nje o to bi dada fun gbogbo e bi alayo ma je soro ju itowo la ma do be iwo na lo ra ti e o wa lejewo lejewo ni gbogbo size te ba fe ti ti dori with bread it's joy all the way as McMakin Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road Ondo City you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fe kurere alaye ti oyato bakery ni titun gbigbona felifeli e kan si wa ni Valentino Junction beside Soka filling station Ife Road Ondo tabi ke pe wa sori
5: 08079491676
4: oyato bread baba baba wo
2: kabo pada manager anbo lati le ri bread wa ni ilu Ondo ati agbegbe
3: ni ilu Ondo ati awon ilu to yi ka e le mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akin Jagunla Sabo Arigba Bola Oka Garage si agbegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni agbegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni agbegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu e le mo pe Damsam sori ero bani soro yi 08089954319 ni agbe Ilesha na ni ipinle Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode Etioni Ifetedo Osu ati Ife epe dupe Ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bready o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati Fifo
2: manager eku atotonu lati ekan
3: eseun gan
2: ka ma bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo jade
1: oniroyin wa ti de o eba mi sha lape eba mi sha lape
6: Lẹ́yìn atotonu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbàgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kí ń lọ bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé àjẹbọ́kọ dọ̀wẹ́kẹ̀
7: kò sírò oúnjẹ tí ò bá rẹ
6: ọ̀rẹ́ mọ́ínmọ́í
7: ọ̀rẹ́ ẹ̀wà ríro
6: alábàárin ọbẹ̀ ata
7: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
6: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore.
0: A wà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókó nílùú Ọ̀wọ̀. A wà ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lókìtì Pupa nílùú Ondo. A wà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station nílùú Ondo. Nílùú Àkúrẹ́ a wà lẹ́yìn Chicken Republic Lálágbàká. Nílùú Adó Èkìtì a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic Bank Road. Nílùú Ọyẹ́ a wà ní dojúkojú St Peter and Paul Primary School Ọyẹ́ Èkìtì.
6: Rẹ́díò yàtọ̀ àjẹpọ́nu láúnjẹ àjẹmáraji pépé àjẹyóbá.
2: Ẹ káàbọ̀ padà mánéjà ibo láti lè rí búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan sórí nọ́mbà yìí 081-4688-1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò sórí nọ́mbà yìí 080-6327-8836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 080-3070-4649. Ní agbègbè Powerline Ìjọka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 081-046-75338. Ní ChopRite Nepa Oluwatuye Ìdànrè Garage Prayer Center Ìjọ Mímọ́ Òkè Àró Òkè Ọ̀bẹ̀rẹ̀ ẹ pé Pópóọlá sórí nọ́mbà yìí 070-3471-1111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Òkè Jẹ̀bú Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Iléṣà Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 081-44-10-1982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní Ọ̀wọ̀ Ìpele àti Ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì Ìjùwọ̀n sórí nọ́mbà yìí 081-05-795-196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdànrè Garage Ọ̀ṣìnlẹ̀ ẹ pé Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 081-6164-7920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 080-34-39-9187. Ní Ìsinigbò Abusoro Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo sórí nọ́mbà yìí 081-66-94-43-68. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins sórí nọ́mbà yìí 080-35-05-85-96. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọka Road Davog Alákùrẹ́ KCM ẹ máa pe Divine sórí nọ́mbà yìí 080-35-66-79-77. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ́mì Dára náà ni kẹ́ mọ́ pe Ala Road Òkè Jẹ̀bú Edo Lodge Ṣíjú Adé Wẹ́líwẹ́lí 1 and 2 àti Ọ̀dà Town ẹ pé Mercy sórí nọ́mbà yìí 080-6483-8847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College ẹ pé Pasma sórí nọ́mbà yìí 080-3788-0703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọ̀lọ̀ Ìgbàtòrò Road Òkè Jẹ̀bú Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká ẹ pé dúpẹ́ sórí nọ́mbà yìí 080-6303-0383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́ sórí nọ́mbà yìí 080-3380-1354. Ní Òsì Police College àti ìlú Àbóolúwa ẹ pé Mọ́mì Remide sórí nọ́mbà yìí 070-1328-9903. Ọ̀lànrẹ̀wájú 080-3083-6702. Great Grace 080-3704-0798. Glorious 080-3473-3814.

0: àtẹ̀jíṣẹ́ yìí tó wọlé láti ọ̀dọ̀ Fẹ́mi Ogundaisi tí wọ́n ń pè ní Arire Makọ. Ó ní olóòtú ó láwọn ń gbádùn búrẹ́dì oyàtọ̀ dáadáa ní àdúgbò wọn ní Òkè Ìjẹ̀bú. Ó ní òun abẹ arákùnrin ipò ohun tó ṣe yìí ò dára púpọ̀. Kí ọmọ yìí kó lọ bá bàbá tó fẹ́ gbé wá, torí bàbá yẹn ò rí láti bíi ọdún bíi 15 tó ti ń jìyà. Tarákùnrin ran iléèwé tó fẹ́ ṣe ìgbéyàwó fún un, tó ẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ò ní bàbá kan ní ìpì kan. Ó ní kí bàbá ẹ̀ kó lọ ṣe wẹ́dì fún un. Arire Makọ, ó ṣeun.
1: Ó ṣe wà rẹ̀ o. Igi láti bẹ lẹ́yìn ọgbà mi kú ikálẹ̀. Oṣùbà rẹ̀.
0: Ó mà ṣọwọ́ àwọn Fẹ́mi Ogundaisi, Dikin àti Ilesun. Ó dẹ̀yìn ètò. Àgbàlagbà sọ̀rọ̀ ló pè mí yìí o. Ó ní ẹ̀kú iṣẹ́ ọpọlọ o. Ó láwọn ń gbádùn búrẹ́dì dáadáa ní Ìgòbá. Ó ní búrẹ́dì ó yàtọ̀, ó láwọn ń gbádùn ẹ̀ dáadáa. Ó lélẹ̀ tẹ mú wá lónìí, ó ló tún láta súẹ́. Ó ní tó bá jẹ́ pé òun ni o. Ó lóun ò ní ṣe mẹ́ni, òun ò ní ṣe méjì. Òun á kanra mú ìbò òun, òun á sọ sínú àpótí arákùnrin yẹn ipò òun dìbò fún un o. Pé ibì kan làwọn méjèèjì jókòó sí o. Bàǹgbé ó ké.

rí àtẹ̀jíṣẹ́ ìgbà láti ọ̀dọ̀ Sanmi ní Odigẹ. Ó ní olóòtú eléyìí tẹ mú wá yìí, òun kọ́ ni lọ́gbọ́n gidi. Ó ní ní àdúgbò tiwọn ní Odigẹ o, nílùú Àkúrẹ́, ó lóun fẹ́ràn búrẹ́dì oyàtọ̀. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n ra búrẹ́dì oyàtọ̀ ní àdúgbò wọn. Ó ní ohun tí arákùnrin ṣe olótẹ̀hún lọ́rùn dáadáa. Ó ní ọmọkùnrin yìí kò rí bàbá ẹ̀ láti ìgbà ewé wá, ẹni tó wá dúró gẹ́gẹ́ bíi bàbá ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún báyìí pé kò lè jókòó níbi ìgbéyàwó òun. Ó ní tó bá ti ẹ̀fẹ́ sọ, ó ní ṣe bó yẹ kó ní ó ní ṣe bó yẹ kó gbé kalẹ̀ Yorùbá ìlọ ti kọ́, ó ló ṣe bó yẹ kó gbé kalẹ̀ ní ìtùnbí nùbí. Ó ṣeun Sanmi láti Odigẹ.

àtẹ̀jíṣẹ́ ìgbà láti ìlú ọ̀wọ̀ ó lò ní làbákẹ́mi ó ní láti ẹ̀yìn ogbè láàyè o wà gbó wà tọ́ o ó láwọn ń gbádùn búrẹ́dì ó yàtọ̀ dáadáa lẹ́yìn ogbè nílùú ọ̀wọ̀ ó ní àwọn ọkùnrin tí wọ́n ń sọ látàárọ̀ ó ló dáa ó ní àmọ́ tòun á yàtọ̀ gédéńgbé bíi búrẹ́dì wa ó ní kí arákùnrin yẹn wò ó ó ní ọ̀rọ̀ ọmọdé lọ̀rọ̀ tí ọmọ yìí gbé kalẹ̀ yìí ó nítorí pé ìyá ìbímọ mẹ́ta fún ó ló yẹ kó ro ti àwọn yẹn ó ní kò yẹ kó ro ti ọmọ wípé kí ló wà nù pé kí bàbá jókòó tó ta ẹ̀jẹ̀ lé lórí ó ní kí ló wà nínú ẹ̀ pé kó jókòó ohun tó bá dẹ̀ ti jókòó ó ní gbogbo jíjókòó ìgbéyàwó oníṣó tó wákàtí mẹ́rin ṣá ó lóun gẹ́gẹ́ bíi làbákẹ́ láti ìlú ọ̀wọ̀ ó lóun ò fara mọ́ ohun tí arákùnrin yìí fẹ́ ṣe ó ní bóyá alákùnrin yìí gan kò níkan ṣe tẹ́lẹ̀ tó wá dìrọ̀ mọ́ ohun tí ọmọkùnrin sọ ó ní kárákùnrin yìí kó tẹrù ẹ̀ pa ó lóun ní làbákẹ́ láti ìlú ọ̀wọ̀ lẹ́yìn ogbè gbàǹgbé ó

0: tó ń kọrin yìí ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì. Ẹ já gbé tiwa lárugẹ, gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣòkó òkú àgbà ìgbéyàwó ẹ̀ ń sílé ẹ̀ ń joyè. Ẹ pé nọ́mbà ọmọ yìí 070-61-99-94-34 òun ló kọjá lọ sọ́dọ̀ ẹ̀.
1: Wọ́n
0: fi àsìkò kí bàbá mi nínú Olúwa Prophet Dr. Eso Aina JP, founder and general overseer Revelation of God, ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí. O ní bàbá a ṣe ọjọ́ òbí wọn. Mú kí bàbá pé ẹ̀gùn lẹ́mi o, gbogbo àdúrà yín fún lè ṣe wa lórí ètò yìí. Ọlọ́run ọba kò ní jẹ́ kó já sásán. Mú kí yín o, happy birthday o, ní ọjọ́ Wednesday 24 yìí. O ní a bàbá bá yọ̀ nínú ìjọ lọ́jọ́ Wednesday.

0: awolu solu dero pese
1: e ba fe ma gbo awon eto ati royin le ise radio adabambi yo wo lagbaye e kan sojo po ero amayelujara www.adabayi.fm e si le application le ise radio adaba sile ni google play store best le darapo mo load facebook wa ni www.facebook.com/adabafm88.9 lori ero x ati instagram e pade wa ni adabayi.fm e ba si fe fun ani royin le ka royin wa fi si mi address wa ni ni sumatadabayi.fm ìròyìn láti ilẹ̀ òkèrè. Ó lé ní 500,000 àwọn èèyàn yìí tó kú tí bí 3,300 àwọn èèyàn míì sì farapa lẹ́yìn ìjàmbá ìrúlẹ̀ kan èyí tí ó jà ní orílẹ̀-èdè Venezuela. Àwọn òṣìṣẹ́ ìpàjáwìrì iná sì ń wá àwọn tó talà lábẹ́ àwókòólé tí àwọn ẹbí wọn sì ń retí àlàyé lórí àwọn ẹbí wọn tó sọnù. Àwọn tí ó farapa iná ti ń tọ́jú ní àwọn ibùdó ètò ìlera kan èyí tí ń gbé kalẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ilé tí ó sì bàjẹ́ ní ẹ̀ka àríwá orílẹ̀-èdè náà èyí tí ẹ̀ka olú ìlú orílẹ̀-èdè náà Caracas ń bẹ lára wọn. Olórí àjọ tí ń mójútó àna ọmọnìyàn nínú àjọ ìṣọ̀kan àgbáyé Tom Fletcher ló ṣàlàyé gbígbé 2,000 àwọn òṣìṣẹ́ ìgbàlá ẹ̀mí tó jẹ́ títí àgbáyé iná ti kó lọ síbẹ̀ láti ṣàtìlẹ́yìn akitiyan èyí ó wáyé ń bẹ̀. Jàǹbá náà ló ṣẹlẹ̀ lẹ́yìn tí ìrúlẹ̀ 2 tí ó ṣẹlẹ̀ ní ìṣẹ́jú àáyá tẹ̀lératẹ̀léra wọn lọ́jọ́ ọjọ́rùú. Àwọn ológun orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti ṣàkọlù sí ibùdó àwọn ológun orílẹ̀-èdè Iran lẹ́yìn àgbàálà tuntun èyí tó ṣẹlẹ̀ lágbègbè Gulf ní lẹ́yìn tí ààrẹ Donald Trump tí ó bẹnu àtẹ lu Iran fún títẹ àdéhùn ìdógún dúró lójú. Àjọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ṣàlàyé pé àkọlù náà ni wọ́n dojú rẹ̀ kọ àwọn ibùdó tí àwọn nǹkan èlò ìjà tí ń rìnà jíjìn àti àwọn nǹkan èlò èyí tí ó fò lófurufú tí ò sẹ́ni tí ń wà ní èyí tí ń bẹ ní etíkun orílẹ̀-èdè ọ̀hún. Àjọ ọ̀hún ni ó ṣe eléyìí láti fèsì àkọlù tí orílẹ̀-èdè Iran ṣe sí ọkọ̀ akẹ́rù kan èyí tí ó wà lórí omi Strait of Hormuz ní ọjọ́ Àlàmísì. Ilé-iṣẹ́ ọ̀rọ̀ òkèrè orílẹ̀-èdè Qatar ni ó ti bẹnu àtẹ lu nǹkan tí ó pè ní àkọlù èyí tí orílẹ̀-èdè Iran ṣe sí orílẹ̀-èdè Bahrain tó sì kìlọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ náà ìlú lè pakún wàhálà lágbègbè ọ̀hún. Nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn aláṣẹ ìlú Doha iná ṣàlàyé pé kán gba orílẹ̀-èdè náà lọ́wọ́ wàhálà èyí tí irú ilé àkọlù tí kò tọ́ náà lè fà tó sì pè fún ṣíṣe sùúrù láàrin àwọn tọ́rọ̀ kan. Ilé-iṣẹ́ ọ̀hún wá rọ àwọn rọ fún ìtẹ̀síwájú ìgbẹ́kẹ̀lé ìjíròrò àti ìfikùnlukù láti lè yanjú èdè àìyedè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó wá fi kún un pé irú ìjíròrò bẹ́ẹ̀ ni ló ṣe pàtàkì láti pakún ọ̀rọ̀ ààbò agbègbè ọ̀hún àti ìdúróṣinṣin lágbègbè Gulf. Fún ìròyìn nípa agbo amúlùdùn ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ Adégbòyìgà Àlàní fún ìròyìn náà.
2: Ẹ kábọ̀ ságbọn ìròyìn àwọn amúlùdùn fún ti tàṣálẹ̀ tòní. Ìkàn lójú òpó TikTok ni Mirabel Ihe Akugbe, ẹni táwọn ènìyàn mọ̀ sí Pepe Body, ń lo ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé òun fẹ́ yàgẹ̀rẹ̀ kúrò lórí wípé káwọn ènìyàn kí wọ́n kàn mọ́ léwu lórí nǹkan tí ò nítumọ̀ lójú òpó, àti pé òun fẹ́ gbájúmọ́ àwọn fọ́nrán tí ò nítumọ̀ àtàwọn àgbéléwò pélébé tí ó lálòpẹ́. Ọmọbìnrin ọmọ ọdún 19 ọ̀hún jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán àgbéléwò rẹ̀ kan tó fi léde sójú òpó TikTok láìpẹ́ yìí wípé òun ti ronú jinlẹ̀ lórí ohun tí ó jẹ́ àfojúsùn òun fọjọ́ iwájú. Ìròyìn fi léde wípé bó ti ṣe tán àti pọ́nra rẹ̀ lé sí lójú òpó ayélujára ni kò ní fẹ́ kó ní nǹkan kan ṣe papọ̀ pẹ̀lú báwọn ènìyàn ti ṣe ń wò ó sí bí wọ́n ti ṣe fẹ́ràn ó sí tàbí òǹkà àwọn ènìyàn tó ń tẹ̀lé òun. Ìlànà tó ń gbà láti fi ṣe fọ́nra rẹ̀ sójú òpó ayélujára nípa àwọn ìtàn tó lóòótọ́ nínú àtàwọn àfilédé tí ò ní jíjọ ń jọ nínú ń ló mú kí Pepe Body kó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé tí wọ́n sì jẹ́ olóòótọ́ sí títí di ọ̀la ọlọ́la. Gbajúgbajà eléré ìdárayá ni Charles Oputa, ẹni táwọn ènìyàn mọ̀ sí Charlie Boy, ló ti fi léde báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe ń lò ń ṣe nígbà tóun wà ní mọ̀jẹ̀sín tó sì jẹ́ pé òun ti ṣetán báyìí láti ṣe àfiléde ìtàn ìgbésí ayé ohun tóun kọ níwèé eléyìí tóun pè ní 999. Nígbà tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀jẹ̀wọ̀ kan lójú òpó ayélujára, bàbá àgbà ọmọ ọdún 84 ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìtàn ìgbésí ayé ọ̀hún tóun kọ ọ̀hún òun yóò jẹ́ pọ́nbélé nípa bóun ti ṣe lo ìgbésí ayé ọ̀hún láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Gbogbo àwọn àṣìṣe tóun ṣe, akitiyan òun láti lè jẹ́yàn, ìborí òun àti àwọn àkókò tóun ronú pìwàdà eléyìí tó ṣe àtọ́nà ìgbé ayé tóun gbé títí dòní. Charlie Boy ló wá jẹ́ kó di mímọ̀ wípé òun mọ̀ gbé ìgbésẹ̀ láti sọ pọ́nbélé ìrìn àjò ìgbésí ayé òun pẹ̀lú òkodoro ni bó ṣe jẹ́ wípé òun wò ní yẹ gbogbo àwọn àkókò tó ti ní lójú àtàwọn àkókò tẹnu ń kùn sílẹ̀ nínú ìtàn náà. Òǹkọrin wọ̀ṣọ́wọ̀ṣọ́ tó lórúkọ nílẹ̀ yìí ni Ahmed Ọlọ́ládé, ẹni táwọn ènìyàn mọ̀ sí Àṣàkẹ́, ni ló ti gbé ìgbésẹ̀ báyìí láti mú àwọn orin rẹ̀. Eléyìí tó kọ sínú àwo rẹ̀ lẹ́ẹ̀kẹrin tuntun jákèjádò àgbáyé báyìí ni bó ti ṣe sọ di iṣẹ́ àkànṣe láti lè jẹ́ káwọn ènìyàn kí wọ́n mọ̀ nípa rẹ̀ ní tìbútọ̀rọ̀ àti kọ̀rọ̀kọ́ndùlé ayé yìí. Òǹkọrin ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n ni ló ti wá tẹ̀síwájú báyìí láti mọ gbé orin rẹ̀ káàkiri ní bó ti ṣe jáde yayayaya níbi ètò kan tó wáyé ní ọ̀sẹ̀ oge tilẹ̀ Paris. Níbi ètò náà Àṣàkẹ́ múnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn dùn nípa ọ̀nà tó gbà láti fi kọ ọ̀kan nínú àwọn orin tó wà nínú àwo náà. Eré tó ṣe ní Paris ọ̀hún ń ló tẹ̀lé ètò rẹ̀ kan tó ṣẹ̀ parí, eléyìí tó pè ní One Night Only tó wáyé ní London, níbi tí wọ́n ti tẹ́ àwọn ènìyàn sáfẹ́fẹ́ tó nítumọ̀ pẹ̀lú àwọn orin tó wà nínú fọ́nrán tó ṣẹ̀ gbé jáde ọ̀hún. Èyí ló pin ìròyìn àwa múlùdùn lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní. Adégbóyè Galani lorúkọ tèmi.
1: Fún ti ìròyìn nípa eré ìdárayá, olùkọ́ni ní bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Egypt Nasser Nazan ló ti ṣàlàyé pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ni ló ti gbáradì láti kògòjà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbáradì láti ba orílẹ̀-èdè Iran gbà nínú àṣekágbá ìdíje nínú ọkọ̀ jí èyí tí wọ́n wà ní ọjọ́ Sátidé yìí, tó sì jẹ́ pé wọ́n ṣetán láti kógòjà fún abala tó kàn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026. Nígbà tí ń sọ̀rọ̀ ṣáájú ìdíje náà, Hassan ṣàlàyé pé ikọ̀ ọ̀hún èyí tí Mohamed Salah ti jẹ́ aṣáájú fún ló gbèrò láti gba àmì mẹ́tàta èyí tí ń bẹ nínú ìdíje náà láti ba lè nítòsíwájú nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé náà. Olùkọ́ni bọ́ọ̀lù náà ṣàlàyé pé ikọ̀ ọ̀hún ni òun ti gbáradì fún àti díje nínú ìdíje náà èyí tí ó wáyé nínú Seattle, tó sì jẹ́ pé orílẹ̀-èdè Egypt ni ó ti ń gbáradì láti kógòjà nínú rẹ̀. Ní báyìí, aṣáájú fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt náà Mohamed Salah ló ń tẹ̀síwájú láti súnmọ́ ipò àti di ẹni tí ó gbábọ́ọ̀lù wọlé jù fún orílẹ̀-èdè rẹ̀, tó sì jẹ́ pé èyí ti mú ìwúrí bá àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt ọ̀hún. Àkójọpọ̀ ìròyìn ti àṣálẹ̀ òní kò mà ní jù báyìí lọ. Ọláyinka Òjò lòlótù Adéyẹmí làwa sì ní oníròyìn. Ọlọ́run ọmọ yín ká sùn rẹ̀.

0: keep it locked on Adaba FM.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: 0162549991. Nǹkan kan náà ni nọ́mbà tó já síbí. Tẹ́ẹ̀bì láǹfààní àdìgbè wọlé. Ó ní agbára.
1: Ẹnì kan bá mú mi jáde, ó bá jọ ṣe fún mi.
0: Ẹ̀ǹfàtẹ́ ẹnìkan kan pè mí. Ó níjọ́ ọ̀dá. Ó ní ǹjọ́ ọjọ́ mọ̀ pé àgbàrá ti gbé ilé wọn. Ìgbà tí ó gbé táwọn ó lé àgbàrá, àwọn ó lé ilé nínú àgbàrá. Ó ní ǹjọ́ ọmọ ibi tá a ti lọ mú. Mo ní sà, ibo lẹ ti lọ mú? Ilé yín tí àgbàrá gbé, ibo lẹ ti rí mú? Ọlọ́run ọ̀sà àánú yín. 0816251991. Ẹ̀lọ́ ẹ káàlẹ́ o. Yes, sir. Hello. Ó ti já. 0816251991. Ẹ̀lọ́ ẹ káàlẹ́
2: o.
0: Yes, sir.
2: Ara
0: ọkọ̀ mi ni Akin láti ìlú Àkúrẹ́.
2: Bẹ́ẹ̀ ni,
0: ó jẹ́ ìlálẹ́ yìí. Òjò dọ̀dọ̀ tẹ̀yìn náà.
2: Òjò
0: dọ̀dọ̀ tẹ̀yìn. Ẹ̀ẹ̀rí kọ́kọ́rọ́.
2: Àyà àti àti wà ní.
0: Ẹ̀ẹ̀sì tí òjò ọ̀sá gbélé yín.
2: Kò gbé.
0: Ọyá mọ̀ ń gbọ́ yín. Kí lọ wá ṣẹlẹ̀?
2: Alẹ́ ló máa ṣẹlẹ̀.
0: Ok, tójò ń rọ̀ lọ́wọ́.
2: Mo ní mo fẹ́ lọ pa adìyẹ.
0: Ẹ fẹ́ lọ pa adìyẹ ní kitchen àbí?
2: Bí mo ṣe lanu adìyẹ, adìyẹ sọ fún mi pé àwọn oníkí máa parun, oníkí ìjọ. Olúwa máa bímọ fún mi, oníkí ìjọ, oníkí máa parun. Àmọ́ ní màá parẹ́, mo ní pé mo ti pèpè àìkọ́ tí mo fẹ́ fi.
0: Tí mo fẹ́ fi jẹ́.
2: Àmọ́ ní mi ò lè jẹ́ bẹ́ẹ̀ o, àwọn oníyọ́rá o, oníkí ìjọ, oníkí máa parun, mo ṣe gbé. Ọbẹ̀ lé inú ẹ̀nìyàn.
0: Kai.
2: Ẹ̀bìlì kan tí mo rí.
0: Kí lẹ bá ń bẹ̀?
2: Ẹ wo dọ́là mo rí inú ẹ̀ o.
0: Ẹ bá dọ́là ń bẹ̀.
2: Dọ́là ni mo bá inú ẹ̀ tó rí kí máa mo á rò pé à mo ní mo á jẹ mo á dúró de alẹ́ pé à ọ̀rẹ́ mi ò jẹ́ ọ̀dá máa wọ.
0: Pé ó máa ṣètò.
2: Kó ká ń fún mi ní àkáńtì náà báyìí ta sáàtì kẹ́ máa pè mí kí máa dé àdánù kan jẹ́ o.
0: Ṣé bẹ́yìn bá ẹ bá dọ́là ń bẹ̀ àbí?
2: Bọ́ dọ́là mo bá rẹ̀ mo ní bẹ́ẹ̀ dàkánná báyìí sí
0: mi. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ tẹ́bọ̀lẹ́ parọ́ ni. Hello. Hello ẹ káàlẹ́ o. Hello.
3: Ẹ káàlẹ́.
0: Ẹ mọ̀ káàlẹ́.
3: Ẹ mà kú ṣe kọ́ lọ.
0: Ẹ ṣeun.
3: Ó mà ṣẹlẹ̀.
0: Kí ló ṣẹlẹ̀?
3: Òjò kan rọ̀ nígẹ́ta.
0: Ti jẹ́ta ní kì í ṣe ta lẹ́yìn.
3: Bẹ́ẹ̀ni ti jẹ́ta òjò yẹn pọ̀ gan-an kò jò rọ̀ ní kàrẹ́ báyìí kò sójú.
0: Kọ̀rọ̀ ní kàrẹ́ báyìí bọ̀ ń rọ̀ lákùrẹ́ lọ́wọ́.
3: Bẹ́ẹ̀ni òjò yẹn rọ̀ gan-an pọ̀.
0: Ok.
3: Àkùkọ́ bá jábọ́ látòkè.
0: Àkùkọ́ jábọ́ látòkè.
3: Bẹ́ẹ̀ ni bó ṣe jábọ́ yẹn.
0: Ẹ.
3: Akẹ́kọ̀ọ́ yẹn wá kọ kékeré ké.
0: Ké.
3: Ó ní kí ìjọ ló máa wá èèyàn kan lákùrẹ́ báyìí.
0: Ẹ.
3: Mo ní ta ló ń wá làkùrẹ́ ló ń wá ọpẹ́ yẹn méjọ ọ̀rẹ́.
0: Èmi kọ́ làkùkọ́ tó jábọ́ ń wá.
3: Olùwà yìí bí o parọ́ o.
0: Ẹ pẹ̀lẹ́ sà. Ọlọ́run adarí jìn. Ṣé ẹ ti gbọ́? Ọlọ́run wà pẹ̀lú yín. Hello, ẹ káàlẹ́ o. Yes, sir.
4: Ta ń gbádùn lérọ.
0: Ẹ máa ṣe o.
4: Ṣẹ̀sán látò yín àkókò ni.
0: Ṣẹ̀sán.
4: Bẹ́ẹ̀ni.
0: Ọyá mò ń gbọ́ yín kí lọ ṣẹlẹ̀.
4: Ẹ
0: lọ ko láàárọ̀ kùtùkùtù.
4: Bẹ́ẹ̀ni, mo wá rí pé
0: òjò sú.
4: Kò sí gbẹ̀sẹ̀ kó sókè ni mo wá ní ilé.
0: Ilé.
4: Kò wá bára mi nù yàrá.
0: Ẹ fi ilé kókó ń ta gbé sí.
4: Bẹ́ẹ̀ni, mo ti fi ọ̀pára mi nù yàrá mi.
0: Ẹ bá bára yín yàrá.
4: Bẹ́ẹ̀ni.
0: Lórí bẹ́ẹ̀dì.
4: Ẹ bá bẹ́ẹ̀ mi lágbára yẹn.
0: Ẹ
4: wá bá mi.
0: Ok, sà.
4: Ẹ lọ fún wáṣẹ̀ san.
0: Ẹ pẹ̀lẹ́ sà, kí n wáṣẹ̀ san.
4: Bẹ́ẹ̀ni.
0: Ok, kò sí wàhálà. Ọ̀rọ̀ yín ti yé mi. Ìgbà tí ẹ ti ní ilé ẹ fi kókó ta gbé sí. Ẹ̀lú ẹ kalẹ̀ àmì ẹ ṣeun. Ọyà ń gbọ́ yín.
5: Èmi àtọ̀rẹ́ máa ní o.
0: Ẹ.
5: Ọ̀rẹ́ mi dírẹ̀ fún mọ́tò.
0: Ok.
5: Ó ń lọ Èkó.
0: Ó ń lọ sí Èkó.
5: Èmi náà gbé mọ́tò kìíní.
0: Ok.
5: Èkó.
0: Ẹ̀ ń tẹ̀lera yín.
5: À ń tẹ̀lera.
0: Ok.
5: A ti wá dé Ìbàdàn.
0: Ẹ.
5: Wọ́n wá tọrọ mi pé ìyàwó ẹ ti bí o.
0: Ó ti bímọ o.
5: Ó ti bímọ kí ló ń fẹ́ ṣe báyẹn.
0: Kai.
5: Ọ̀rẹ́ mi yẹn, wọ́n pe ní Bájòsú. Mo wá lókè mo ní kò sí wàhálà. Mo ní kó máa lọ. Bó ṣe wá padà nìyẹn, wá gbé ọ̀kadà. Oníṣẹ́ bá ní kò ń gbé mọ́tò pé gbé sí lè mú wá gbé ọ̀kadà.
0: Ọba ní kí mọ́tò máa lọ Èkó rẹ̀.
5: emi no wa ri pe ma wo ri pe moto meje yi o
0: e ma wa lo o
5: pada wa ba wa leko
0: kai
5: se mi no se gbe moto kimi ni yen
0: a ko
5: to re mi e ti wa wa meje gbe leko
0: e ba bere si wa mejeji
5: mo be ti wa mejeji awon yan ah ta lo wa no e ma wo ri se mo se fi talk si le mo fi gbe ati le
0: kai
5: mo fi talk si le mo fi gbe ki si le
0: amo
5: ah
0: jo get di talk
5: ah awon lo wa no mo ya wa de ko mo wa dojo ta wa park ni yen
0: kai
5: awon ah won wa to re mi won wa ba nu be
0: won
5: wa kimi e ibolo re ah mo ni mo wa mo so meji debi
0: bayi le gbe mejeji wa
5: e mo ni mo ko meji awon ah ayo no la ko ni baba beji
0: kai
5: en wa le la gbo lohun
0: e pele emi na ma gbo e ki n paro
6: mo gbe fun yin o
0: sugbon e ma mo le mo gbe fun yin
6: oko oki
0: e pele
6: o gbe
0: hello e kale o
7: e kale o
0: yes sir
7: o shagala lati lishua
0: o shagala
7: lati lishua
0: oya mo gbo yin ki lo sele gogo
7: e se gan
0: eh eh
7: eni mani
0: leni gogan
7: be ni o
0: mo gbo yin
7: mo lo si ilu ko to pe ni ifira
0: okay
7: emi pelu ore mi ko to npe ni tj
0: hello hey o ti ja o ti ja hello e ka le o
8: hello
0: e ka le sir
8: e ka le o
0: e seun o ko yin re ti npe
8: oruko mi ni olusola maeke lati aosi
0: lati aosi le ti npe yi
8: be ni
0: oya mo gbo yin ki lo sele gogan
8: o sele lana ni
0: okay
8: emi ati omo mi akan ro ko inu ege bi mo se wa pe omo mi niyan ni ah wa wo igbe ti mo ri o
0: wa wo gbe
8: nja ki abere ka mu gbe la be bere si le igbe ka
0: le ba bere si le
8: le a ri mu
0: kai
8: a ri gbin yen mo wa ni to
0: eh
8: boye wa ba de takute de o
0: e fi takute mo gbin
8: ah

ìjáwá ìjà ò sí always guide ni gbogbo ẹyin tí wọn fẹ jẹ alágbàtà fúnlé iṣẹ tó ń ṣe gbogi 24/7 aba mixture ẹmọ láǹfààní àti pé nọmba yìí 091 60 62 62 53 091

0: spare àtúntà.
1: Alárókè.
0: Bẹ́ẹ̀ ni.
2: Aláró.
0: Kò sí irú spare part tí o bá ń fẹ́ tó ò ní bá pàdé lọ́dọ̀ aláró.
2: Bẹ̀rẹ̀ látorí
0: Jelly spare part, Chiroro spare part, IBK spare part, pẹ̀lú Phoenix àti ohun gbogbo tí o bá ń fẹ́ lára machine tàbí kẹ̀kẹ́ rẹ. À ń rè kórè Ìbàdàn sí lọ́rọ̀ wa mọ́ o. Ìwọ ṣáà ti bèrè Aláró spare part stores. Olú-ilé-iṣẹ́ wọn wà ní number 32 Ìsìnkàn roundabout Àkúrẹ́. Wọ́n tún wà Londo ní number 12 Brigadier Adémúlẹ̀gún Road ní ìdojúkojú Sunbreaker Londo. Wọ́n tún fìkàlẹ̀ sí number 38 Odò Sáyè Òkè Àró nílùú Àkúrẹ́. Tẹlifóònù wọn ni 0803-748-1082 tàbí 0706-071-9622. Tá a bá ń sọ̀rọ̀ nípa ojúlówó spare part ńlẹ̀ yìí, Aláró spare part stores. Ọ̀dọ̀ wọn gangan ni kẹ́ ẹ máa bọ̀.
3: Gbogbo ẹyin tí ẹ bá fẹ́ jẹ́ alátẹ́fẹ́ ra spare part likàn sí iléeṣẹ́ Aláró spare part mo nílùú Àkúrẹ́. Nọ́mbà wọn rèé 0706-071-9622. Nọ́mbà rèé lẹ́ẹ̀kan sí 0706-071-9622. Ọya láàrin ìṣẹ́jú méjì. Ẹ jẹ́ ń wá wẹ̀ǹdí ọgbà. Hello, ẹ̀ka alẹ́ o. Hello.
4: Hello, ẹ̀ka alẹ́ o.
3: O kọ yín, ibo lẹ ti ń pè?
4: Láti ìlú Ìlara ni o.
3: Láti ìlú Ìlara lẹ ti ń pè?
4: Bẹ́ẹ̀ ni o.
3: Ọya láàrin ìṣẹ́jú yìí, tẹ́ ń gbọ́ mi, ẹ ní sùúrù.
4: Ìyá ìyá mi ni ọmọ 80 years. Ààrẹ ò bá yára bá gbé ọba dọ̀ síbìtì náà bá ló ṣẹ́yún o.
3: Ẹ pẹ̀lẹ́ mà.
4: Ẹ
3: pẹ̀lẹ́ mà, ẹ ṣeun. Ẹ ṣeun. Ọkàn ń sọ lọ ní ọ ni. Mo fẹ́ fún ẹnìkan àwọn èèyàn méjì ní káàdì ní láti lè ṣe aláró. Hello.
4: Hello, ẹ kalẹ́ o.
3: O kọ yín, ibẹ̀ ti ń pè?
4: Ìyá Wúrà láti Emùré ni.
3: Ìyá Wúrà láti Emùré.
4: Bẹ́ẹ̀ni
3: o. Ibo ni olú iléeṣẹ́ aláró wà? Ọya. Ẹ? Ọya kẹ́ẹ̀kan gbà wọ́n ti sá lọ. Hello. Ìbéèrè tọrọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Orúkọ yín wo ẹ ti ń pè?
5: Orúkọ mi ni Abọ́lárìn Olúwafẹ́mi láti Ọ̀rẹ́.
3: Abọ́lárìn.
5: Olúwafẹ́mi.
3: Láti ìlú Ọ̀rẹ́.
5: Bẹ́ẹ̀ni.
3: Ibo ni olú iléeṣẹ́ aláró wà?
5: Ó wà ní Àkúrẹ́.
3: Àkúrẹ́ níbo ni? Mọ̀mọ̀ ọmọ mú bẹ̀ ń wá ni. Àkúrẹ́ náà lọ́wọ́ ṣùgbọ́n bo ni?
5: Èrò màdúgbò yẹn.
3: Ọ̀tán. Ẹ jẹ́ ń wẹ́ nìyí. Kí ń wẹ́ nìkan yìí bóyá máa gbà ń tiyan. Hello, ẹ ká alẹ́ o.
6: Hello.
3: O kọ yín, ibo ẹ ti ń pè wá?
6: Isaiah láti Àkúrẹ́.
3: Isaiah láti Àkúrẹ́.
6: Bẹ́ẹ̀ni.
3: Ibo lolú iléeṣẹ́ aláró wà?
6: Ó wà ní Ìsìnkàn roundabout ní Àkúrẹ́.
3: Ó wà ní Ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́.
6: Ta bá ń lọ sí cathedral.
3: Ta bá ń lọ.
6: Ọ̀tún.
3: Lọ́wọ́ ọ̀tún wa
6: yìí.
3: Bẹ́ẹ̀ni. Nílé tó ga báyìí.
6: Bẹ́ẹ̀ni tó ga gòrògòrò wa.
3: Ó yẹ pé nọ́mbà yín fún mi.
6: 0703-153-58-57.
3: Kí lẹ pọ́ kọ yín yẹn?
6: Isaiah láti Àkúrẹ́.
3: Isaiah.
6: Bẹ́ẹ̀ni sir.
3: Ọ̀dà ẹ ṣeun.
6: Thank you sir.
3: Ẹ ṣeun. Ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ aláró pápápá.
6: Iléeṣẹ́ aláró ẹ ṣe àdúpẹ́ ọwọ́ yánmọ̀ròkè o.
3: Àmì ẹ ṣeun.

0: adire eyan gba na bros en wo film gan sa o se njale le en wo ni sa won sare mu ko si wahala mi o ti lo bo si nbo mu nbo mu nbo e ku kale na
1: so etuku dede woyi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to n se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu iyawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bẹ̀rẹ̀ si n gbẹ ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ́ lọ́ bá bẹ̀rẹ̀ sí í jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fún re rárá eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn ẹ sì mọ̀ wípé yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀ kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 aba mixture la fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ náà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùndídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbògi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
2: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
3: abba ajo oko ti igbo ni nipa 24/7 aba mixture kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

0: bẹ́ẹ̀ni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abá mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì ná tá a tún mọ́ pàdé ire o.
1: Ẹja mọ̀ múra wẹ́rẹ́wẹ́rẹ́ ilé yá náà nu. Àdúrà ń tọ́gbẹ́ abala ta lọ́lọ́hùn. Ọ̀gbẹ́ni Richard Daramola ọjẹ́ ń túkè ó ti wọlé. Bákan náà ọ̀gbẹ́ni Isaiah. Iléeṣẹ́ Alaro spare part wọ́n ti sẹ́ǹdì káàdì yín 1000 ni. A tún máa pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹni kú èmi náà ní kú ẹ̀yin náà a wá fi àìkú a fi dẹ́gbẹ̀ra a mọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ nọ́mbà mi rè lẹ́yìn ètò 08069046714 08069046714 Dr. Taya mú kí ẹ dáadáa a mọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ o. Ọpẹyẹmí jọ ọ̀dá yín rèé àjòkó tàgbà pírọrọrọ ọdọjọ mẹjọ eré o.
2: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba àjòkó tí ìbọn ni nípa 24/7 Abba mixture kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pè.

0: Adaba.
1: Gbogbo ọjọ́ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ. Bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́ ṣùgbọ́n tí wọn kò mí ìkejì. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ òǹkà lásán. Ìyá ni wọ́n, ọmọbìnrin ẹnìkan, mọ̀lẹ́bí àwọn kan, ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́, ìkẹ́ àti ìgbìyànjú láì rọsẹ̀. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ. Torí pé ìrìn àjò láti jẹ́ abiyamọ kìí ṣe àdárìn, iṣẹ́ àjùmọ̀ṣe ni. Láti ilé oníkálukú dé ilé ìwòsàn, láti àárín ìlú tó fi dé orílẹ̀-èdè wa, gbogbo wa la ní iṣẹ́ láti ṣe. Ẹ káàbọ̀ sórí ètò àbíyè, eléyìí tí àjọ ìyẹ Africa ń ṣagbátẹrù.
2: Oru yìí lágbára gan o, ńṣe ló ń ṣe mí bí ọ̀gẹ̀dẹ̀ tó bọ́ sínú epo gbígbóná.
3: Àga ìjòkó igan o, kò ran ẹ̀yìn mi lọ́wọ́ rárá. Bẹ́ẹ̀ làwọn nọ́ọ̀sì yóò yára máa sọ pé kéèyàn tètè dé, a máa tètè dé wọn, ṣùgbọ́n wọn ò ní tètè dá wa lóhùn. Mo ti wà ń bì látago mẹ́jọ lénìí báyìí, aago mọ́kànlá ló fẹ́ lu yìí báyìí. Nígbà tí máa fi máa pe nọ́mbà mi gan, ọmọ yóò ti fẹ́ wọlé iléèwé girama.
4: A fi sùúrù, ṣebí ka tiẹ̀ kọ́kọ́ máa dúpẹ́ wípé à ń rí ìtọ́jú gbà níbí.
3: Ìtọ́jú kẹ̀, ṣé ìtọ́jú ni ṣá? Pẹ̀lú bí wọ́n ṣe kí n bá wa sọ̀rọ̀ dáadáa yìí, ìgbà tí mo wá gbẹ̀yìn, oyún mi ṣẹ̀ṣẹ̀ pé 20 ọ̀sẹ̀. Dókítà bí mí, ó ní bóyá mo ti ń ní ìmọ̀lára gbígbé ọmọ. Mo kàn tiẹ̀ ṣe ń gbìyànjú láti ṣàlàyé fún un pé ìmọ̀ ó ní àwọn ìrora déédéé, ṣùgbọ́n mi ò mọ̀ bóyá gbígbé ọmọ ni tàbí ìrora mìíràn. Oyún àkọ́kọ́ mi ni, nítorí náà mi ò mọ̀ bó ṣe yẹ kí n ṣe rí lára. Mi ò tí ì parí ọ̀rọ̀ mi nígbà tó wò mí, tó sì ní ó pè mí ní òpè níwájú mi. Inú mi bàjẹ́ gidigidi, ńṣe ló dàbí kí nǹkan kan gbé mi kúrò níwájú rẹ̀. Mo fẹ́rẹ̀ dá wíwà mi síbi dúró tí kì í bá ṣe fún ọkọ mi tó gbà mí níyànjú. Nítorí mo ro ọ̀rọ̀ yẹn, ó dùn mí lọ́jọ́ yẹn bíi èmi ọ̀dẹ.
5: Pẹ̀lẹ́, kí ló ṣẹlẹ̀?
6: Ọmọ dá mi láwọ láti ọ́fíìsì kan sí omi látàárọ̀. Oyún mi àkọ́kọ́ leléyìí o. Wọ́n sọ pé mo gbọ́dọ̀ lọ sí ilé ńlá kan láti lọ forúkọ sílẹ̀ àti gba ìwé ìdánwò. Mo lọ. Obìnrin tó wà ní tábìlì sọ fún mi pé mo gbọ́dọ̀ san 500 naira fún káàdì owó òsì lọ́wọ́ mi. Mo bẹ̀ẹ́, mo ní ẹjọ́ mà. Ẹsẹ̀ jẹ́ kí n ṣe transfer sí báńkì yín. Mo bá pariwo kò sí transfer o. Lọ́wọ́ ibi tí wàá ti gbowó jáde o.
5: Bí wọ́n ṣe ń ṣe nìyẹn.
6: Mo jáde, mo wá POS, mo lọ gbowó yẹn, mo tún padà wá. Kí n tó dé, ó ti bẹ̀rẹ̀ sí ń jẹ o.
5: Mo sọ wípé ẹjọ́ àti mo máa ti padà dé, kò tiẹ̀ wò mí rárá.
6: Oníṣẹ́ mi ò rí pé oúnjẹ ò ní pé kí n dúró. Mo sọ pé kán ti ẹjọ́ nítorí mo sì tún máa lọ sí ibi tí màá ti ṣe àyẹ̀wò àti wípé mo sì tún máa lọ láti lọ rí dókítà. Kí ni mo sọ eléyìí fún? Ló bá lu ṣíbí sílé àfi gbà lóní. Kí ló dé gan? Ẹni ènìyàn rò pé nítorí pé lóyún ni ayé gbọ́dọ̀ dúró. Ó ní kí n jókòó. Ni mo bá jókòó títí tó fi jẹ ọtọ. Lẹ́yìn náà ni ó tó dá mi lóhùn. Ìyá jẹ̀mí lónìí o. Mo dé ibi tí mo ti fẹ́ ṣàyẹ̀wò. Ènìyàn mẹ́jọ ló dúró. Àwọn òṣìṣẹ́ méjì tó wà níbẹ̀ ẹjọ́ ni wọ́n ń rò. Bọ́n ṣe ń rojọ́ náà rẹ́rìn. Bọ́n ṣe rẹ́rìn náà rìn kiri. Láì ṣe kankan fẹ́ni kankan. Gbogbo ẹ̀yìn mi ló ń dùn mí. Àbí bí pé wọ́n lagirọ́ mi.
7: Pẹ̀lẹ́, bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Àti àwọn tó wà ní láàbò o, àti àwọn tó wà níbí o, wọ́n máa ń gbàgbé pé èèyàn ni wá.
3: Àmọ́ ṣá, kì í ṣe gbogbo wọn ló dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Àwọn tó da wà nínú wọn o. Nọ́ọ̀sì tó ló máa ń ṣe dáadáa ní gbogbo ìgbà tiẹ̀ o.
8: Bẹ́ẹ̀ ni, àwọn kan dára ṣùgbọ́n àwọn tó burú. Wọ́n ba ohun gbogbo jẹ́. Ẹ wo irú Nurse Grace yẹn. Tẹ bá rí báyìí, ẹ̀jẹ̀ yóò tutù lára rẹ ni. Kò sí nǹkan tí ò ní pariwo fún. Títọ̀ rẹ bá kéré, á pariwo. Tó bá lọ́ra láti dìde, á pariwo.
9: Lọ́ba
0: ẹni.
8: Emi ni four.
0: Kí o dáadáa ni wọ́n á jòkó bí èrè? Ṣé àgbà mi mo ṣe ń pe nọ́mbà yìí ni? Àwọn èèyàn sì wà nílẹ̀ tọ́fẹ́ tọ́ dá lóhùn. Èmi náà rẹ̀ nílò láti lọ sílé. Mo dẹ̀ ń pè yín. Ẹ dẹ̀ ń dún bí olóńgbò.
8: Ẹ má bínú, mò ń dáhùn, ọkọ rẹ̀ mi ni.
0: Ó rẹ̀ yìí, ká ẹ gbé doyún lọ ni, ẹ̀yin kọ́ ni àkọ́kọ́ tó máa lóyún o. Eléyìí ò dẹ̀ tún kí n ṣòfin. Kí wọ́n á ti tẹ̀ ń pọ́jọ́ ìbẹ̀ lákìsà.
8: Ẹ má bínú.
0: Ẹ lọ jókòó, mi ò tíì ráyè tí. Èmi ó rẹ̀ yìí, ẹ lọ jókòó, ẹ lè sinmi dáadáa. Èmi kọ́ ni mo máa dá yín lóhùn lé. Nọ́mbà 5.
3: Ẹ̀mí ni.
9: Díẹ̀ a ti fẹ́ dinú ilé ṣàrọra rọjú nurse Fọlákẹ́ má jókòó.
8: Ó ń dùn mí ni, jẹ́ kí n jókòó díẹ̀.
9: Pẹ̀lẹ́.
0: Madam, ẹ má jókòó. Ẹ dìde, èyí kì í ṣe yàrá ìjókòó yín lẹ́yìn o. Ṣé ẹ fẹ́ bímọ sórí ilẹ̀ ni? Ẹ dìde, ó yẹ rìn díẹ̀.
8: Madam, ẹ rọra, ẹ má bọ̀, ẹ pẹ̀lẹ́. Níbí ni, ẹ kàn dùbúlẹ̀ síbí. Mo nílò láti ṣe àyẹ̀wò yín láti mọ̀ bí ọ̀nà ṣe ti gbòòrò tó. Ẹ jọ̀wọ́ ọkọ̀ ẹ dúró síta. Ó dára, ó ti dé sẹ̀ntímítà 5. Yóò tún gba àkókò díẹ̀. Èmi yóò padà wá láti wá ṣe àyẹ̀wò. Ọkọ̀ yín lè wọlé padà báyìí. Ṣùgbọ́n wá nílò láti lọ ra àwọn nǹkan kan wá fún wa.
10: Ó dáa o, kò burú. Ẹ ṣé.
11: Túndé!
9: Pẹ̀lẹ́, ó ti ń tọ́nà ọmọ ọbẹ̀ yẹn.
0: Madam, ẹ ní láti gbin. Orí ọmọ yín ti wà níbí. Ẹ gbin.
12: Mo gbìyànjú. Àmọ́ ó ti rẹ̀ mí. Kò sẹ́gbẹ́ra fún mi mọ́.
3: Kí ló ń ṣẹlẹ̀?
8: Madam yóò gbin ni. Orí ọmọ dẹ̀ ti wà níta.
3: Ìwọ fún mi ní ìbọ̀wọ́. Ẹ fún mi láyè, Madam. Ẹ wò mí. Mo mọ̀ pé ó ti rẹ̀yìn, ṣùgbọ́n ọmọ yín ti ṣetán, a ní láti ṣiṣẹ́ papọ̀. Ohun mi nìkan ni kí ẹ máa gbọ́. Ẹ gbàgbé gbogbo nǹkan tó kù. Tí ọmọ bá tún ti gbá yín mú, ẹ gbìyànjú láti gbé orí yín sókè díẹ̀. Ẹ wá gbìn pẹ̀lú gbogbo agbára yín. Ẹ gbìyànjú,
0: Tolú, ìwọ àti Blessing, ẹ jẹ́ ká ran arábìnrin yìí lọ́wọ́. Ẹ lọ fún mi ní fundal pressure. Madam, mo ní tó bá tún ti mú yín kẹ́ ẹ gbin pẹ̀lú gbogbo agbára yín.
13: Bẹ́ẹ̀ni, káàbọ̀ ọmọbìnrin tó rẹwà.
1: Bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbíyè fún tòní, ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe ṣe pàtàkì fálápẹ̀ni. Gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn. Àti pé bí a bá lè ṣera wa lóṣooṣù ọ̀wọ́, a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn. Ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹ̀yìnwí. Bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́mọ lò pọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 0911219238. Lẹ́ẹ̀kan sí 0911219238 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí eafrica2@gmail.com. Bákan náà, ẹ lè bá wa dọ̀rẹ́ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ Iye Africa. Ẹ má ka òwò àkàrà ẹ̀ nínú dídóòlà ẹ̀mí. Ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri. Àbíyè àjọ Iye Africa ló ṣagbátẹrù ẹ̀.
14: Yíbẹ̀ máa
15: Ẹ̀dáhùn àti ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
16: Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òrùn sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
17: Àgbọ̀nrín ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlù
16: ogun ode ton fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro ton jo mo idalenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san
11: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo nkin yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemilen opposite Oyemekun grammar school ni ilu Akura boyo fe bere nkan ka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni soro to nba waja ninu se ara wa ati to nba waja ninu egugun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara di ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemilen opposite Oyemekun grammar school ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge be pe ohun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da takebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma takebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rinrin ogbon seju a le rinrin wakati kan a le rinrin ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemilen opposite Oyemekun grammar school ni ilu Akure ero bani soro mi re o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia oju
17: Keep it locked on Adaba FM.
18: Alagbara l'Olorun ni mi se ta. Eru ogba mi o tori mo ni o.
19: Ewa sodo mi ni wi mimo wi gbogbo eni tin sise ti aye di eru wo le lori tori ajaga re rorun o ni jo kasapo toli so ini center montelor destiny restoration to wa ni gbadu owa lo si street iwaroka koko ni pile ondo ni pe gbogbo eniyan ni bi t'olorun oba tin lo wo li re bi o alamoye o seun ti ni agbara aduwa ninu ile ijo si ohun bi awon akoko isin wa ti lo ni yi o ojojo Tuesday ni eko bibeli bere lati ago 5 irole si ago 6 irole Wednesday akoko lososu o ni adura ori oke pelu ifami oroyan ni ori oke to wa ni isale ile ijosin wa bere lati ago meje oguro si meji la osan iforoyan yo wa fun gbogbo eni every Wednesday o ni adura ori oke ojo kini ojo keji ati ojo keta ni ososu o ni iso uru agbayanu mo nwaye ninu ile ijosin wa Friday to keyin lososu o ni adura osan kan uru kan ye last Friday of the month Friday akoko lososu o ni agbayanu adura fun gbogbo awon obirin ago mesan oguro si meta irole lo mo nwaye Sunday keta ninu osu o ni akanse adura ta pe ni I possess all my possessions ago mejo aro si meji la osan lo mo nwaye iforoyan

ọ̀pọ̀rọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́gbá kó àwò gbangba wálé à ló ti máa wọkọ̀ wọn ó sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú èbó tí wọn ó kò dé pọ̀tù ibẹ̀ ni lọ máa já wọn sí àwọn àtòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tọ́jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ń bọ̀ bá ti kọ́kọ́rọ́ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn

0: olókòjò olókòdó.
1: Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo ọmọ olófo ni.
0: Ó yá tètè.
1: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
0: Lé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
0: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
0: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Promisan faith.
0: Àṣírí bíbò.
1: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
0: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ẹ̀yọ́nú
0: àgbàlú.
1: Kò sẹ́ni
0: tí
1: ò yẹ
0: oyún ìjọ àṣírí bíbọ̀
1: àtúndì àṣínà
0: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
1: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
0: lọ́jọ́jọ́ wednesday
1: thursday àti friday nílùú àkúrẹ́
0: ńlá fẹ́jọ
1: sọ fọlọ́kadà pé
0: ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
0: saturday and sunday
1: ẹ lè rí bàbá aláàánú
0: nínà god plaza opposite àlàáfíà hotel
1: ìlú àwọ̀jọ monday and tuesday
0: ẹ rí bàbá aláàánú
1: ní bakusa street
0: opposite ilé ìyá bakusa
1: ìlú ọ̀rẹ́
0: telephone
1: 006 397 0829.
2: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì bàbá aláàánú alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé alhaji àgbà bàbá aláàánú ńbẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n lù àkúrẹ́ ẹbẹ̀rẹ̀ lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyá bakusa tó wà ládùúgbò bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo saturday àtọjọ́ sunday ọjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza ní dojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ ẹ bá ti débẹ àbùṣebùṣe ẹ rí láti àkúrẹ tó dèlú ọrẹ tó fi dèlú ọwọ kò síbi tí ọwọjọ bàbá aláàánú òde nípínlẹ ondo nọmbà kan ṣoṣo sí lọwọ ọdọ alhaji àwọn òní pa tí ó gbé o ọwọ bàbá aláàánú fúnra wọn alhaji àgbà ọwọ ìní ọbọ sí fóun kó yòówù tẹ bá fẹ bèrè ayé ò ní ṣe wá ṣe bá láṣẹ bọ̀ lọ ẹ pé alhaji àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08076397 0829. Wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàlú. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàlú tí mo ń ṣàlàyé ńpa rẹ̀ ó ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú alhaji àgbà kan ṣe ìyọnú àgbàlú kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí i pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí i pé ká wà ń rán àkìkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú àgbàlú. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọ́nú fún yín.

ẹni tọlọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gé ya ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ọ̀n kan ó ń ṣílẹ̀kọ̀ ẹ yọnú ayé ńlórí gbà èèyàn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ sítayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. ìdí nìyí tí alhaji àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. ìletò ọ̀hún kí lọ́ọ́ sì dálé lórí àkọlé wo lẹ́yìn afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé rè. ọ̀rọ̀ ìyọnú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá accident bó sì jẹ́ wípé iléeṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣe wá rí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Ó wúlò fún iṣẹ́ ọwọ́, ó wúlò fọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ọ́bá àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ olú ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ akọ pé kí wọ́n fò ń tẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì gé yá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ń bè kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnu sẹ́dá ntọ́ba fọwọ́bà kìkì ajé ní ọjà sí. Ẹṣẹ́ púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ fún 08063 970829. Ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún kò lè dín ní kò lè dín ṣú ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mami Sam Fe.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú.
2: Kò sẹ́ni tí
3: ò oyún ìjọ àṣírí bíbọ̀
2: àtúndì àṣínà
3: ó já lọ́dọ̀ ẹni tí àlàfinrán
2: ẹ máa pàdé bàbá aláàánú àlájí àgbà
3: lọ́jọ́jọ́ wednesday
2: thursday àti friday nílùú àkúrẹ́
3: ńlá fẹ́ junction
2: sọfọ́lọ́kadà pé
3: ilé bàbá aláàánú
2: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: saturday and sunday
2: ẹ lè rí bàbá aláàánú
3: ní nagot plaza opposite àlàáfíà hotel
2: ìlú àwọ̀
3: ọjọ́ monday and tuesday
2: ẹ rí bàbá aláàánú
3: ní bakusa street
2: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
2: telephone
3: 006 397 0829.
4: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: mú o.
1: Kábíyèsí o.
0: Ọlọ́run gbogbo àgbàlá yé. Ogori forukore. Mama ti n gbọ bi. Ọdẹ ẹyin gẹgẹ ni o. Sori bi tan ba lo yi. A fẹ wo ipinle lo. Ipinle la lo. Ẹbẹ ogun ìpínlẹ̀ ilé bàbá mi tí ò ń jẹ́ kán tẹ́gbẹ́ nílé bàbá mi jáde o ẹ̀yin ogun ìpínlẹ̀ tí ì jẹ́ kán tẹ́gbẹ́ nílé bàbá mi jáde lára mi oyá. Ogun ìpínlẹ̀ tí ì jẹ́ kán tẹ́gbẹ́
2: nílé bàbá mi.
1: Ogun ìpínlẹ̀
2: ẹ̀gún
1: ìpínlẹ̀
2: ilé
1: bàbá
2: mi
1: tí ń jẹ́ kí wọ́n rẹ̀ ìràwọ̀ nílé bàbá
2: mi
1: èmi sínú ayọ̀
2: mi
1: o odori mi parẹ́
2: o
1: ẹ̀gún
2: abalaye
1: ilé bàbá
2: mi
1: tó jẹ́ ọmọ wò rẹ̀ ìràwọ̀ ilé bàbá
2: mi
1: odori mi parẹ́ o. Hello.
2: Ó
1: yẹ kó o wà ní ilé yín. Kí ni wọ́n ń ṣe wọ́n mẹ́? Kí ni wọ́n ń ṣe wọ́n mẹ́?
2: Kí ni wọ́n ń ṣe wọ́n bẹ́ẹ̀?
1: Hello. Ilé wọn rí òní bàbá rẹ kọ́. Ìyá rẹ ń kọ́. Iṣẹ́ ńlá wo náà dálẹ̀? Center company ńlá lẹ̀. Hello. Ta ló lọ ìlú òyìnbó lé yín? Hello. Ta ló kìkì rẹ láyé jẹ́? Hello. Ta ló gbé sẹ́nẹ́tọ̀ lé yín? Gómìnà ńkọ́. Bọ̀ tí ì sí àbí? Ẹ má kẹ́. Ègún àbáláyé. Tí ì jẹ́ tẹ́gbẹ́ lè wá. Jábọ̀ lẹ̀. Ègún àbáláyé. Tí ì jẹ́ tẹ́gbẹ́. Nílé dádì
2: mi.
1: Jáde o. Ọyàdúwà.
2: Ègún àbáláyé.
1: Tí ì jẹ́ tẹ́gbẹ́.
2: Nílé bàbá mi
1: o.
2: Ẹ
1: wọ bá sọ tá a fún ní mẹ́sẹ̀. O ní ni bá sọ ni o. Bí mo ti sọ mi lọ́jọ́ yẹn. Mo ní bá sọ. Olúwa wíwẹ́. Ọ̀sà kan bẹ. Ilé bàbá yẹn. Ẹ sà. Níta gbangba. Ìta gbangba. Ní pásítọ̀ yìí. O ti yẹ̀yẹ́ mi. O ní ìrẹ́ ìké ni mo rí. O láwọn òsín ọ̀sà. Ní ilé àwọn. O nítorí pé. Kìrìsẹ́nì làwọn. Mo ní mo rí o. Kí ló wá dé? So wádìí. Nínú àwọn ọmọ bàbá rẹ. Ó ṣe jẹ́ wípé. Ìwọ nìkan. Lọkùnrin. Ó ṣe jẹ́ onìkan lọkùnrin. Tó ṣẹ́kù nílé wọn. Onìkan lọkùnrin. Tó ṣẹ́kù nílé wọn. Kò sí bá ṣe lè bímọ ọkùnrin tó. Ẹ̀sà. Ní ìrẹ̀ wọn. Ẹ̀sà. Bàbá tiẹ̀. Wọ́n bí ọmọ 20. Ẹ̀sà. Ogún ọmọ. Nínú ogún ọmọ yẹn. Ọkùnrin ibẹ̀. Ó tó mẹ́tàlá. Mẹ́tàlá. Tàtí. Ẹ̀sà. Gbogbo ọkùnrin. Méjìlá. Ó dẹ̀ kú. Ọkọ òun nìkan. Kò mọ̀. Mo dẹ̀ sọ fún. Mo ní bàbá. Ẹ jẹ́ bá ẹ̀gún ìjẹ́. Ẹ̀gún ìbẹ́ àbáláyé ni. Ẹ̀gún ìpínlẹ̀ ni. Ẹ jẹ́ bàjẹ́. Lórí àwọn ọmọ yín ni o. Ẹ jẹ́ bàjẹ́. Ọmọ yín kọ́. Ó ní kàn bẹ lábúrò. Ìkẹjì. Olóńgbẹ yunifásitì. Ìkẹta yunifásitì. Ìkẹrin. Ọmọ mẹ́lòó la bí? Ó ní márùn ni. Mo ní pásítọ̀. Ẹ̀sà. Sóbìnrin sáà ní márùn. Ó ní rárá. Ọkùnrin mẹ́rin. Obìnrin kan. Mo tún bẹ̀ẹ́. Bàbá. Àní ìpè ọ̀sà kan wà. Ó ń kígbe fún ẹ̀sìn. ẹjẹ kan wà. Tí òrìṣàyẹ ti gbà. Tó ń kígbe fún ẹ̀sán. Lórí ìran. Mẹ́sàn-án o. Ọ̀gá. Tó ń lọ tàwọn ọmọ yìí. Ó ní ẹ̀sà. Ó dẹ̀ gbé Báìbù. Ó ní mo lérò pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni ẹ. Mo gbọ́ ẹ lórí rédíò. Ni mo ṣe wá. Ó dẹ̀ work out. Ó yẹ̀yẹ́ mi lọ́jọ́ yẹn. Ó ní ìrẹ́ èké ni mo gí. Ojú tì mí lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n èmi mọ tó lù wá fi yàn mí. Ẹ̀sà. Gbogbo ìjọ gbé wò pé ìrẹ́ èké ni mo jẹ́. Ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì. Ọdún mélòó? Mo gbé ìsọjí padà lọ ìlú rẹ̀. Bí mo ṣe débẹ̀, a bẹ̀rẹ̀ ìsọjí. Pásítọ̀ yìí ló kọ́kọ́ dé ìsọjí o. Ẹ̀sà. Mo rí tán tí ọmọkùnrin kan sílẹ̀ lẹ̀ níwájú. Mo ní kí ló dé? Ta ló lọ mọ? Ó lè mi mo ní. Ó bá bú sígbe. Oko tó. Gbà mí o. Ẹyọ kan tó kù yóò gbúdọ̀ kú o. Mo ní kí ló dé? Àkọ́bí ńkọ́. Wọ́n lo ti kú. Èwo ni? Tó wà nílùú Òyìnbó. Wọ́n lo ti kú sí ìlú Òyìnbó. Yéè. Ọ̀nà sísí. Kí ló dé? Ó ní ẹlẹ́ẹ̀kejì. Wọ́n gbé òkú ẹ̀ wọlé. Láti sukú. Lọ́jọ́ graduation. Ọjọ́ tó ń ṣayẹyẹ. Ṣé ló máa sàmí o? Ègún ìpínlẹ̀. Tó bẹ̀rẹ̀ ẹ̀sán. Sàmí o. Ó gbi náírà. Ó gbi náà. Lórí ọmọ. Ó gbi náà. Ó gbi náà. Ọ̀gá. Sọ gbẹ̀dúrà. Mo rí rẹ o. Ọ̀gá mi o. Ìpínlẹ̀ le. Bíbá ni wípé. Tí ìpínlẹ̀ bá bàjẹ́. Kí ló lọ́dọọdọ yóò ṣe? Èmi àti ìrẹ́. Àjọ kẹ́pì Ọlọ́run. Mo mọ̀ pé àdúrà ní ọ̀pọ̀ kìrìsìtẹ́nì. Láti bọ́ Ọlọ́run rìn. Tí gbogbo ẹ̀ bá dín gẹ́gẹ́. Inú àdúrà. Láti bẹ́lẹ̀ dá sọ̀rọ̀. Ṣé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀? Ègún ìpínlẹ̀. Ṣé lè kí gbẹ̀tẹ̀lé mi? Ẹ̀jẹ̀ ìpínlẹ̀. Ẹ̀jẹ̀ àbáláyé. Tó ń bèrè ẹ̀sẹ̀. Tó ń fògo mi ṣe gbèsè. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ palẹ̀nu mọ́. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ palẹ̀nu mọ́. Ẹ̀lú o. Ọmọ pásítọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀gbìn kan tó jẹ́ wípé ògùn ọmọ wọn ni wọ́n fi ń sọ. Mo kéde. Èyí tá a fún ọgọ́yí ṣe gbèsè ìmọ̀lẹ́. Ó yẹ jáde. Jọ́de. Ṣé máa kẹ́? Inú ẹ̀wọ̀n àbáláyé. Tí mo ti fún ọgọ́ mi ṣe gbèsè. Ayé mi jáde. Jọ́de o. Nínú ẹ̀wọ̀n àbáláyé. Tí mo ti fún ọgọ́ mi ṣe gbèsè. Tọ́mọ mi ti fún ọgọ́ ṣe gbèsè. Mo jáde o. Ó yẹ ìlú wa.
3: Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o. Ayé mi o.

0: hein? On t'y coupe, c'est Walopa. A Saulou Walene.
1: Oh yes. Yes.
0: And the people is me. Egun ilé, egun ìpínlẹ̀, a máa sọyẹn sí ìhòhò ọjọ́ alẹ́. Egun ìpínlẹ̀ tó fẹ́ sọ sí o, ọjọ́ alẹ́. Egun yẹn gbiná, ó gbiná, ó gbiná, ó gbiná. Hello, ìwọ ní Nwode,
2: 750.
0: Ó dẹ̀ ṣe ń gbé tínú.
2: Kábíyèsí o.
0: Ó ń gbé tínú.
2: Ó jẹ́ lọ ṣe.
0: 750.
2: 750.
0: Ó ń gbé tínú.
2: Kábíyèsí o.
0: Olóòlè kò lọ fún POS.
2: Onílàlá ẹ̀. Kábíyèsí o. Jésù.
0: Hello.
2: Àìsàn.
0: Lọ́wọ́ tí ò ra pẹtrol. Sínú mọ́tò.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣùgbọ́n. Nígbà tó bá délẹ̀.
2: Kábíyèsí o.
0: Ẹnìkan ò jálù.
2: Yẹ́sà.
0: Ẹ̀sà.
2: Yẹ́sà.
0: Kọ̀mọ tí ó jálù.
2: Bẹ́ẹ̀ni.
0: Mo kéde.
2: Orúkọ Jésù.
0: Àjálù ibi.
2: Orúkọ Jésù.
0: Kò ní jálù ọmọ. Ẹ̀sà.
2: Ó yẹ sà.
0: Ìtọ́ni olúwa ni èyí. Ẹ bọ
2: 750.
0: Ìwọ ní lúwọ́ de
2: o. Ó jẹ́ lọ ṣe.
0: Ṣé tiẹ̀.
2: Ó jẹ́ lọ ṣe.
0: Kótó di Sunday.
2: Kótó da Sunday.
0: Màmá.
2: Yẹ́sà.
0: Ṣé o ti ṣe tàkọ́bí ẹ?
2: Kábíyèsí o.
0: Àkọ́bí ẹ.
2: Ṣé tàwọn ọmọ rẹ?
0: Tó o bá ṣe.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Torí tọ mọ.
2: Ẹ
0: lo.
2: Yẹ́sà.
0: Mo ń gbọ́ tí mo sọ o.
2: Yẹ́sà.
0: Ìyá kan ṣe tiẹ̀.
2: Kábíyèsí o.
0: Kò dẹ̀ ṣe tọ mọ.
2: Ayẹ́ra yó.
0: Tó bá ṣe tàkọ́bí.
2: Ó yẹ sà.
0: O ti kọ́ba gbogbo ọmọ.
2: Ṣé tàwọn ọmọ rẹ?
0: Ọlọ́ má dẹ̀ fún olórí ọ̀fẹ́.
2: Ó bẹ́ẹ̀ ni àjò.
0: O lè ṣe gbogbo tí àwọn ọmọ yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣùgbọ́n.
2: Yẹ́sà.
0: 750.
2: 750.
0: Ni ẹbọ náà.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Mo kéde.
2: Orúkọ Jésù.
0: Tọ́ba yóò sàmì.
2: Orúkọ Jésù.
0: Ayé ò ní fẹ́ bọ́ gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀.
2: Amen. Ó yẹ sà.
0: Ẹni fowó tu aláwọ̀ lójú.
2: Orúkọ Jésù.
0: Láti gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀.
2: Orúkọ Jésù.
0: Àràpá.
2: Amen.
0: Ẹni fowó tu aláwọ̀ lójú.
2: Orúkọ Jésù.
0: Ẹni fowó tí ẹ bọ.
2: Orúkọ Jésù.
0: Ẹni fowó gbé tutù.
2: Orúkọ Jésù.
0: Láti gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀.
2: Aláwọ̀ yóò.
0: Àràpá.
2: Amen.
0: Ẹ lo.
2: Àìsà.
0: Ẹ lo.
2: Àìsà.
0: Mo jíṣẹ́ o. Ọrùn mi mọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
0: 750.
2: 750.
0: Gbogbo etí tó gbọ.
2: Gbogbo èèyàn tó gbọ.
0: Ní àgbáyé.
2: Níbi tó bá ti gbọ.
0: GTB.
2: Ẹ o.
0: 05.
2: Bẹ́ẹ̀ni sà.
0: 25.
2: 25.
0: 28.
2: 28.
0: 75.
2: 75.
0: 18.
2: 18.
0: GTB.
2: GTB.
0: 05.
2: 05.
0: 25.
2: 25.
0: 28.
2: 28.
0: 75.
2: 75.
0: 18.
2: 18.
0: Wọ́n lọ rán mi sí o.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Sango ọ̀tà.
2: Sango ọ̀tà.
0: Wòlíì ti wọlú o.
2: Hallelujah.
0: Sango ọ̀tà.
3: Sango ọ̀tà.
0: Ìpàdé ọjọ́ Sunday.
3: This Sunday service.
0: Olúmọ pé ọ̀sán tí à ń ṣe.
3: We be the third special program using orange.
0: Ṣé lu ọ̀sán yẹn?
3: That we are using orange.
0: Olúmọ jí ẹlẹ́kẹta.
3: I will be the third one.
0: Màmá rí pọ̀ wà mbẹ́.
3: Make sure you are there.
0: Make sure pọ̀ wà mbẹ́ o.
3: Make sure you are there.
0: Lọ́jọ́ Sunday yìí.
3: Sunday.
0: Aago mẹ́ta ni o.
3: 3 PM.
0: Aago mẹ́ta ni o.
3: 3 PM this
0: Sunday. Ní Mao Event Center.
3: Mao Event Center.
0: Àwọn tí ń ka sáàmù yẹn ti ń ka sáàmù sí o.
3: Yes, really, some are reading it.
0: Wọ́n ti ń ka sínú ọ̀sán yẹn o.
3: They are already reading it to your
0: head. Ìwọ ni kò dẹ̀tẹ̀dẹ̀.
3: Come on time.
0: Ká lè tètè ṣe tán o.
3: So we can finish on time.
0: Aago mẹ́ta ọ̀sán ni o.
3: 3 PM.
0: Ìwọ ni ẹ̀rí ìlúwọ́ de.
3: You are next to testify.
0: Ó máa ní agbára.
2: Alágbára
0: sá. Ẹ lo.
2: Ó yẹ sá.
0: Ẹ̀yin ará ìlọrin.
2: Ẹ̀lórí o.
0: Ẹ máa múra lẹ̀.
2: Ẹ máa múra o.
0: On the 8th.
2: On the 8th.
0: On the 9th.
2: On the 9th.
0: On the 10th.
2: And on the 10th.
0: Ìlọrin.
2: Ìlọrin o.
0: Ọjọ́ kẹjọ.
2: Ọjọ́ kẹjọ.
0: Ọjọ́ kẹsàn-án.
2: Ìkẹsàn-án.
0: Àti ọjọ́ kẹwàá.
2: Àti ọjọ́ kẹwàá ni o.
0: Ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀ni wòlíì.
2: Bẹ́ẹ̀ni o.
0: Bàbá ti parí.
2: Ó yẹ sà.
0: Ó di ilé sà.
2: Ilé sà.
0: Ilé sà.
2: Ilé sà.
0: Ó yá gbé ẹrù ẹ.
2: Ó jẹ́ máa bọ̀.
0: Ní ọjọ́ kọkànlá.
2: Ọjọ́ kọkànlá.
0: Ọjọ́ kejìlá.
2: Ìkejìlá.
0: Àti ọjọ́ kẹtàlá.
2: Ọjọ́ ìtàtẹ̀.
0: Oṣù keje.
2: Oṣù keje ni o.
0: 11.
2: Bẹ́ẹ̀ni sà.
0: 12. 13.
2: And
0: 13.
2: Kábíyèsí o.
0: Ó máa lágbára.
2: Alẹ́ o.
0: Bẹ́ẹ̀ni wòlíì.
2: Bẹ́ẹ̀ni
0: wòlíì
2: rẹ ni o. Ọjọ́ ìbí. Ọjọ́
0: àṣẹ ọjọ́ ìbí.
2: Ọjọ́ àdúrà ni.
0: Jẹ́ ń lò lé olórí.
2: Kábíyèsí o.
0: Ẹ sà.
2: Ó yẹ sà.
0: Wọ́n gbé orí òkè.
2: Ẹ o.
0: Fún ọjọ́ mẹ́ta.
2: Fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta.
0: Àwọn èèyàn ti mọ̀.
2: Ó yẹ sà.
0: Lóòótọ́.
2: Bẹ́ẹ̀ni o.
0: Mi kì í fi.
2: Yẹ sà.
0: Bẹ́ẹ̀ni mi ṣayẹyẹ.
2: Rárá o.
0: Ṣùgbọ́n.
2: Yẹ sà.
0: A ṣayẹyẹ.
2: Kábíyèsí o.
0: Lọ́dún tẹ́lẹ̀ yìí.
2: Ẹ o.
0: A tún gbàdúrà.
2: Yẹ sà.
0: A tún ṣiṣẹ́ wòlíì.
2: Lọ́dún
0: eléyìí.
2: Kábíyèsí o.
0: A tún ṣe ìrànlọ́wọ́.
2: Ó yẹ sà.
0: Fún àwọn.
2: Ẹ o.
0: Tí wọ́n rí lò ìrànlọ́wọ́.
2: Ó yẹ sà.
0: Àwọn.
2: Ẹ o.
0: Tama daloko o. O ma ni agbara. Awon ta ma establish.
2: Oh yes sir.
0: Business you fun. Ni bede mi. O ma ni agbara. Mo kede o. Tan ba ju osa mi.
2: Oruko Jesu.
0: Anu ma fun.
2: Amen.
0: Hello.
2: Aisha.
0: Sori bede yen.
2: Yes sir.
0: O ma lagbara.
2: Hello.
0: Yato si bede mi.
2: Yes sir.
0: Omo mi kan. Lori oke.
2: Yes sir.
0: O tun fe se gbeyawo.
2: God bless you.
0: Si ojo bede.
2: Hallelujah.
0: So wedding wa.
2: Bede o.
0: Ni ojo bede mi. Member mi.
2: Igbeyawo wa o.
0: Kon fe se gbeyawo.
2: Bene sir.
0: Jije mi mu wa.
2: Jije mi mu iro.
0: Malu nbe le.
2: God bless you.
0: O ma lagbara.
2: Irorun lo ma de.
0: Bede yi ma le o.
2: Oh yes sir.
0: 11.
2: 11.
0: 12.
2: 12.
0: 13.
2: 13.
0: Ni lesa.
2: Ni lesa ni omo.
0: Ori oke si oni.
2: Ori oke si oni.
0: Aremolekun.
2: Aremolekun ni o.
0: Orun Oluwa.
2: Oh yes sir.
0: Ko se yi pada. God bless you all.
1: Olorun mo buko won yo.
4: Yo tara fun o.
5: Amen.
4: You want

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Ẹlẹ́rọ amí ohun jìnjìn ní ìlà wà tá a gbé ń dún.
1: Ọ̀rọ̀ ìdùnnú, orin tó nítumọ̀ mo máa tún gbede.
0: Àdàbà FM ní àyínlá wà tá a gbé ń dún 88.9 FM ni.
1: Túmọ̀ mo máa tún gbede.
0: Ẹ kú dédé àsìkò yìí. Mr. Wesco olúwayé gbọ́kọ̀ fún wọn. Ó ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí.

apẹ́ lónìre tí yín ò ní pẹ́ mọ́. Ìyẹ̀rẹ̀ oṣù lónìre tí yín ò ní sùn lọ́nà. Ẹni yìí ni gún balẹ̀ ní mọ̀rún ọlọ́fin. Ẹni dandan nìfà tí yín máa balẹ̀. Ìfà tútù bá ẹni tẹ̀lulù. Àpò ajá yẹn ní fojú taná. Òòṣà tó dájá kì í yájá ó rẹrù lájá fi máa ń jẹun. Ẹ ò ní rí nira. Ìdààmú ò ní bá yín. Ẹ̀yin tèmi ni mò ń ṣèwúre fún. Ẹ̀yin olólùfẹ́ wa ní àdàbà 88.9 FM dẹ́ darapọ̀ mọ́ wa. Ose.

Hello. Ẹ ò ní rí nira ẹ̀yin tèmi. Ìdààmú ò ní bá yín. Àgbà báyìí ni wọ́n ń sajá. Gbàlẹ́yẹlé ń gbàlẹ́dìẹ. Ngbàgbà náà ni wọ́n ń sajá. Gbàléwúrẹ́ ń gbàlágùntàn. Ngbàgbà lé à ń sajá. Gbà ń ṣòkòtò ní gbàlẹ́wù. Kò ṣe bó bá ṣe bíi tèmi ni. Sìmìnì láyé ègbín ṣe sìmìnì. Ayé ìrọ̀rùn ayé ìdára lẹ́ẹ̀mọ jẹun ẹ̀yìn tèmi. Ó dẹ̀ ṣe máa rí nìyẹn. Thank you. Máa gbọ́ àwáyà yìí. Láyé àdìs nìyẹn. Mo ṣe. Ọdún 1984 táwo yìí jáde. Ọwọ́ tó bá dé ọwọ́ adùn ọwọ́ tó lágbára ni. Noah Sembella. Èèyàn tèmi. Mo ṣe. Ọmọ bíbí ilẹ̀ olùjí ò jẹ́ fọ̀ní. Noah Ogebu Sembella. Bámi tọ́jú Bùnmi Ọláṣọ̀tọ̀ ní Kàrẹ́. Ọmọ ilẹ̀ olùjí ò jẹ́ fọ̀ní. Ẹ̀gbọ́n mi ni. Ose. Nígbà táwo yìí máa jáde. Ìdùnnú ló jẹ́ fáwọn èèyàn nítorí wípé awuyewuye tó ti ń lọ tẹ́lẹ̀. Awuyewuye tó ń lọ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀. Awuyewuye kí nìyẹn ná. Ọdún 1984 ni mò ń wí. Àwọn tó fi sọ̀rọ̀ àjìjà ń gbà yẹn. Ó ti yé wọn tí mo fẹ́ tẹ́ sí. Ọmọ pé mo fẹ́ tẹ àwọn ọ̀rọ̀ yẹn lé.

0: sọ́mọ náà tó máa jọṣẹ́. Àfẹ́lẹ́ yìí tó máa fi wẹ̀.
1: Ọ̀rọ̀ kan lọ lọ́wọ́.
0: Náà ló ń jà ràìnràìn ńgbà náà lóòótọ́.
1: Ọ̀rọ̀ kan lọ lọ́wọ́.
0: Yóò dẹ̀ fà tó fi ń jà ràìnràìn bí ò ṣe àwọn àwo orin tá a ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀.

0: fún akiwọwọ. Oni tó ń bá gbọ́. Ose Felix Akomolafẹ. Ẹlẹ́ ń bẹun.
1: Ìlú mọ̀ pa ló.
0: Ọmọ bíbí ìlú Ọ̀ka Àkókò ni. Ẹkú dédé àsìkò yìí. Tó ń gbúro Túndé Bangbóyè ọmọ Ẹ̀dẹ̀mà.
2: Ibi àlùlù yìí dé.
1: Ìlú mọ̀ pa ló.
0: Àjọ máa gbúro ayọ̀.
2: Ibi akẹ́kọ̀ọ́rin dé.
1: Orí mọ̀ pa tọ̀.
0: Ose. Escort látòmù òkè.
1: Orí mọ̀ pa tọ̀.
0: Èèyàn tèmi.
2: Orí.
0: Ọ̀tàrù láti ọba Àkókò.

Mínísítà gbọ́ ló yà wá lẹ́nu lórí àwọn èèyàn lẹ́nu lágbo fàájì pé kí ló ń ṣẹlẹ̀ lágbo fàájì. Ọmọdé yìí jọ má sọ sọkúsọ má sọ̀rọ̀ kọrọ̀ má wú kí ni ìtumọ̀ yẹn. Wọ́n bá dàyàn lójúrú lágbo fàájì wọn lọ́fà ni ọ̀fà yẹn lọ síbì kan ni ọ̀dọ̀ ta.

ó ti yànnà náà ẹ pé wọn ní lágbájá ń kọrin yẹn nìkan ló ń bá wí wọn ní nǹkankan wọn ní nǹkankan ló ṣẹlẹ láàrin wọn ìjàkẹ tìjà ti á jẹ ó ṣe. Thank you. Ẹ ǹlẹ́ ń bẹ ọmọ kẹyìn níbi ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa Mr. Wesco Olúwayé gbọ́kọ fún wọn mo kẹyìn níyà bẹ̀ ń pé ẹ kú ìbánigbétò náà ẹyìn tèmi níbi tí ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa bàbá wa olódù tòkè odò kábíyèsí ni kábíyèsí olódù tòkè odò bàbá wa Adébáyò Kétíkú ojú òní tìyín kọba ó pẹ́ kìlú ó pẹ́ gbẹ̀ngà jẹmilóyè ojú òní tì ọ́ kọba ó pẹ́ kìlú ó pẹ́ ẹ rí pẹ̀lú àṣẹ ìdùmàrè àtújọ máa rí rebaraba ṣe ẹ̀lẹ́ ń bẹ̀rùn joseph adeniyi aliu ẹ̀lẹ́ ń bẹ̀rùn seun festus adékunlé gbogbo ẹ̀yìn tẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ̀ ṣe adémúrótì matthew sunday ẹ̀lẹ́ ń bẹ̀rùn mo kẹ́yìn pé ẹ kú ìbánigbétò náà ẹ wá gbọ́ mò ń bọ̀ náà ẹ jẹ́ kí n tó fọgbọ́n yìí lò padà ọdún kí ni mò ń lọ yìí ná mò ń bọ̀.

ọdún wo leléyìí jáde joseph ayọdẹlẹ ọmọ sọfẹ easy man ọdún wo làwọn orin jáde easy man jẹ kí n gbọ bóyá wàá mọ ẹ gbọ nígbà táwọn yìí bá jáde

Bọ́démọ́lá. Ẹ rí nígbà táwo yìí máa jáde. Nǹkan kan ń jàrà ìrìn lágbo fàájì. Kí ló ń jàrà ìrìn lágbo fàájì ni wípé aworin kan ó jáde lọ́dún 1979. Aworin tó jáde lọ́dún 1979 yẹn. Nígbà tá a wá gbé ìwádìí tó lágbára dìde, Adédípè Adéwálé Abiodun Gbemi ẹ̀lẹ́ ń bẹ̀ un. Nígbà tá a máa gbé ìwádìí jáde dìde lórí àwo orin yẹn, kò sì sẹ́ni tó lè mọ̀ láyé pé bọ́rọ̀ àwo yẹn ṣe rí nìyẹn. Ìyẹn ni iṣu jọba lórí iyán. KSA ló ṣàwo orin yẹn, ṣùgbọ́n gbà tó máa wọ stúdíò fáwo orin yẹn. Èso òun àtàwọn ọmọ gbogbo òun àtàwọn ọmọ alárékọ́nà jọ wọ stúdíò fún un. Àwọn tí wọ́n farigá tọ́láwọ̀ ní lọ kò jọ bíi nǹkan míì tẹ lọ́jọ́ náà lọ́hùn ẹ̀rọ tẹ̀tán ẹ̀ ń sá. Gbogbo gẹ́gẹ́ bí orí odídẹ. Àkànṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dẹyìn bí kò bá pàbọ̀ yóò yó kọtẹ́yìn ń jẹ́ lọ́la. Jọ bí ọwọ́ ọ̀tẹ̀ kò jọ bí nǹkan kan ló fẹ́ bá dé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ àti hàn-án orí owó yìí náà ni. Jubril Amin Jubril Ibrahim. Ó ṣe Mẹ́kò ọmọ bíbí ìlú ọ̀wọ́ ni.

làwọn ṣe yìí. O ṣeun. Nígbà táwọn yìí máa jáde. Àwọn ayé ń sọ pé kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ nítorí ńgbà tán ṣe rẹ́kọ́ọ̀dù tó lọ kẹ́yìn. Ìṣèjọba lórí yẹn kì í ṣe gbogbo àwọn ọmọọṣẹ́ KSA nájọ kú panú àwòrán yẹn. Wọ́n ẹ̀ lè mọ̀ láyé ìdí abá ni pé iṣẹ́ yẹn perfect dáadáa. Àwọn èèyàn ń sọ pé àti họ àti hun àti hàn hín. Oníṣẹ́ ò ní jẹ́ kí iṣẹ́ òun mọ̀ kò bá ní jẹ́ kí iṣẹ́ òun ó bàjẹ́. Joseph ọmọ sọ̀fẹ́. O ètí ìdáhùn ìbéèrè ọ̀kan làwọn ṣèyí ló gbé ìdéètì kan síbí yín ìsìfẹ́ sọ déètì ọ̀hún torí pé mo kọ̀ rò pé kò sọ tiẹ̀ lásán ni. Àwọn èèyàn máa ń ṣe pé ṣé àbí nǹkan ti dàrú nínú ẹgbẹ́ African Beat ni. Àwọn náà ló wá mọ̀ bọ́ ṣe ṣe ọ̀gá náà ló pàkíyèsí àwọn ọmọ ṣe pé ẹ má jẹ́ iṣẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ iṣẹ́ ó dàrú. Àwọn ohun tí àwọn orin tí ó jáde lẹ́yìn ẹ̀ ni. Àwọn orin yìí jáde eléyìí tán pè ní Searching for my love. Searching for my love yìí jáde. Nígbà tá a wá gbé ìwádìí tó lágbára tá a gbẹ̀yìn dìde ṣé wóróworó ti kúrò ńlẹ̀ wọn níbẹ̀ ni. Wọ́n pé dáadáa nínú àwọn orin eléyìí. Lórí I'm searching for my love yìí náà ló tẹ̀lé ìṣèjọba lórí yẹn. O ṣe. Ọdún 1980 táwọn yìí jáde ilẹ̀ rọ́lọ́gọ́ náà lọ́hùn gbogbo ẹ̀ ń dùn ún lanirin. Mo rántí ọ̀gá mi Omilabu. Ọmọ bíbí ìlú ìkejì ilé ni wọ́n. Ọ̀gá mi nígbà náà ó fẹ́ràn àwọn orin yìí dáadáa. Ìméjì Omilabu. O ṣe.

0: nígbà táwọn yìí jáde. Ohun tó ń ya bàbá mi lẹ́nu ni wípé láàrin ọ̀gbọ́dọ̀ ṣe wóró látẹ́gùn. Ohun tó ya bàbá mi lẹ́nu ni wípé láàrin ọjọ́ bíi mẹ́ta sí mẹ́rin, mo ti mọ gbogbo orin tó wà nú àwo orin kọ tọ́pátá. Èmi sì gùd nínú gìtá títa pẹ̀lú pé kí n fẹnu ta gìtá láyé. Mo lè fẹnu ta gìtá kí n tún tà wáyà ọbẹ̀ abẹ́ẹ̀ wa gbà mí ẹ̀yìn èèyàn. Níbẹ̀ ni bàbá mi ti ń sọ pé kí iṣẹ́ wo lọmọ yìí fẹ́ ṣe báyìí torí Ọlọ́run. Ohun tó jù mí rí ni ń lọ lọ́ọ̀kan. Owó tó yẹ kí owó tó fún mi tó yẹ kí n fi jẹun lọ́jọ́ náà lọ́hùn. Oúnjẹ tó yẹ kí n jẹ kọ́ ni mò ń jẹ. Èèyàn máa tọ́jú díẹ̀díẹ̀ ń bẹ̀ torí àìmọ̀ gbàtáwo ni tí ó jáde. O ṣe.
1: Ọba láṣẹ ìbò ṣoṣo lọ́ba.
0: Ọ̀rẹ́ kitikiti iye kan katakata.
1: Ọ̀rẹ́ ti wẹ́n náà wẹ́.
0: Ọjọ́ tọ̀rẹ́ kitikiti bá dalẹ̀.
1: Torí ọ̀rẹ́ tí a fi inú mọ̀, wọ́n ṣe lẹ́yìn
0: ẹni. Iye kan katakata ló dẹ̀ máa kù. Àbáwa JP Abídákun Oji Jealous. Látajégúnlẹ̀.
1: Sílẹ̀sílẹ̀, àwa yóò sì máa bí wọn.
0: Ilé Aláàjì.
1: A ní síbẹ̀síbẹ̀ o, àwa yóò sì máa bí wọn.
0: Ose.

inú rẹ wò kó o tó sebi. Orí àtúbọ̀ tán ayé. Àwọn asebi tí ẹ̀ ń ronú àtúbọ̀ tán ayé ṣá. Àwọn ṣèkà ṣá ń ronú àtúbọ̀ tán ayé ṣá. Àwọn alẹ́ ni mọ́dẹ̀yìn ṣá ń ronú àtúbọ̀ tán ayé ṣá.

0: ẹ gbọ́ gẹ́gẹ́ bí èyí tí mo wí lẹ́ẹ̀kan onígbà táwo yìí jáde bẹ́ẹ̀ dọjọ́ mẹ́ta àbọ́jọ́ mẹ́rin òun ló wá ya bàbá mi lẹ́nu pé
1: tí òbínú lọmọ rẹ ń bọ
0: jọjọ ó dé ààyè kan kígbe wá kékeré ní ìwé ladí kò kà àbẹ̀wò tiẹ̀ ní rí.
1: fìlà tí
0: o ṣe ó rẹ jáde ta ẹ jáde tó o ti fẹnu ta gìtá rẹ o ti gbọ gbogbo orin rẹ kọ abẹ́ ẹ̀ wá gbọ́ ṣùgbọ́n gbogbo ohun tá a bá ń ṣe láyè ẹ̀yin òbí ẹ máa kíyè sọmọ tẹ ẹ bá bí o gbogbo ohun tẹyìn ó bá dà láyé yìí àti kékeré ló ti ń wà lára ẹni o àti kékeré ló ti ń wà lára ọmọ tá a bí dédé a kì í fúnra ni o ọ̀nà tí ó wà gbà yọ gan-an ni ó wà yé èèyàn ṣùgbọ́n ẹ rápẹrẹ ohun tí ó gbé ṣe lọ́jọ́ iwájú. lọ́wọ́ ògebú sẹ̀ǹbẹ̀là ẹ̀lẹ́ ń bẹ̀hún ẹ ṣeun ojú òní tìǹ. ẹ kú dédé àsìkò yìí ní kàrẹ́ àkókò ní ùgbé àkókò ìbòrò páńkọ́. ẹ̀yin ti ẹ pè mí ńkọ́ ìpè ńkọ́ tó dé yàrá náà pé bẹ̀yẹ ó súnmọ́ ṣùwà dáadáa ìṣọ̀ òkè ìṣù alẹ̀ dédé yín mo kí gbogbo àkókò pátákó tó fi dé ìfira àkókò mo kí yín ní ìfira àkókò mo kí yín dé òkè ìfira. o ṣe
1: lọ́lá olúwa kò máa ma ní dàrú.
0: ìṣòwò ń kọ́ bẹ́ ẹ bá ti dé ìfira àkókò ẹ bá ń kí ọ èèyàn tèmi ọ̀rẹ́ mi nù mí confidence. Emmanuel Anjorin Friday odòrò lòun wà ẹ bá ń kí wọn lé arógbẹ̀yìn ẹ kí wọn káàkiri ẹ pé mo ní pé kẹ́ ẹ kí wọn. ọmọ ilẹ̀ yóò bá pátákó mo kí yín ẹlẹ́dùnmọ́ rẹ̀ yóò múnú wá dùn ńlẹ̀ yóò bá gbogbo àtẹ̀yìn jà kò ní jà wá

Ànyàkẹ́ kọ̀ọ́. Ọpọlọ yín ò ní dojúrú. Gbogbo yín lẹ ó kàwé àkàyege. Nítorí pé agbọ́n ló ṣe bí ire ló kọ́lé tán ló kọjú tiẹ̀ sódi. Ìfáǹṣòwò yìí lọ sílé olúfẹ́ Akẹ̀lú bẹ́bẹ́. Wọ́n ní bàbá òde níníyè inú onírọ́ ni wọ́n ń pa èké ni wọ́n ń ṣe onírọ̀ ni wọ́n ń ṣùtà. Pé iyì atare kì í kú má tare nú. Iyè mẹ́ẹ̀dínlógún lewé oníyèmíyè ní gbogbo ẹ̀ náà ló ń lukara bí ajere. Iyè yín ò ní kú. Owó táwọn òbí yín ná lé yín lórí yẹn kò ní wọgbó. Kàyè lẹ̀ kàwé yín.

0: Ale glorious nigba to mu ton lo saa ti e lodun na lohun ise ojo re eledumo re tete fona re han on ton ba won kan leru lagbo faji nipa wale glorious ni pe ko ku lakure oloye mekun akure oloye mekun lo tin mu to tin da do tin dagbo faji laamu on da fagbo faji laamu on gba orin jade o wa lakure oloye mekun ilu eko mi tititi ilu eko mi tititi ike da ero lodun na lohun o mo pe olorin kan wa ti won pe ni wale glorious ike da ero bo se nikimi to logo na o gba fun pe baba elere ni o gba fun wale glorious
1: wa ma ran le
0: ike commander ebenezer obi o gba fun wale glorious
1: ati waye ni amo amo loya
0: gba commander ebenezer obi ati wale glorious ejigbede ni won o fẹ́ràn ara wọn púpọ̀. Èmi tí chief commander tó fẹ́ràn wálé glorious dé, a bọ́ béè lọ́wọ́ rẹ̀ pé àwọn jákẹ́ẹ̀tì ẹ̀ yìí ta ló ń bá ẹran náà. Wálé glorious ní àkúrẹ́ lonítọ̀hún wà, ta lonítọ̀hún ló bá mu lọ́júwe fún. Fún commander lára sọ pé fún wálé glorious o ẹni tó bá wọn ránṣọ yìí jẹ́ mọ́ fún olówó kó bá wọn bá mi náà ránṣọ jẹ́ ó wọ̀n mí. Ọdún náà lọ́hùn bí commander wọ àkúrẹ́ olóyè mẹ́kùn pé ó ti ẹ̀fẹ́ wá ṣeré lákúrẹ́ àfi kó fojú kan wálé glorious ìfẹ́ tó ń bẹ láàrin wọn ga púpọ̀ lọ́gán náà lọ́hùn. Captain Samson Ogunlade tó ń jẹ́ captain band chief commander ọlọ́jọ́ tó ń wọ́ nípa ikú wálé glorious ó lóun sọkún bíi.
1: Ìdílé bàbá jẹ́.
0: Ikú wálé glorious ó bàyàn lọ́kàn jẹ́ púpọ̀ àkúrẹ́ olóyè mẹ́kùn àwọn gan mọ̀ pé nǹkan lọ lára wọn lọ́dún náà lọ́hùn torí ó bani lọ́kàn jẹ́. Wálé glorious kú náà nìyẹn iṣẹ́ ọwọ́ rẹ̀ òkú síbẹ̀síbẹ̀ orúkọ rẹ̀ òkú dè ní.

Ben lan ben. Ande glorious. Lajo na Olorun. Ba se kere to yen na, moto re, moto dun, moto be Jeep bayi. Moto Land Rover. Yeah, Land Rover lajo na Olorun. Ande glorious and is Ayeshoro Sport Band. Agba Oya Kimbuwa oju oni ti o. Lọ́dún náà lọ́hùn, akéré léńgé-léńgé náà ń gbà náà. Ẹ̀jẹ̀ káríà wà lórí orí Land Rover báyìí, a máa gbọ́ orí ìrìn náà náà ń kọ́ mọ́ irinṣẹ́ sí. Àwọn ẹ̀yẹ́ ti, wọ́n tètè já, ọlọ́run Elédùmarè tètè fi ọ̀nà wọn wọ̀n hàn. Wọ́n bani lọ́kàn jẹ́ pé ikú tó tètè mú wálé glorious lọ. Jẹ́ kí wálé glorious kó jayé rẹ̀ pẹ́, kò sì jẹ́ ká gbádùn rẹ̀ pẹ́. Aran àyà ló sì dàmú wálé glorious, aran àyà. Mo bá fà á lọ́dún náà lọ́hùn.

gbogbo àwọn wọ̀nyí. Yes, King Femi Ariyo. Femi Ariyo, ẹ̀rù rẹ̀ ó lè bànìyàn. Ọ̀dọ́ Wálé Glorious ló wà ń gbà yẹn náà, ọmọlẹ́yìn Wálé Glorious ni, bẹ́ẹ̀ ni. Ọ̀dọ́ ń sọ̀run àjìjà kiri ń gbà yẹn ni. Àwọn ìwádìí abẹ́lẹ̀ tí mo ti ẹ̀ ṣe gan, ó fi hàn pé King Sunny Ade gan, ó respect Wálé Glorious. Ó respect ẹ̀, ó gbà pé olórin ni.

ọ̀sẹ̀. Ẹ máa wà wo irinṣẹ́ tí wọ́n ń lò lọ́gọ́ náà lọ́hùn níbi tó mọ lọ́gọ́ náà wọ́n sì mọ́ wọ́n sì lo nǹkan wọn. Wọ́n sì ṣe é gbọ́ létí náà dìsìn.

0: òun ni wọ́n fẹ́ pa lórí ọ̀rọ̀ wálé glorious. Ọ̀rọ̀ òun ni fẹ́ sọ bẹ́ẹ̀ ń gbọ̀ kékeré náà làwa náà wà ń gbà yẹn. Lélejelenje ṣùgbọ́n náà kékeré tá a sọ yẹn náà bẹ́ẹ̀ kọ́ o. Ọ̀rọ̀ tó lọ yẹ́bẹ̀ mo sọ fún yín sìn pé mọ́tò tá a mọ̀ tó ń lò ń gbà náà. Ó dá èmi lójú gedegbe Land Rover báyìí ni. Wọ́n ṣe kárí àsókè ẹ̀ báyìí ìyẹn dá èmi lójú tí mo mọ̀. Wọ́n tá a mọ̀ náà ò jù yẹn lọ. Tèmi tọ́pẹ́ àgbẹ̀dẹ ẹ̀ ńlẹ́ ń bẹ̀ wọn.
1: Ọlọ́gbọ̀n ọmọ.
0: O ṣe.
1: Bàbá gé.
0: Ọpẹ́lọpẹ́ èjìká tí ò jẹ́ kẹ́ wù ó bọ́. Ọpẹ́lọpẹ́ pé ká máa rí bàbá rere bí ni lọ́mọ.
1: Èrè ọmọ ìgbàlè bàbá jẹ́.

ẹ̀lẹ́ ń bẹ ọmọ kìnyín ní abẹ yẹn ṣe ẹ gbàgbé pé mi ni mr west kò lu ayé gbọkọ fún wọn ó ti yẹ kí n ti bọ́sá balada àti ń gbọkọ fún wọn orin wálé glorious ló mú mi mọ́lẹ̀ mr west kò lu ayé gbọkọ gbáya fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ mo kìnyín ní abẹ ọ̀hún yẹjú ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi kò sì ẹ̀jẹ̀ tuntun mọ́ pé mò ń gbọ́kọ gbéyàwó fún yàn rí àwọn kan dẹ̀ ń dúró dàsìkò yìí pé àwọn ń wọkọ àwọn ń wá ìyàwó ẹ kú oríire ẹ jẹ́ fún yín nọ́mbà tèmi ni 08033659609 nọ́mbà tèmi nìyẹn 08033659609 nọ́mbà tèmi ń lò nìyẹn nọ́mbà tèmi nìyẹn 08033659609 nọ́mbà tẹ́ fi pè mí pé ẹ̀ ń wọ́kọ ẹ̀ ń wáyàwó nu nọ́mbà tẹ́ fi pè mí nìyẹn ṣùgbọ́n ẹ má fi ṣe jàgídíjà gan ẹ dẹ̀ má fi lu ẹnikẹ́ni ń jìbìtì kí ayá ṣe bó ti tọ́ àti bó ti yẹ ọkùnrin tó ń wáyàwó tó bá ti rí ìyàwó tán kò ṣe dáadáa obìnrin tó sì ń wọ́kọ káwọn náà ṣe dáadáa ẹ má lura yín jìbìtì o ẹ má dọ̀gbọ́n gbowó lọ́wọ́ obìnrin kóbìnrin náà má sì dọ̀gbọ́n gba kọ́ ẹ̀rọ ẹnẹ́ni lọ ò torí ẹnìkan torí ọ̀la ẹja máa rántí àtúbọ̀tán ayé èmi ń sọ o àwọn ohun òbí kan dẹ̀ tún wà tó jẹ́ pé wọ́n wá pé kọ́mọ wọn náà ó lọ́kọ bóyá ó ti ń pẹ́ jù lójú tiwọn wọ́n lè kàn sí mr west kò lu ayé ìgbọ́kọ̀ fún wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan fún yín pé kò sẹ́ni tí mo mọ̀ rí o èmi ò mọ̀yàn rí bẹ́yàn lòun wọkọ bóyá òun wáyọ̀wọ́ ẹlòmíà rò pé á tiẹ̀ lòun sọ rò pé bóyá ti mọ̀ wọ́n dáadáa bóyá kẹ́ lọ ṣèwádìí ìwé ìwádìí gbo ni bóyá ẹni tó pè mí láti ọ̀rẹ́ tí mo wà lákùúrẹ́ tí n gbéra lọ ọ̀rẹ́ kí n lọ ṣèwádìí lórí owó tó fẹ́ fún mi àbí lórí kíni àbí kí a lè báyàn wọ́kọ a lè báyàn wáyàwó ṣùgbọ́n ẹni tá bá wáyàwó tàbí tá bá wọkọ yẹn òun ni kó rìnrìn tó tọ́ àti tó yẹ ńgbà ènìyàn bá dẹnu kọ ọ̀nà kan sí kejì ni ọkùnrin àti obìnrin fi ń ríra wọn bẹ́ẹ̀ bá dẹnu kọ ara yín ń ṣe ló yẹ kẹ́ ẹ bèrè lọ́wọ́ ara yín pé àwọn nǹkan tó yẹ fẹ́ mọ̀ láàyè ara yín láàrin ara yín síra yín ó yẹ kẹ́ ẹ bèrè kẹ́ ẹ sì mọ́lé tó ń kálukú ti jáde ṣùgbọ́n ọjọ́ ò tọ́jọ́ kinní kan ò ṣe kinní kan lẹ wọn gbọ́ pé ẹnìkan wọn á gbowó lọ́wọ́ mi tó sá lọ kí ni ẹgbọ́n gbà tí mo sọ̀rọ̀ ṣé mo sọ pé owó ni ká ẹ máa kó fúnra yín ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe tọ́rọ̀ yín ó ṣe nítumọ̀ ẹ má lura yín jìbìtì o èmi ò mọ̀ nípa yẹn o ẹ jọ mo fi ọlọ́run ọba mo fi bẹ̀yìn ẹ má lura yín jìbìtì ẹ má gbowó lọ́wọ́ ara yín ẹ má tanra yín o ẹ má ṣe yẹn o mi ò mọ̀ yàn rí o bí ọkùnrin ṣe ń pè mí ni obìnrin náà ṣe ń pè mí ọ̀kan làwọn ṣèyí ó ní wálé glorious ó ló kú ní november 16, 1971 ṣé àdéhùn of 29 náà pé yìí 29 àbí 29 kẹ̀ 29 ṣé ọ̀dà á máa sọ̀yún nígbà tó bá yá ẹ pè mí bí bá kò lórí àlééfà ètò ẹ ṣe púpọ̀ ìfẹ́ náà lẹ ní débẹ̀ ó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ṣe púpọ̀ ṣùgbọ́n 29 nígbà yẹn bàbá làwọn yẹn jẹ́ sí wa náà ẹ fún 29 kẹ̀ ọ̀dà ó ṣe àyè ọ̀dà kò burú ojoojúmọ́ lọ́jọ́ ń lọ àwa náà ń dàgbà náà bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn nọ́mbà kan leléyìí ó lóun wá ìyàwó alálùbáríkà ẹ̀yin obìnrin ilẹ̀ yẹ kú oríire ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ nọ́mbà náà ni 09032533143 09032533143 nọ́mbà yìí ọlọ́mọ 28 years sí 38 years lòun fẹ́ ẹ̀yin obìnrin ilẹ̀ yìí ẹ kú oríire 28 years sí 38 years lòun fẹ́ adéwálé akínníyì ló ń kíyín nọ́mbà tèmi 08033659609 pẹ̀lú àṣẹ ìdùmarè a pàdé ayọ̀ bó di ọjọ́ mẹ́jọ ẹ ṣe púpọ̀ a pàdé ayọ̀ ẹ ṣe.

0: ránṣẹ́.
1: Hello, ṣé ń gbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.
1: Ó ń gbádùn àdàbà.
2: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ó lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kan sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ọkàn sí i pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
4: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
5: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
4: Phone number mi 08164122777.
6: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula. Bàbá kẹrẹ wà.
5: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
6: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
4: Babangana, Bàbá Kérewà.
5: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
6: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
4: Phone number mi 08164122777.
6: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́. Tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
5: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Akure
0: Baba Ngana Baba Kerewa. Phone number me 08164122777 08164122777.
1: Mungba
7: Duadaba.
1: Mungba Duadaba.
7: Mungba Duadaba.
1: Mungba Duadaba.

0: gbogbo bí àìsàn farapamọ
1: sí
0: iná gbé jáde ọwọ àìsàn jáde jáde jáde látòrí dé àtẹlẹsùn awo yìí sí máìlì
1: kìnnìkan
0: Isaiah chapter 1 verse number 4 a ó ti lù yìí sí mọ ẹ̀yìn ọmọ sọ̀tẹ̀
1: síwájú
0: ó láti àtẹlẹsẹ̀
1: títí
0: fìdí ọrọ̀ látòrí dé àtẹlẹsẹ̀ kò sí
1: ìlera
0: àfi egbò tó rà ó ní wà torí a ò fi òróró kò
1: wá
0: mú òróró fi sórí ẹ̀ fòróró sórí ẹ̀ fòróró sí mú omi má lè gẹ̀dúsà gbogbo ẹ̀yìn àìsàn ọjọ́ tó pẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ìfọlẹ̀ farapamọ́
1: sí
0: ó yẹ gbẹ̀dà
1: HIV
0: tuberculosis
1: hepatitis B
0: maya high blood pressure
1: ẹ̀jẹ̀ ríru
0: diabetes
1: ẹ̀jẹ̀ ìtọ̀ ṣúgà
0: ẹgbẹ̀jà máa lè kéde balẹ̀ abazunda ní gada aran mi nipa ororo
1: ni
0: pe ne sedia tori James chapter 5 verse 14 to 15 o le n ba size kan mo to awon agba
1: wa
0: ka fi ororo
1: ku
0: o ma le sori ola
1: sunday
0: ibi to ba wa gbogbo eka ijo wa anointing for healing o ma mu oyin kan dani o de mu ororo dani abe ni sa ise to lagbara ni omi ma duro de ni
1: church
0: gbogbo eya ni oya ẹgbà ìwòsàn kàwé james fún mi 514 ẹnbẹ́sà ìsànú yín kó pe àwọn wòlíì ká gbàdúrà sórí rẹ kí náà ní ká fi kù lórí òróró ni wọ́n ní á lò fún ẹ torí à tó ń bèrè pé wà ìtàn fún ilé òróró end of the month òróró tó ti ń dúró lórí òkè fún gbogbo èèyàn èmi máa fún ẹ ní ilé ọ ẹ ó ò dẹ gbọdọ kú torí ó wúlò máa dálé ẹgẹdù wa ó ní kú
1: báyìí
0: ó ní kú báyìí ó rí àwọn abàmí sẹ́tọ̀ mi ilẹ̀ àánú yẹn
1: sí
0: gbogbo èèyàn ẹ gbàdúrà yìí mo fẹ́ ra lọ ẹ̀mí ikú jáde lára
1: mi
0: ó máa lọ tún lọ
1: sí
0: ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó mọ fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ ọfà ikú ìwú ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde maya gada basada larami larama ẹmi ikú jáde ọkọ ikú jáde ẹmi ikú jáde ọkọ ikú jáde
1: ẹmi ikú jáde ọkọ ikú jáde ẹmi ikú jáde ọkọ ikú jáde
0: olúwawa jésù olúwawa ó ní kú wáyé ó ní kú wáyé ó ní kú wáyé ó ní kú wáyé ó ní kú wáyé ó ní kú wáyé ó ní kú wáyé ó bọ́ abalẹ̀ sẹ́ńdálíà.
2: ẹ bá mi yin bàbá lógo mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orúkọ mi ni ìhùn tó yin adéníjì láti ìjẹ̀bú òde mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ó ṣòwò lánàá nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school ìgbà yẹn ó ṣe wò yìí wà ní ẹnu ìkọ́ṣẹ́ so ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí so nígbà yẹn lọ́run ṣá mo ń mú kiri kò síbi tí mi ìnáwó dé so mo ṣáà tẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn so abẹ́ igi níta ń bẹ̀ yẹn la wà ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe ẹ́ kò lọ ra pure water ẹyọ kan kò fi gbàgbọ́ ṣe mo wá sọ fún ọmọ mi mo ní lẹ́ẹ̀ni ni ogun ìmáṣẹ́ ó ní mọ́mì tó bá dẹ̀ lè ṣẹ́ owó rẹ̀ ní kúrò ń bí o ó ní ó máa ṣẹ́ lórúkọ Jésù so mo wá ra pure water yẹn ó wá ní kán mu sókè so ó wá ní mọ́mì mi ẹ má sùn mọ́ mi o ó wá mu pure water yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké mo wá sáré wá síbí mo wá pe àwọn ọ̀ṣà wọ́n ṣáà rally round ẹ̀mí ìdẹ mọ́ nǹkan tó ń fi òkúta yẹn ṣe lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sùn mọ́ ọkùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlé má bá rìn ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́ obìnrin ni ọmọ yẹn kò ń ṣe pé ó ń wọ́mọ o but ogun yẹn ṣẹ́ kin le mo pe yes olorun wa lori oke yi abi omo yen wa school so omo yen ti po omo dun merin so leyin yen o tun wa loyun mi mo se yawo fun o loyun mi awon nkan to sele so oyin yen fo lo mo wa tun mu pada wa sibi mo ni o ma tun ni mi so ni jo yen la tun wa sibi ni baba ni awon to nwoju olorun o nohun o le jade jare pe so hun wo omo ni mo nohun wo omo o le duro sori omo kan mo ni o ba se bo se nlo si ile anu yi meji ni ko toro o de lo lo to pelu bi owo te yo fun pelu gbogbo awon eyan gba to dele anu o gbadura osu keji o mi si period we a lo se scan won ni sac meta ibeta so gba to ma bi awon omo yi o fi bi meji to idi ope mi lele to fe dupe lowo olorun awon omo na gbe wa yi
3: melo le ni ko toro
2: meji ni sa
3: meji
2: be ni sa
3: o wa lo loyun meta
2: beni sa
3: ayin gba ti o je ke meji le de bere ibeji lo ko wa yo
4: hallelujah
3: ibeji re o
4: thank you jesus
3: gbogbo awon to fa ibeji
4: all those that want twins
3: mo fi anu bere
4: with mercy I ask
3: o ye gba ibeji ba
4: receive your twins amen
3: e gba ibe Jesus.
4: Amen.
3: Olorun wa won mo.
4: Amen.
3: O da won si.
4: Amen.
3: In Jesus.
4: Amen.
3: Mo gbadua.
4: I pray.
3: Arugo elekisa.
4: That's like get.
3: To logo re o ni fo.
4: Just your name we don't speak.
3: Ile gbe.
4: Let's follow the.
3: Ah, e kem bi te wa. Olorun ti a ori o.
4: The invisible God.
3: Ba mi se ogun airi.
4: Come get me invisible battle.
3: Awon ogun airi lona afefe.
4: There are invisible battles in the air.
3: Won ti je ise obirin kan
4: ba. So when they finish your
3: work. Ti baseyan je owo iri de ni gbogbo eyan ke olorun ti a ori ba mi se ogun iri to fe so mi di korofo oyo oyo oyo baba o me mi mo olorun ti a ori ba mi se ogun iri to fe so mi di korofo ba mi se ogun iri ba mi se ogun iri Ogun ti o se foju ri to dem ba kan je jade ninu ile
4: mi
3: jade lara Januel soro soko ogun airi to fe ba kan je ma jade Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
4: What is it that stopped me?
3: Ki ma fun laye.
4: I should give you that.
3: Lati ma so eri yin.
4: To test to test.
3: E ma send eri.
4: Please send your testimony.
3: 081.
4: 081.
3: 123.
4: 123.
3: 2 2 2 2 2 2 lana marun
4: in my place
3: e ma si number te o
4: please that means the number
3: 081 1 1 2 2 3 3 ewa ko tu man o lo ja si odo wa
4: record
3: eri e record
4: your test
3: me gbe eri e mi
4: don't say that
3: so feledu mari
4: that the almighty
3: yo de da o la

Tuntun. Ẹ kalẹ̀ ọ̀dájì, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mò ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24. Ẹ ṣáà ní ká ka Psalm 4, ibi ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tí ó ní máa fi ṣe POS. Dájú ẹ ṣe o, ẹ ní ṣubú, ẹ ní ṣubú ẹ̀mí o, ìpè yín ò ní di rádaràda o. Ẹ ṣe, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà àti mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màmá sunkún ni, màmá kígbe Ọlọ́run ọtọ́rítì ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000.

0: famila.
1: Bí
0: mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀. Jábọ́ lẹ̀. Èyàn pankan mi mọ́ra. O dẹ̀ ń ba nǹkan jẹ́. Wàrà dalẹ̀ kéda. Èyẹ ni sota. O pa mọ́ra. O lè ẹ̀sprẹ̀sì. O lè ẹ̀sprẹ̀sì. O sá mọ̀ pé o kàn fara da. Ẹlòmíì wà ní ọkọ. Omi jẹ́ ló fi ń gbé. Ẹlòmíì ń ṣiṣẹ́. Omi jẹ́ ló fi ń ṣe. Wọ́n fàyè gbọ́ lókè. Orogun yẹn pa ọ́ lára.

0: Praise the Lord. The Lord is good. Ogun olugbe bide ori oke nbi bayi oruko mi rotimi chief rotimi aki pelu mi William lati ilu oro emi ni won pe ni oloro ni ori Facebook so gbati omo mi obinrin first born mi to fe se marriage mi o ni owo kankan lowo phone ti mo nlo phone kekere bayi ni oni mo mu de bi bayi gbogbo bí baba ṣe ń sọ pé àwọn èèyàn á gba alert àwọn èèyàn á gba alert mo wá wo ìwọ lóhùn ṣé fóònù náà ni màá fi gba alert mi ò ní báǹkì rí mi ò sí mi mọ pé bóyá pé mo ń ṣiṣẹ bẹẹ ni ò
1: lálàá
0: mi ò sí àkáǹtì rí so bí baba ṣe wá ń gbàdúrà tí wọn ṣe gbogbo ẹ ọmọ mi first born ni lọkùnrin ó send owó pé ká fi lè ṣe mọ́nrèjì ọmọ yẹn àbúrò tó tẹ̀lé ó mú owó yẹn ó fi ta tẹ́tẹ́.
1: Àkáǹtì tiẹ̀ lówó dé sí.
0: Ogun leléyìí báwo ni àṣírí mi ṣe fẹ́ bò mo ṣáà wá sí bíbá ìwọ ọlọ́run tó bá lè ṣe fún mi mo ṣáà dẹnu ilé bí mo ṣe dẹnu ilé àwọn tí mo ń tajà fún lọ́tún lọ́sì wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí èlò lo need owó tí mo tún rí kí n ṣàjọ ó tún ju owó tí mo fẹ́ ná lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yẹn lálàkọ́kọ́ mi ò ka mílíọ̀nù rí ní ìgbésí ayé mi pé bóyá wọ́n ń ṣí àkáǹtì mi ò sí rí gbà tí mo dórí òkè ògo níbí báyìí ò ní ìgbésí ayé mi tó yí padà sí rí tí mo dẹni tó ń ka mílíọ̀nù tí mo dẹni tó ń lo android first born mi ó bẹ̀rẹ̀ trailer ló ń wà àbúrò ẹ̀ àbí ẹgbẹ́ ẹ̀ òun ló ń bá wa trailer kò ríṣẹ́ mo wá mu wá sí bí báyìí ìgbà tí mo wá sí bí báyìí ọ̀sẹ̀ kan tó lò báyìí tó dé ọ̀hún ni wọ́n pè tán pè sí iṣẹ́
1: ẹ̀kan change phone now
0: dáde totally ni ó ti di ọ̀hún gan báyìí ó ń bọ̀ ọ́n bí ó sì máa wá sí bí báyìí.
1: Òun náà ti dodi di ọkùnrin.
0: Ọ̀bẹ yẹn dáde.
1: Mo fẹ́ fi orí òkè gbàdúrà fún un. Ìkọlára má jẹ̀mú tó lágbára jù lórí òkè ni pé ó máa ń change ayé.
2: Yes, sir.
1: Mo gbàdúrà fún ẹ tínútínú.
2: In the name of Jesus.
1: The kind of breakthrough that you have never had.
2: Irú àlùyọ tó ò ní ìrírí ẹ̀rí.
1: Tó ti ní ìrírí ẹ̀rí.
2: That you've never experienced.
1: Ní ìsọ̀kalẹ̀ orí òkè wà ní ìrírí ìyanu náà.
2: Amen.
1: Kígbe lẹ́ẹ̀mẹta pé mo sóríire o.
2: I am prospered.
1: Tí o bá jẹ́ kan lára àwọn ọmọ má jẹ̀mú ògo
2: yìí. If you are one of the covenant children of Fagba.
1: Agbára tó ń dìràn lọ́wọ́ yẹn lọ́wọ́.
2: Power hindering your help.
1: Ó ṣòfò bẹ́ẹ̀.
2: Ṣé ẹ̀jẹ̀ àwẹ̀ sí.
1: Ọ̀la Sunday.
2: Tomorrow Sunday.
1: Gbogbo branches wa
2: pàtó. In all our branches.
1: Bàbá ṣe wà lórí òkè.
2: As we are on the mountain.
1: Lámọ̀ràn sẹ́sọ.
2: We will be sent to meet the
1: branches. Gbogbo ayé tá a jọ máa ń ṣèpàdé
2: oṣooṣù.
1: Yẹ́lò mọ̀ pé lẹ́nìí.
2: Judah today.
1: Gbogbo àpáta la máa san rẹ̀ open door.
2: We are giving the segment for
1: open door. Ìlú ló jẹ́ ní kò fọwọ́ yẹn sílẹ̀kùn.
2: That's why I say use your hand to open that door.
1: Ìwọ tó ò tí ì rí ṣe tó bá délé lọ
2: ṣe o. If you are not doing it well, you